0: Congress.
1: Àwọn gẹ́lì mẹ́ta tó ṣe bí ọmọ ìyá ẹni tó bá bá rìn á dàbí pò ló mọ̀ sí. O ti wọnú ọ̀sẹ̀ mi, wọ́n ó bẹ̀ ṣiṣẹ́
0: papọ̀.
1: Mo pàṣẹ pé kí olúwo dìde o, gbogbo ọ̀tá ẹnu ọ̀nà ibi tó ń lọ láyé, Olúwa gbá wọn
0: wọlé.
1: Mo ríran sí ọ, tó bá ti fẹ́ wọnú ògo kan
0: bá
1: agbára kan máa ń dìde. Ọmọkùnrin yẹn wípé gbogbo ìgbà tí n bá ní kí n bọ́ sínú omi, ẹnìkan ó dìde. Every enemy at the gate,
0: gbogbo ọ̀tá lẹ́nu,
1: let them die.
0: Mẹ́rin kú pa wọ́n.
1: Gbogbo alágbára tó ń bẹ lẹ́nu ọ̀nà ibi tó ń lọ, kí wọ́n wọlé. Iwájú rẹ̀ Ọlọ́run ti ń jẹ́ já. Ẹ pariwo já. Ẹ pé
0: já.
1: Ẹ pé
0: já.
1: Ó ní ẹlànà fẹni tí ń kọjá ní
0: ìjì.
1: Já ni orúkọ rẹ̀. Bàbá mi tó lànà sínú òkun, ó lọ fi inú wúndíà ṣe pitọ́ ti bí olùgbàlà.
0: A
1: jẹ́ pé bí tẹ̀yìn ò bá lérò, ibẹ̀ ló máa ń gbà jáde. Ní wíìkì tuntun
0: yìí,
1: níbi tí o fọkàn sí, Ọlọ́run ó gbàbẹ̀
0: jáde.
1: Níbi tó rò pé yóò gbà jáde, tí àwọn èèyàn ò ti ẹ̀ lè rò. Bíbélì wípé ó fi ohun èlò aláìlágbára dààmú àwọn alágbára. Ohun èlò aláìlọ́gbọ́n ó fi dààmú àwọn ọlọ́gbọ́n. This new week, ibi tó o ti ẹ̀ lè fọkàn sí, ibẹ̀ ló máa gbà jáde. Ó lọ mú Dáfídì tí wọn ò mẹ́sàn-án orúkọ
0: ẹ̀.
1: Ó lọ mú Jósẹ́fù tí wọ́n ta sóko ẹrú. Gbogbo èèyàn ti rò ẹ pé wípé ò lè dìde mọ́. Ní wíìkì yìí, agbára tó ń lànà síbi tí ò sọnà yóò lànà fún
0: un.
1: Gbogbo tó ń pè ní
0: dìlé
1: àti disappointment, ó gbiná dà.
0: Wàrà
1: àfálẹ́kẹ̀ lùzẹ̀, oníjẹ́ ọjọ́ ìsọtẹ́lẹ̀, ọ̀rọ̀ la fi dá ènìyàn. Wọ́n ní wọ́n á fi ọ̀rọ̀ tún ọ dá. Àwọn kan ti dàrú, kò yí ọmọ. Gbogbo ìgbà tí n bá ń gbàdúrà, wọ́n rán mi sí àwọn àyànmọ́ kan. Àmì nìkan ló mọ̀ ṣe o. Gbogbo tó ń pè ń dìlé disappointment, kó máa túká. Oníbalógun pàṣẹ ló dè mí lọ́nà. Ní Daniel
0: 10:13,
1: wọ́n dè mí lọ́nà ni. Mò ń gbére bọ̀. Àwọn aláàánú fẹ́ jíṣẹ́. Ẹ̀mí èṣù ló dè wọ́n lọ́nà. Mo pàṣẹ. Gbogbo ẹni dì ọ́ lọ́nà. Olúwa sanidà. Olúwa sanidà. Olúwa sanidà. Olúwa sanidà. Mo pariwo olóore látòkè. Ẹ jáde wá. Àyà ya balẹ̀ màṣá. Ìka balẹ̀ màrúwa. Sọ pé ẹ̀yin olóore mi dà. Níbo lẹ wà? Ẹ jáde wá. Ẹ̀yin aláàánú
0: mi.
1: Níbo lẹ wà? Ẹ jáde wá. Àmì. Àmì. Ẹnìkan ń gbọ́ mi o. Lónìí ọjọ́ kẹfà, wọ́n ní kí n pàṣẹ kí ètò ìsúná rẹ gbagbára. Ta ló fẹ́ lówó láyé? Ta ló fẹ́ dìde? Ẹ pariwo ògo. Ẹ̀yin ètò ìsúná tó ń bẹ lábẹ́ ìgbèkùn, ó yẹ kó o ti lówó. Àwọn tí ò ṣiṣẹ́ tó ẹ, ọ̀nà ti là fún. Bí ṣe ń ṣe mí nìyí o, èèyàn 1,200,000. Ẹ̀yin náà rán mi sí. Ní wíìkì
0: yìí,
1: gbogbo ohun tó o bá ṣe yóò di owó. Ó nítorí ẹ̀mí ó bù ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, ìbùkún ni ìwọ já sí. Ẹnìkan náà ń bá wí yẹn, mo fi ohun Olúwa gbàdúrà. Ní wíìkì tó wọ̀
0: yìí,
1: lọ já sí ìbùkún, lọ já sínú owó. Ẹ sọ pé owó máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀. O mọ̀ pé ni mo máa fowó gbàdúrà fún. fun yan.
0: Every Monday I do pray for us.
1: Asọtẹlẹ yẹn yàtọ̀.
0: That prophecy is already
1: different. Iṣẹ́ wòlí yẹn yàtọ̀.
0: That prophetic work is
1: different. Gbogbo nǹkan tó bá ń ṣe lẹ́ni Monday.
0: Whatever you are doing this Monday.
1: Ó yẹ kó o ti máa bọ̀ lákùrẹ́.
0: You ought to be on your way to Akure.
1: Gbogbo Nàìjíríà.
0: All Nigeria.
1: Everybody move down.
0: Gbogbo ẹ máa bọ̀.
1: To Akure.
0: Síbi Akure.
1: Àwọn fine abayi.
0: We are entering the gap in.
1: Ayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay lẹnu.
0: Look at all the miracles.
1: Ẹ wo àwọn tí ò lè rìn.
0: Look at those that could not walk.
1: Ẹ wo ọwọ́ Olúwa.
0: Look at the hand of the Lord.
1: Tó ṣe ìwòsàn ńlá.
0: That perform great
1: healing. Ẹ wo àwọn ọ̀nà lílà.
0: See open ways.
1: Sẹ́yìn ò bá mórè lélẹ̀.
0: If you are not an idiot.
1: Ọ̀tá Ọlọ́run ni.
0: And you know that this is God.
1: Èmi rí àwọn ìyanu.
0: I see miracles.
1: Tí mo tiẹ̀ ti rí tipẹ́.
0: That I've seen for long.
1: Ọ̀gá, ìwọ ni wọ́n rán mi sí.
0: You are the one I've sent to.
1: Tí wọ́n bá rán mi sí ọ.
0: If I'm not sent to you.
1: O ní gbọ́ mi.
0: Surely you won't hear me.
1: You are traveled down.
0: O gbọ́dọ̀ rí wá síbẹ̀.
1: To a Akure.
0: Sẹ́yìn Akure.
1: Anywhere you are. Oku ọjọ́ méjì péré.
0: Remaining just 2 days.
1: Oni atola.
0: Today and tomorrow.
1: Jésù pé ní àná.
0: Jesus said yesterday.
1: Mo ṣiṣẹ́ ìyanu.
0: I worked miracles.
1: Lónìí.
0: Today.
1: Mo tún ṣe sí.
0: I am doing miracles.
1: Lọ́la.
0: Tomorrow.
1: Màá tún ṣe
0: mí. I will do it again.
1: Angẹ́lì kan tún rẹ o.
0: Yes, another angel.
1: Wọ́n pè ní restoration angel.
0: That restoration angel dágbàdà.
1: Ta ló sọ nǹkan nù.
0: How many have lost something?
1: Mi mọ tó sọ
0: nù. What you lost, I don't know.
1: Bó ṣe wúwo tó.
0: How heavy it is, I don't
1: know. Bó ṣe look like.
0: How what it look like, I don't know.
1: Ṣùgbọ́n àwọn tó ní àṣẹ lẹ́yìn. Àwọn tó mọ̀ pé àwọn ní nǹkan ni.
0: People that know they have something.
1: If you don't know that you have something.
0: Tó o bá mọ̀ kó ní
1: kan. When you lost it.
0: Tó bá sọnù.
1: You won't still know.
0: O ní mọ̀ rárá. O ní mọ̀.
1: Ohun tó o mọ̀ pé o ní.
0: What you don't know you have.
1: Bó sọnù o lè wà.
0: If it's missing you will
1: know. David mọ iye tó fi lẹ̀ lé.
0: David knew what he left at home.
1: Ìgbà tó délé tí o bá.
0: But that is done and met nothing.
1: O sáré wa.
0: He ran after it.
1: Mo lu agogo. Ohun tó o sọnù.
0: What you have lost.
1: Gbà padà. Iṣẹ́ tó o sọnù.
0: That work you lost.
1: Gbà padà.
0: Take it back.
1: Gbà padà. Joel 2:25.
0: O
1: ní àwòrán restore back unto you. All the year. Àbí ọ̀gá. Gbogbo ọdún tó o ti sọnù. Sọ pé kí ni mo sọnù.
0: Say what have I lost.
1: Òní ni Monday.
0: Today's Monday.
1: Mo gbà padà.
0: I take that back.
1: Ojú rẹ tí mo sọnù.
0: The favor that I lost.
1: Connection tí mo sọnù.
0: My connection that I lost.
1: Mo gbà padà.
0: I take that back.
1: Ẹ fa mọ́ra. I take them back. What I have lost. I take them back. I hear double.
0: Hallelujah. Mo gbà ìṣẹ́pọ̀ méjì.
1: Sọ pé mo gbà padà.
0: Say I take them back.
1: Ní ìlọ́pọ̀ méjì.
0: In double fold.
1: O tí mo sọnù.
0: What I have lost.
1: Mo gbà padà.
0: I take them back.
1: Ní ìlọ́pọ̀ méjì.
0: In double fold.
1: Mo like ilé ìtàgbéwájú.
0: I love to talk to the Lord.
1: I hear good news.
0: Mo gbà ìròyìn ayọ̀.
1: Àyà balẹ̀ gẹ́dà sá.

e wo apa otun yin lenu ona be e ri awon eyan wa nbe won ma fun yin omi ti yin na fe niyan eyin ti ibadan e lo si apomu te ba da pomu e le lo si onireke local government e ri won lenu gate yen lapa osi then eyin ti ekiti e lo si pavilion te ba ti de pavilion e wo enu ona be yen lapa osi bayi e ra awon eyan wa nbe akure on the 23 ni won ma wa si akure e ba won pade ni nepa car park akure after kiloruko enje te ba ti de high court right about e ko wo sale ke bere nepa car park e ti ri won be mo salaye fun yin e pe number yi e fi oruko sile e so fun en to gbe ko yen pe e ko oruko mi sile ati phone number mi o ko le mo iye awon kan to ma ko wa number yen ri 070 67 17 0079 gbọ́ lẹ́ẹ̀kan sí 070 67 17 0079 ẹgbọ́ ìkéde yìí tó bá di on the 15 oṣù ta wà yìí ìsọjí alágbára wà ní oníjókòó town hall ọjọ́ méje la máa fi ṣe mo wá béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ wípé kí ni ìtumọ̀ ìsọjí yìí olúwa pe orúkọ rẹ̀ ní ẹgbọ́ o olúwa pe orúkọ rẹ̀ ní my story must change ìtọ̀ mi gbúdọ̀ yí padà ṣe rí nínú ìsọjí yẹn nǹkan tó lúwa ní kí n fún yín mẹ́ta ni ẹ gba òróró ẹyọkan ẹ gba mantu handkerchief ẹyọkan olúwa ní kí n wá fún yín ní pankẹ́rẹ́ kí ni pankẹ́rẹ́ yìí ṣe ogun tí ò gbọ́ràn ogun elétí dídi ìsọjí yẹn máa ní agbára ẹ má wàá gbàgbé aago márùn la bẹ̀rẹ̀ a máa parí ní aago méje God bless you it is well with you ìwọ tó fẹ́ dá sí ìpàdé yìí bóyá ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ ó fẹ́ dá sí pàápàá lẹ́ni tí ń ṣe ọ̀sẹ̀ tuntun 1200 san àkáǹtì nọmba yẹn rí 00699 36 107 gbọ́ lẹ́ẹ̀kan sí 00699 36 107 access bank orúkọ tún wà ń bẹ̀ light of the living church pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìfún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070 67 17 0079 ìpàdé wà lẹ́ni ni aago mẹ́wàá lálẹ́ òní lórí Facebook orúkọ tí wàá fi jọ́ mi lórí Facebook prophet Rotimi Ilesanmi.

0: gbadun adaba.
1: Mo n gbadun adaba.
0: O n gbadun adaba.
2: Gbogbo wa na n gbadun adaba.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figo Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. Vigocap Herbal Capsule, ìròyìn ẹ ti gbàgbóró kankan.

gbọ́ mi lóòrọ̀ yìí ẹ la lọ̀rọ̀ ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn alátìlẹyìn tẹ́ ń ṣe àtìlẹyìn fún ètò yìí pé n tí kò yé wọn kí n kúkú láyé wọn bí aṣíwájú bó ti ń tukọ̀ ìlú ajé dùbúlẹ̀ lọ àtúyè àtúndé tí ògo ni ó sì ṣe fi tù wá lágbára ilédùmarè ẹ la lọ̀rọ̀ ni o bàbá ẹ la lọ̀rọ̀ ló ń sọ fún

0: fọsù kéjọ ọdọọdún
1: ọjọ́ la tágbàyé ń jẹ́rìí rẹ̀ sí pé
0: àbí olókìkí akọni
1: kan sí ìlú ọwọ nípínlẹ̀ ondo
0: ìràwọ̀ ńlá tán
1: ìgbóhùn náà sì jẹ jáde wípé
0: àbí àyànmọ́ ọmọ kan
1: kò sì ní kábíyèsí
0: aláyélúwà
1: ọba
0: ajíbádé gbádégẹsí
1: ògún òyèdìtọ́
0: lọ́wọ́ tìlú ọwọ́
1: kábíyèsí
0: ìsìnpẹ́rẹ́ máa jẹ́sí
1: ọba ajíbádé gbádégẹsí
0: ògún òyèdìtọ́
1: ọjọ́ ìbí ọgọ́ta ọdún yìí ló máa wọlé wẹ́rẹ́
2: o ọgbà olúwa yóò dìgo òkè ìlópo
3: ìtọ̀ wọ̀nyẹn
2: àpọ̀mọdé kú mà rè
3: ọlọ́run wà owó mú
2: ìjàkéda wọn bẹ́ẹ̀ iná bí wọn
3: àgbéyù àgbébọ̀
2: ẹ bàbá o ọgbà olúwa yóò wò ti tọ́ dán ìwádìí tó mú ẹ wà ti kárí kárí ààrẹ o
1: àjọ lọba lọba nípínlẹ̀ ondo
0: lóníkà kí ikú bàbá yèyẹ o
1: aláṣẹ igbákejì òrìṣà
0: ọba
1: dr ajíbádé gbádégẹsí
0: ògún òyèdìtọ́
1: lọ́wọ́ tìlú ọwọ́
0: ó tún jẹ́ alága àjọ lọba lọba nípínlẹ̀ ondo wípé
1: oríire ọjọ́ ìbí ọgọ́ta ọdún wọn nílẹ̀ alaye
0: kíni ló rogún jì
1: ọdún kan mà ní fún kábíyèsí
0: o lọ́wọ́ tìlú ọwọ́
1: àsìkò yín
0: gẹ́gẹ́ bí alága àjọ lọba lọba nípínlẹ̀ ondo
1: ìtẹ̀síwájú ó tún bọ̀ mà kọ fèsì
0: ilé tó kó ìpínlẹ̀ yìí
1: oríire o
0: àjọ lọba lọba nípínlẹ̀ ondo
1: lóníkàkí kábíyèsí
0: ọlọ́wọ́ tìlú ọwọ́
4: Ojajimore is back with another juicy offer. 25% may sound small until it's taken off everything in your cart. Groceries, household supplies, bakery items, personal care products,

0: ọjọ́ bí ẹyú ẹ jẹ. Kọ́lá gba Elédùmarè wé nímú yìí jòpin.
1: Ọjọ́ yàdòdò ńláyé.
0: Méjì mẹ̀lẹ̀.
1: Ẹtọ́ mi.
0: Yàkì kọ́kọ́ má tètè mọ̀.
1: Kọ́kọ́ má kọ́ ká méjì
0: bá rọ̀ fún ajù ká.
1: Mo ṣe yìí.
0: Mo tò mọ́ dán.
1: Kọ́lá gba Elédùmarè ẹ̀ ní wẹ̀.
0: Kọ́dọ́ má ti jọ́.
1: Ìgèrè ń tẹ akájọ́.
0: Kẹlẹ̀mú.
1: Ẹtọ́ mi ń wòdì bá wọn tò mọ́ dán.
0: Ọjọ́ bí ẹyú ẹ jẹ yìí wé nímú yìí jòpin o.
2: Àrẹ ò bá mi dín la mọ́wọ́ já wa la.
3: Òkè láyọ̀ wọ̀.
2: Àmà ìbákọ̀jà yìí kọ̀ mọ́ mi náà.
0: Mọ́mẹ́ gbọ́sẹ̀ yìí mi jẹ yìí.
1: Ọmọ wa
2: lójoojúmọ́ gbọ́dọ̀ jẹ
0: o. Olóyè
1: IG
0: Dr. Olabode
1: àti
0: Betty
1: Osedimilẹyin
0: ni bá a ṣe wù
1: àti yèyé bá a ṣe wù
0: ọ̀fọ̀rọ̀ kingdom
1: ọ̀pọ̀ fọdí ká kíká bí èsì
0: ọba ajibade
1: bade gwẹnchi
0: mo kú oríire
1: ẹrẹ tọjọ bí ẹ
0: kọlá gba Elédùmarè
1: ọdọọdọ
0: ogun ọbọ bí orí àtẹ
2: pé nímú yìí jọpin o.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
12: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: pẹ̀lú CDCare. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
1: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
2: CDCare, sọ́yẹ́ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
7: Offer valid while stocks last.
6: Me and Maggi,
5: so good.

0: gaining velocity on Adaba FM.
1: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè lórí.

0: keep it locked on Adaba FM.
1: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
4: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan e wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
5: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDK CD CA RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
5: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won mara
5: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
4: ogoji
5: ose lati mo sanwo
4: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die die bawo won se se
5: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
4: ikini idi ti e fi se ba n pe kawon yen kokoko san wule die de to di pe e gbe oja fun
5: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun won kan wa ti bale lori pe
4: eleyi
5: yo le mo sanwo lo olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
4: e se awon ni won lo na kini oni won lo ra nkan ti e ba fe ni abi eyin le ra fun
5: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi ni le se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara rara
4: nibo ni office yin
6: office wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
5: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
7: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
5: e seun olotu
4: oro le ti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
8: ore wa ki lo de to roju koko bayi
9: wo ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas ni nda wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
8: ara nta nwo nu shop o gbo nipa CDK ni
9: CDK kini nje be
8: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
9: iro ni o
8: ototo han ni gbogbo awon nkan elo nu ile mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
9: o si riru eyo ti fi pamọ fun mi lati jo yi
8: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo were were lai ni ele kankan lori e ko si website wa cdk.app
10: CDK making life easy
11: Attention, everyone in Akure and its environs. Jehovah's Witnesses warmly invite you and your family to the 2026 Regional Convention with the theme Eternal Happiness. Are you searching for true happiness and peace of mind? Then, this special three-day Bible convention is for you. It will be in 8 series over the course of 8 weekends and will be presented in 3 languages, English, Pidgin, and Yoruba, beginning from weekend of June the 19th, 2026. Join us on each weekend at the Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. Come and enjoy powerful Bible talks, encouraging interviews, inspiring videos, and practical lessons for everyday life. Special topics include abundant happiness forever. It is realistic. Why are you anxious? And have you discovered the treasure? Admission is absolutely free. No collections will be taken. Remember the day and time. It's from Friday to Sunday at 8:20 a.m. to 2:45 p.m. daily. Venue is Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. We look forward to welcoming you. Announcer Adekambi Gill, Regional Spokesman of Jehovah's Witness.

0: ìwọ́nẹ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì
1: tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yéṣu.
0: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀
1: àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
0: Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
1: Olú antiṣẹ́.
0: Jeans and chino.
1: Pant and joggers.
0: Wrist watches.
1: Awoka.
0: Senator dressing.
1: Resource control.
0: Ní yéṣu.
1: Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbùyẹ́kẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
0: Oh my God.
1: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
0: Military and paramilitary accessory.
1: Àwọn officers boot.
0: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
1: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
0: Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals.
1: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
0: Ìbẹ́ ìṣẹlẹ̀ yọ̀lẹ́yọ̀ tàbí dọ́sí dọ́sí.
1: Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
0: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
1: Ó yá ní number 85 for Badeshida ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
0: Telephone 080 3452 0455.
1: Ní Yéṣu.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Ẹgbẹ́ alájẹsẹ́kù tilẹ̀ṣẹ̀ Ministry of Land Survey and Town Planning Cooperative Multipurpose Society Àkúrẹ́ AKA The Pace Center fi ń pè gbogbo ọmọ ẹgbẹ́ pátá síbi ìpàdé àjọ̀dún oríkádùn wa ìpàdé àgbágbó wa tọdún 2023, 2024 àti 2025 ló máa wáyé ní Thursday ọjọ́ kẹsàn oṣù keje 2026 laago mẹ́wàá òwúrọ̀ ni St Andrew's Anglican Church Event Hall Oyemeko School Compound. Ẹgbẹ́ alájẹsẹ́kù tiwa ló ṣáájú táwọn tó kù ń tẹ̀lé lára àwọn olóyè ẹgbẹ́ wa nìyí Sọ́vio Adáramọ́lá Francis Olúbáyọ̀ President Nurse Awuyemi Yunis Odunola Vice President Prince Ese Sovio
4: Akinbola Adeduro ni
3: Secretary Town Planner Akinlotun Akintayo Ebenezer Treasurer Pastor Adeloye Olubumi Isaac Assistant Secretary Mr. Ajaye Olatubosun Lekan PRO Emagbagbe o Ajodun Agbagbo Orikadun 2023 2024 ati 2025 Dojo Kesan Losu July yi Eje Kajo Debe Apapo Loye Egbe Lo Nkede Alajesheku Ashe Lo Lowo Alajesheku Ashela Alajesheku Ere

0: Are you looking for a school where excellence meets character? Welcome to Queen and Crown Academy, Ilaramoki, Ondo State. As Queen and Crown Academy in Laramoki, we are committed to raising future leaders through quality education, discipline, and excellent moral values. As a government-approved WAEC and NECO accredited school, we offer primary and secondary education with day and boarding options in a safe and conducive learning environment. Our facilities include modern classroom, a fully equipped science laboratory, ICT room, and a fully fenced premises. Admission is now in progress for the 2026-2027 academic session. Entrance examination will hold on July 11th, July 25th, August 8th, and August the 22nd. For inquiries and registration, call 0706-071-9.
1: Àdúrà fúnrere orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni fẹ́ ni yóò ṣe rere. Torí àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára. Torí ẹ̀ ni ẹgbẹ́ àwọn adarí ọmọlẹ́yìn Kristi nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè Nàìjíríà NASFON ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo fi ń pe gbogbo ènìyàn pàápàá jùlọ gbogbo ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà wípé àsìkò ti tó láti tú yáyá jáde pawọ́pọ̀ gbóhùn àdúrà sókè sí Ọlọ́run ọba lórí orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àkòrí Ọlọ́run wo ilẹ̀ wa san kúrò lọ́wọ́ ogun ẹ̀yìn tí kò jẹ́ kí ilẹ̀ wa nísinmi ọjọ́ kọkàn la oṣù keje ọdún yìí ni gbogbo owó máa kóra jọ pọ̀ láago mẹ́wàá àárọ̀ ní Eagle Square nílùú Abuja láti wá ojú olúwa lórí orílẹ̀-èdè yìí. Bákan náà lọkọ̀ ọ̀fẹ́ tún wà níkàlẹ̀ fún gbogbo èèyàn tó bá fẹ́ lọ láti ìpínlẹ̀ Ondo lábẹ́ alákòóso ẹgbẹ́ NASFON ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Special Apostle Prophet Dr. Akindara Mola àti akọ̀wé Honorable Prophet Adedayo Abe àti National Coordinator NASFON Professor Abraham Olarinwaju. Up NASFON, mobilizing Christian for APC.
2: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn òbí tó pòǹgbẹ àǹfààní ti ṣí sílẹ̀ ilé ìwé.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
1: aba ajo ko ti gbọ ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu ẹyin didun ara riro afogedegede doti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fonte lugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
2: yí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ètò ìgbéyàwó láyé.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró nájàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
2: 2026. ní tòótọ́
4: gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yá àbí.
2: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwádùn lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDCare lórí play store àti apple store
6: ẹ̀pẹ́ CDCare sórí 0707-454-3005
7: CDCare sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: ọba kẹ́pẹ́ o. Happy birthday.
9: With joy and gratitude to Almighty God, the EXO Alumni Association Ondo State Chapter heartily felicitates with our royal father, an illustrious alumnus and a beacon of hope, His Imperial Majesty Oba Dr. Ajibade-Gbadege Sehun-Oye III, the Olowo of our kingdom, Kabiyesi. As you mark your diamond jubilee, 60 glorious years on earth, we celebrate your life of wisdom, courage, humility, and selfless service as the life patron of EXO Alumni Ondo State Chapter, grand patron of the Global EXO Alumni, and Chairman Ondo State Council of Obas. Your reign has brought peace, unity, and remarkable developments to our kingdom and Ondo State at large. On this special day, we join your family, the good people of our kingdom, and well-wishers worldwide to thank God for your impactful leadership. We pray that God continues to bless your Imperial Majesty with sound health, divine wisdom, renewed strength, and many more years of peaceful and prosperous reign. Happy 60th birthday, Kabiyesi. May your throne continue to flourish in honor and glory. Announcer Comrade Ade Samuel Arikawi, Chairman, and all members of the EXO Alumni Association Ondo State Chapter.
10: O kọdun mọkànlélógún gérégé lónìí tí bàbá wa abiamọ tòótọ inspector Eniola Arise lọ rè é sùn láyà olùgbàlà. O ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn.
11: Màgbọ́n mi ò kẹrù tòdò olóore lọ.
10: Dídùn dídùn ni ìrántí olódodo ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2005 ni kú wọlé dé wẹ́rẹ́. Ó sì wá mú bàbá wa inspector Eniola Arise lọ. Bàbá ọmọ fayé lè ọmọ sunkún. Bí àlá ni kú yín ṣiṣẹ́ rí lójú wa títí dòní. Àgbẹ̀ ń ṣèdárò aró, àlùkò ń ṣèdárò sùn, lékeleke ń ṣèdárò ẹfun. Àwa ọmọ àtọmọ ọmọ ń ṣèdárò yín lónìí àti lọ́jọ́ gbogbo. Àwọn ìlànà rere tẹ́ fẹsẹ̀ wálé la sì ń tọ̀ títí dòní. Ìbá Princess Arise Fọláṣadé Comfort, Ìbá Arise Ṣèyí, Ìbá Arise Ìyanu, Ìbá Arise Tosin, Ìbá Arise Michael, Ìbá Eniola Fọlákẹ́mi.
12: Ọmọ Arise náà gbé báyìí. Ọmọ Òsebútú nínú ajé. Ó jí gbọ́wọ́ okùn lóbìnrin. Ọmọ Obolokun Àzàgbè. Ojúlókun kú. Jọ kó tiẹ̀ má ti mú.
10: Bẹ́ẹ̀ la tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ènìyàn tó dúró tì wá láti ìgbà náà títí dòní. Ẹ ṣeun o. Bàbá wa Inspector Eniola Arise máa sùn. Dingi wa ọ̀wọ́n. Princess Arise Fọláṣadé Comfort, alága ìgbìmọ̀ tí ń rí sọ́rọ̀ ọ̀gbáyé gbádùn àwọn àkàndá ẹ̀dá nípínlẹ̀ Ondo ló ń kéde.
13: Ẹgbẹ́ ló wáyé gẹ́gẹ́ pọ́gọ́ta dún ayé.
14: Ọlọ́run ayé náà.

0: ẹ kú ojúmọ́
1: ẹ kú lélẹ̀ àárọ̀ yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa
0: ní gbogbo ibi tẹ ti ń láǹfààní àti bọ́ alóore la ti ń kí n pé ojú rí mọ yín lónìí o
1: ṣé dáadáa la bá yín o
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run léyìí tí ó mú wa lọ láti òpin ọ̀sẹ̀ tó kọjá tó tún máa padà lónìí inú àánú ẹ̀
1: o ṣé o ọlọ́run
0: kábíyèsí ọba lágbára mọ́ bẹ̀rẹ̀ àyè kó tó lò
1: a gbé orúkọ rẹ ga o
0: ọba takuntakun ọba dandan ọba kókó kólójú ogun
1: ìwọlá máa yin o
0: ìwọlá máa gbé ga ìwọlá máa sùn títí ayé lágbára lọ́wọ́ ọlọ́run ẹ gbogbo ẹyin tẹ ń gbọ wa ìbànújẹ ò ní kàn yín o
1: àmì o
0: ó ní ọjọ ajé gbogbo alájọra jíjẹun láti ilé dùn
1: wa
0: ọrọ bíi kákò léyìí tó ń mú òjòlá nínú ẹgàn léyìí tó ń méjì onú owó kò ní dé bá wa o
1: àmì àti tó ń mú ọkùn tó fi ń kákò
0: kò ní dé bá aláṣẹ ọlọrun
1: àmì
0: àmì àmì nílé kò ló gbogbo ìran wọn náà ní kákò ọlọrun ò ní jẹ kárí irú ẹ
1: àmì o
0: a tún ti dé láàárọ tòní lórí ètò yín ètò wa ta ti máa mú àwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ ilẹ̀ wa wá sí etí gbọ yín ní àárọ̀ tòní àti ru àwọn ìwé ìròyìn ọ̀hún dé ká tún máa ṣí i láwẹ́láwẹ́ ká máa jùlẹ̀ ní kọ̀ǹbọ̀kẹ́ ká máa yọ gbogbo àwọn kókó inú rẹ̀ ká máa yọ bọ́ta ṣùgbọ́n nítorí àkókò aláyè ìbálọ́wọ́ ná torí ṣe lágọ̀ ọ̀hún ṣẹ́jú tẹ̀pọ́n
1: tẹ̀pọ́n báyìí kò dúró
0: jẹ́ ń sáré dátọ́ mi lódì kejì lọ́ọ̀ná bíọ́dún ò fẹ́ dátọ́ mi.
2: Ìyá o sí Prayer Center Church of God.
3: Kàlẹ́ sí àdófòrí ìdọ̀rẹ́ ro.
2: Níbi marathon fasting and prayer olójó mẹ́ta total deliverance.
3: Níbi tí ìyanu ó ti ṣe.
2: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbàkòǹgbà kabiti kabiti randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráẹ̀lì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àti ẹ́ndì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bí borí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tó ti wà fún lébrì bí ẹ̀. Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
4: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
2: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi marathon fasting and prayer yìí. Ní 10th to 12th of July. Ní prayer center.
5: Ẹ tẹ́tí sí kéde pàtàkì yìí. Èyí ni gbogbo àwa mọ̀lẹ́bí ọ̀sùn mokoyan Mámúkúyọ̀mí. Lábẹ́ olórí ẹbí. Akídùn ni Mámúkúyọ̀mí Àdókè. Àwọn àgbààgbà ẹbí. Ọlọ́jà ti Àdájà F.O. Ọ̀làpẹ̀gbà. Ẹnjìnìà Ìbídèjì Akíntayọ̀. Okumọ Akíntayọ̀. Jìnà Mámúkúyọ̀mí. Akínúbi Akípẹ̀lúmi. Àtàwọn tó kù. Fi ń ké sí gbogbo àwọn tó wà lórí ilẹ̀ mọ̀lẹ́bí wa. Bẹ̀rẹ̀ láti agbègbè 12th ó fi lọ dé Àbàdàjà. Láti máa kó àwọn ìwé ẹ̀rí tẹ́ fi ra public document. Wá láti àkókò ìlọ. Ìdọ̀jọ́ Àìkú Sunday July 19th 2026 nílé bàbá Àdájà number 3 àdúgbò mo fẹ́ rere Odòlẹ̀ Òdìbò ṣẹ́mọ̀ yìí pé mọ̀lẹ́bí wa iṣẹ́ bí aninilára àmọ́ lọ́gán ta tó ti rí ìdájọ́ gbà láti ilé ẹjọ́ wa yẹ ká ṣe é bí wọ́n ti ṣe é kó ba lè rè é bó ti yẹ kó rí ẹni bá sì kọ́ tí ọgbọ́n tọ́ fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé lórí ẹbí Àdókè 08034198036 08034198036 a ó máa rí ti yín gbogbo ẹbí Mámúkúyọ̀mí lólùkéde.
6: Dádì Junior Ọjọ́ Jensun má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
7: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
6: Fi mí lẹ̀ jàre.
8: Bíkọ́tà abákàtù ló tún ṣe kọ́.
6: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
7: Bó ló ń sá lọ?
6: Rúnà Dádì Junior ọgbọ́n wo ló dá sí.
7: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí Dání. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ́ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bíbó kábàrà capsule irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló kó pọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
9: Kéré o, ó ti de ti gbo ijoba ipinle ondo labe ile ise to ri si oro ise agbin ati gbo oba pe awon kan gbe oparun lona ito kaakiri ipinle yi laisi tele ofin ewo ni lati gbe oparun lai gbase tabi gbonte lowo ile ise to ri si oro ise agbin ati gbo oba ni ipinle ondo ijoba ti koroju si irufe awon eyan to ba nwo iru iwa yi ki won tete lo towo omo won ba so enikeni to ba fe sowo oparun tabi ta oparun gbadọ lo gba iyonda ati ase lowo ile ise agbin ati gbo oba ko to le wo igbogi oparun bibe ko irufe eni be to ba wo gbo oba lo gbe oparun lai gbase ti tapa si ofin ti o si fi mu keruku ata ofin igboran sanju ebo riru lo eje ka tele ofin lori wiwo gbo oba lati lo gbe oparun ka ma ba se lufin ijoba ikede yi wa lati odo commissioner foro ise ogbin ati gbo oba nipinle yi honorable engineer leye akinola
10: gbegbe awon bo nile yi e ma wule da mujina mo jare ile ewe queen and crown nje eyin wale ewe to bo nje fe gbegbe awon bo nile yi e ma wule da mujina mo jare ile ewe queen and crown ilu laramo kini ipinle ondo gan lo kaju e ile ewe queen and crown ilu laramo kin nibe lawon oluko wa tin farajin lati ko awon adari rere lojo waju nipase eto eko to maye lori pelu iwa omo luabi to nti iwa olorun gege bi ile ewe to bo nte gbase ijoba lati ma se eto idanwo waega ti neko be la tun lawon yara akeko lati ile ewe lako bere titi de grammar ninu ayika eleyi to duro re pelu abo to peye lori awon omo yin to fi ma awon yara ikawe to je ti igbalode eleyi ti awon keko aye ode oni kun be fofofo day and board ni wa nile ewe wa awoyanu a ni yara igborin jade wa iyen music studio to fi mo ilegbe fun awon akeko to je ti boarding igbani wole fun sa eto ikeko 2026-2027 lo ti gbera so bayi eto idanwo ase wole ni yo bere lojo kokanla osu keje ati ojo kedogbon osu keje be ni yo tun ma te waju ni ojo kejo osu kejo titi di ojo kejilelogun osu kejo odun yi fun ekunrere alaye ati iforuko sile e pe 0706-071-9708
11: Iwọsa ti de
12: Eku dede woyo eyin temi emi aya fe mi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
13: Kama bale si ilu Ikare ni on the 21st titi di on the 26th ni osu July osu keje ni 77 hotel
12: tabori wo birin to ti wa ni ile oko lojo to ti pe ti oro mo pe ran ise ma bo lodo fe mi alagbo tabi wo to ti ni kan ri to si nwa si ni tabi wo birin ti nkan osu re ndin ni tabi on le ni tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo fe mi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara tabi wo ti nkan rin kakiri agu ara re ma bo lodo fe mi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo asiri ti mo fi wa nile fe mi alagbo disin ma bo ke a fi fun ni
13: tabi wo ti on to wele wele lorire bi e meta si meri ma bo nile ise wa
12: number wa re 0706532-6843 lekan si 0706532-6843 aiso ni fi ara wa se ibugbe o ami
0: Biodun
1: Kayode
0: Gomina Ipinle Ekiti Biodun Abayomi Oyebanji lana ojo Aikun lo se abewo si awon to ri koyo lakata awon ajinigbe ni eda Oniyo ni ile iwosan ko sese gun di Fafiti ti Ipinle Ekiti le to wa nilu Ado Ekiti jo lulu Ipinle Ekiti nibi ti awon ohun ti won tin gba itoju latare bi won se yonda won leyin ojo 66 days leyi ti won lo lakata awon ajinigbe na awon ti won lugbade awon ajinigbe ohun ni won je awon obirin ati awon omo wewe o leyi ti won si yonda won ni kutu ayojo abameta nigbati awon ajinigbe na ti won se akolu ti won nibi ti won ti se eto ninu ijo CAC ni eda Oniyo ni ojo keji din ni ogbon osu kerin odun ti a wa yi lasiko igba ti won se akolu si ijo na oluso agutan to wa lori ijo ohun ni won se kupa loju ese nigbati won si ko awon 16 lo sinu igbo gege bi iroyin se so ikan lara awon 16 ohun ni lo se be lo jalaisi lakata awon ajinigbe na nigbati awon 15 to ku ti won si gba yoda ni ojo abameta ti o koja iwasile gomina lo se abewo si awon to n gba itoju ni ile iwosan ohun leyi ti won wa ni eka ti isele pajawiri ati itoju awon omo wewe to si se be ti o fi idunu han ni bi won se yonda won to ni ohun se le foju borun ni o leyin igba ti won yonda awon to wa lakata awon ajinigbe na o si wa dupe lowo awon osise leto ilera nitori wipe won jara mo oro itoju won nitori ara won ti nbalẹ gomina wa so oni nu dun bayi o nitori pe won ti pada de oni ohun si dunu nitori pe majesi kekere omo odun meji to wa lara won leyi ti o se be ti o da kuran gbadan ni ojo aba meta ohun lo ti laju bayi to si je pe o ti sere re nibi to ti n gba itoju oni gbogbo awon ti won yonda ohun pata lara won ti nbalẹ ni ile iwosan beke lo so wi pe gbogbo awon osise eleto ilera to wa ni ile iwosan ko sese gun faviti ti ipinle ekiti nlo si sadankata si o nitori ise takuntakun ti won se eun ni lati ojo aba meta na ni won ti ko won wa lati wa ma gba itoju o to si le daju wi pe itoju ti won fun won lo peye be lo pa lase fun awon eleto ilera won wi pe gbogbo owo kowo ti won ba na ohun ko ti won ba lo lori ati je ki ara won ko ya gaga won si pada sodo mo lebi won ni isejoba ohun yo fowo mu o be lo tun so wi pe awon ti o n ba ni soro tu opolo eni to ni won tun gbe awon ise kan fun o lati le daju wi pe won ba won won soro won si se be won tu gbogbo opolo won to pelu gbogbo toju won ti ri nakata awon ajinigbe na ko to de pe won pada sodo mo lebi won te ba fe kayoku e mu wule sakiri o e lo sunu we royin punch daily post atan we royin mi to jade loni
1: ah olorun seun royin ayo niyan laaro monday
0: a dupe lowo olorun
1: je kin to mu royin ayo mi wa
0: o da
1: Kayode ile ise ipopo NNPCL lo mo tun ti mu adiku de bayi owo ti won ta ipo won bayi o ele gan ni yo je igba ikeji le ti won yo se laarin ose meji sibi ta wa yi gege bi won si so won ni lana ode yi won ri pe ile ipo NNPCL lo ti ye ipo won na lo ti yi si 1150 naira fun lita kan o se tele tele 1,210 naira ni won ta eyi wa fi han pe won tun ti ja 60 naira kuro ninu iye owo epo ti won ta epo won o e ri pe laarin ojo 27 osu kefa odun ti a wa yi si ojo 5 osu keje odun yi ni ile epo ohun lo se be lo ti ja epo re o apapo iye owo to ti ja bayi lo ti nlo si nkan bi 110 naira te ba si na ti te ba gbagbe e ri pe ile ise ipopo ti Dangote lo ko kede to so pe o ti mu adiku de bayi owo yi ti won yo ma fi ra epo lati ile ise eso epo dotun ohun o le ti o ge si 1075 naira fun lita kan o e ri pe opolopo awon ile epo yi to je pe won ba ile ise Dangote dowopo ni awon na ni won ti ja ewe epo won ni won ti ja wale sugbon e ran ti pe Dangote o so ngba na pe ko wa si pe boya hun sa awon ile epo kan lesa o lati pe ko je pe awon nikan ni yo lanfani lati pe ki won wa ma gbe epo lodo ohun to ni gbogbo enikeni to ba sa ti je alagbata epo pentiro to si ri pe ohun danto dada to si le ra eni ko ma bo lai se pe ya ohun ya awon kan soto pe awon nikan ni won gbudo wa ma ra epo ni bayi ile ise ipopo ti NNPCL na ti wa so pe ko si bi obo se soriti na ki o se o eni awon na eni won ba ja epo won wale e wo e koja lo sinu iwe iroyin daily post ka e lo ka lekunrere
14: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
15: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gbogbo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a po gede gede jo ti ara danu logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadaki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: sọ wípé òyìn lè sáré sí lọ ní kókó igi páfò mọ́ lè sí lọ lọ́rùn ọ̀pẹ. Ó mà ṣe o, ó pé ọdún márùn-ún tí sọjí àlàmoyè gbogbo ọmọ àti mọ̀lẹ́bí wọmi lójú forin sẹ́nu pé. IVS ló pé ní ọjọ́ kẹjọ oṣù keje ọdún yìí tí màmá wa ẹ̀gbọ́n wa aláàánú mẹ̀kúnnù Dickness Veronica Olúwaṣọlá Ìsíjọlá àlàmoyè dágbére fún ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí lẹ́yìn tí wọ́n lo 65 years lókè èèpẹ̀. Máa sùn láyọ̀ olùgbàlà títí ọjọ́ àjíǹde tí ìpínyà kò ní sí mọ́.
1: Ọmọ lé nísà ibi ó ṣọ̀fọ̀ sí iná ṣe o ajéwọ̀tíwọ̀tí ọ̀nà òkè lẹ́sà. Ọmọ lábùṣọ̀rọ̀ kó mú ṣúmúdi àbùṣọ̀rọ̀ nílé oṣù mọ́ mẹ́ra kọ̀kọ̀ bọ̀bẹ̀. Ọmọ ẹlẹ́sìn sún ọ̀lẹ́lẹ́lẹ́ lọ́nà òye. Ọmọ amúmàlú ìṣọdún ìgbàgbọ́ ọmọ apàgbòṣọ̀sẹ̀ ọrùn rere.
0: Gbogbo ọmọ àti ọmọ ọmọ ló ní sọ wípé sunre o màmá ọmọ.
2: Tani ẹsìn jẹ́ kílẹ̀ ọmọ yẹn tó máa kan lẹ́kùn ni ṣé ò sí.
3: Kò sí jàre ọ̀rẹ́ mi ǹjẹ́ ìrọ̀rùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Bó ló ṣe rọrùn sùn ńgbà tí tìmùtìmù ti wà àtàwọn ọmọ fi ń sùn ọ̀yàtọ̀ sí pálí ẹja.
3: Alábàjọ ńbo ni mo ti wá lè rí ojúlówó mátírẹ́sì rà báyìí.
2: Wọ́n kò sí méjì igi obì inú gbó ọ̀dọ̀ ọmọ Jésù ní No. 1 Gbeleju Street lẹ́gbẹ̀ẹ́ ilé epo Glovin ní òde ìrèlè nìkan ló ti lè rí ojúlówó mátírẹ́sì rà o. Bí wọ́n ṣe jẹ́ alágbàtà fún iléeṣẹ́ Good Mattress pẹ̀lú warranty ọdún mẹ́rin ṣangeliti lórí gbogbo tó bá rà lọ́dọ̀ wọn. Fún irúurú fóòmù tẹ bá ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí fóòmù ọmọ ilé ìwé tó fi dórí 3.5, 4.5 pẹ̀lú àwọn family mattress náà tí wọ́n jẹ́ 6, 9, 12, 18 and 20 inches. Bẹ́ẹ̀ látún láwọn tìmùtìmù lọ́kàn ọ̀jọ̀ kan tí ń dàbí mọ́tò kalẹ̀ dórí àwọn pillows stick ìrónilọ́rùn pẹ̀lú àwọn ọ̀kan ọ̀jọ̀ kan ojúlówó bedsheet.
4: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
2: Wo má wulẹ̀ rè kórè Ìbàdàn mọ́, máa pe ọmọ Jésù lóde rèlè sórí 0807387980 àbí 0703801034. Ọmọ Jésù ojúlówó alágbàtà fóòmù lóde rèlè.
5: Bí ọba o kábíyèsí o
6: orí kọba o
5: ẹ kábíyèsí o ọba.
6: Ọba o kábíyèsí o.
7: Ọjọ́ kẹfà oṣù kejì ọjọ́ láti àgbáyé ń jẹ́rìí rẹ̀ sí pé
8: àbí olókìkí akọni
7: sí ìlú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo.
8: Ìràwọ̀ ńlá tán
7: ìgbóhùn náà sì jẹ jáde wípé
8: àbí àyànmọ́ ọmọ kan
7: kò sì ní kábíyèsí
8: aláyélúwà
7: ọba
8: ajíbádé gbadégẹsí
7: ògbó òyèdìtọ̀
8: olówó tìlú ọ̀wọ̀
7: kábíyèsí
8: ìsìnpẹ́rẹ́ máa jẹ́
7: ọba ajíbádé gbadégẹsí
8: ògbó òyèdìtọ̀
7: ọjọ́ ìbí ọgọ́ta ọdún yìí ló mà wọlé wẹ́rẹ́ o.
9: Ọgbà Olúwa yóò dìgo òkè ìlópo
10: ìtọ̀ wọn yẹn
9: àpọ̀mọdé kó mà rẹ̀
10: ọlọ́run wa owó mú
9: ìjàkéda wọn bẹ́ẹ̀ iná bí wọn
10: àgbéyù àgbébọ̀
9: ẹ bàbá o Ọgbà Olúwa yóò wo ti jọdọ̀ yẹn wàdí jọ mú ẹ wà ti kárí kárí ààrẹ o.
7: Àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
8: lóní káàkiri ikú bàbá yèyé o
7: aláṣẹ igbákejì òrìṣà
8: ọba
7: dr ajíbádé gbadégẹsí
8: ògbó òyèdìtọ̀
7: olówó tìlú ọwọ́
8: lọ́dún jẹ́ alága àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo wípé
7: oríire ọjọ́ ìbí ọgọ́ta ọdún wọn nílẹ̀ alaye
8: kíni ló rogó ń jì
7: ìgbà ọdún kan mà ní fún kábíyèsí
8: o olówó tìlú ọwọ́
7: àsìkò yín
8: gẹ́gẹ́ bí alága àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
7: ìtẹ̀síwájú ó túbọ̀ máa kọfẹ́ sí
8: ilé tó kó ìpínlẹ̀ yìí
7: oríire o
8: àjọ lọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
7: lóní káàkiri kábíyèsí
8: olówó tìlú ọwọ́
11: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà táwọn wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
12: ètò ìgbéyàwó láyé.
13: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
14: kí ló ṣẹlẹ̀.
13: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
11: 2026. ní tòótọ́
13: gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yá àbí.
11: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
13: olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
11: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwádùn lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDCare lórí Play Store àti Apple Store.
15: ẹ pè CDCare sórí 0707-454-3005.
16: CDCare sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
17: A tẹ pa gbàdo kùkú ma tẹ pa bá lámà láyà. Ẹ lọ o.
18: Kèké Ángẹ́lì ń bí ààrẹ ọ̀run re.
17: Ẹ àdógún adó àlọ gbàdo. Káàmú ṣùrántí ṣèdárò. Wọ́n ní ẹ kọ́tẹ́kọ́já lọ.
19: Pèpèkétẹ ọmọ.
17: Ọmọ ọmọ.
19: Àtẹ̀bí ìrántí rẹ lónìí.
17: Àtẹ̀líjọ́ gbogbo.
19: Àbáríyà.
17: Ọmọ sí Stephen.
19: Abọ̀sẹ̀lẹ̀.
17: Akin arógún èlò.
19: Ọgbàdún lèyí.
17: Àrómẹ̀dì ti dágbére.
19: Ayé fò mò dìgbò ṣe.
17: Àdúrà ni kò kètèkété bí.
19: Àti ọmọ.
17: Olóògbé
19: ṣe pàtàkì o.
17: Káàmú ṣùrántí àsìkò.
19: Olóògbé arówó ló lò.
17: Láyé.
19: Ọmọ ọmọ

0: adun
1: Káyọ̀dé
0: ẹn bó ṣe gbé jẹun kí ni pọ yọyọ kí n dákọ
1: yọyọ bẹ́ẹ̀ ni
0: arákùnrin kan ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta tó jẹ́ oníṣẹ́ ọwọ́ Idris Clement náà ti ṣẹ̀mí rẹ̀ ní kúkúrú nígbà tí àwọn afurasí ìgárá ọlọ́ṣà tí wọ́n ṣe àkọlù sílé rẹ̀ nílùú Àkúrẹ́ ju olúlu ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ṣe kàn kẹ́kẹ́ wípé àwọn afurasí náà ẹni afurasí kan léyìí tó lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ikú arákùnrin ọ̀hún ni wọ́n ti rámú o tí wọ́n sì ti sọ sígalo ọlọ́pàá ìròyìn tó tẹnu ẹ̀ lọ́wọ́ lánàá ọjọ́ Àìkú ni pé Clement náà ni wọ́n sọ wípé wọ́n ṣe àkọlù sí láti ọwọ́ àwọn ìgárá ọlọ́ṣà ẹlẹ́ni mẹ́rin léyìí tí wọ́n ya wọ ilé rẹ̀ ní agbègbè Ṣàgàrí nílùú Àkúrẹ́ ní kùtù àyè ọjọ́ Ẹtì tí ó kọjá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìròyìn tí wọ́n gbàjọ ni wípé àwọn ìgárá ọlọ́ṣà ni wọ́n wọnú ìlú náà ní nǹkan aago kan òru tí wọ́n sì ṣe àkọlù sí àwọn olùgbé agbègbè ọ̀hún léyìí tí wọ́n gba dúkìá wọn tán sì ń kó wọn lówó lọ kó tó di wípé wọ́n dé ilé Clement náà níbi tí wọ́n ti yìnbọn pa á nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ òmúlẹ̀ lánàá ọjọ́ Àìkú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ń ló ní ìkan lára àwọn afurasí ni wọ́n ti rámú ò léyìí tó sì ti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ níbi ìwádìí tí wọ́n ṣe ó ní wọn ra afurasí ọ̀hún nítorí pé ó lọ́wọ́ lẹ́sẹ̀ nínú àkọlù náà léyìí tó rán arákùnrin ọlọ́run ọ̀sán gangan ní agbègbè Ṣàgàrí nípa bí wọ́n ṣe gbẹ̀mí Clement náà wọ́n ní afurasí ọ̀hún lọ́wọ́lọ́wọ́ ló ti wà lákòlò àwọn ọlọ́pàá ní ẹ̀ka tó ń fimú fílẹ̀ ìwà ọ̀daràn tó sì ti ń ṣe ìrànlọ́wọ́ fún ọlọ́pàá ó wá fìdámù èèyàn lójú wípé gbogbo bí iṣu ọ̀rọ̀ ń bá ṣe kú tí ọ̀bẹ sì bẹ́ gbogbo rẹ̀ ni òun ó ṣàlàyé ó wá fìdámù èèyàn lójú pé gbogbo àwọn tó bá sì tún lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìdígunjalè òun àti àwọn onígbọ̀wọ́ wọn ni wọ́n rà mú pátápátá ò tó sì jẹ́ pé gbogbo àwọn tó nina pápá bora nínú wọn ìlọ́wọ́ ṣìkún òfin ó tẹ̀ Jimoh wá sọ ó ní pẹ̀lú ìwádìí tí ó lóòrìn bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹnikẹ́ni tá jẹ ọ̀rọ̀ náà bá ṣímọ́ lórí wọn ò ní yẹ orí wọn ò ní ọwọ́ kóńdò òfin nígbà tó ń bá oníròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ ìkan lára àwọn ọmọ olóògbé náà tó jẹ́ ọkùnrin Abdul Fatai Clement ó júwe àkọlù ọ̀hún gẹ́gẹ́ bí tó ba lọ́kànjẹ́ tó sì dá jìnnìjìnnì sọ́kàn ẹni o ó ní àwọn ìgárá ọlọ́ṣà ọ̀hún inú wọn ti ṣe àkọlù sí ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé wọ́n dé ilé tí wọ́n léyìí tán sì fi tìpásìkú kù wọlé sí agboolé wọn ó ní àwọn adigunjalè náà ni wọ́n wọnú àdúgbò wọn ní nǹkan bí aago kan òru o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ja àwọn èèyàn lólè ó ní wọ́n ti ja ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lólè kó tó di pé wọ́n dé ilé tí wọ́n ní tìpásìkú kù ó ní bàbá òun ni kò fi àyè kankan lẹ̀ láti jẹ́ kí wọ́n fọwọ́ ba ọmọ òun àbí ẹbí òun bí ó ṣe gbójú agan sí wọn rèé o léyìí tí wọ́n sì jọ wà á kò láìmọ̀ wípé àwọn mẹ́ta ìgárá ọlọ́ṣà míì sì kù sẹ́yìn léyìí tí wọ́n di ìhámọ́ra ogun ó ní wọ́n ṣe àkọlù sí bàbá òun pẹ̀lú àáké àti àdá tí wọ́n ṣe yánnayànna kó tó di pé ìkan lára wọn yọ ìbọn tó sì yin bàbá òun lójú ẹsẹ̀ tí ó fi já láìsí ó ní kí ni bàbá òun balẹ̀ sí ni àwọn ìgárá ọlọ́ṣà náà ná bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tán sì gbé bàbá òun dìgbàdìgbà ó di ilé ìwòsàn ní ṣùgbọ́n ó ti pàdánù ẹ̀jẹ̀ lọ́pọ̀ o ni dókítà sọ fún yín pé ẹlẹ́mìí ti gbà á lọ́wọ́ rẹ̀ ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún.
1: Ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Jigawa tó sì tún jẹ́ ìkan lára àwọn tí wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ yẹn Sule Lamido ló mọ̀ ti képe gbogbo àwọn tí wọ́n yóò jẹ́ olùdíje àti gbogbo àwọn olóṣèlú òwú pé gbogbo ètò ìpolongo ìbò yìí tí wọ́n yóò bá máa ṣe kí wọ́n mọ̀ ṣe sọ̀rọ̀ àlùfàṣà sí ẹnikẹ́ni o ṣùgbọ́n ṣá nǹkan tí wọ́n bá ti mọ̀ pé wọ́n lè ṣe láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè gòkè àgbà òun gan ni kí wọ́n máa fi ṣe ìpolongo o ó ní pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ṣe ń kalẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí òun rọ gbogbo àwọn olùdíje pátá láti rí dájú pé nǹkan tí wọn yóò bá ṣe tí yóò ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní òun gan ni kí wọ́n máa ṣe ètò ìpolongo ìbò wọn lé lórí o Lamido tó sọ̀rọ̀ yìí lásìkò ìgbà tí àwọn kan tí wọ́n fẹ́ jẹ́ ọmọ oyè sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP láti ìpínlẹ̀ Gombe Kano Bauchi àti ìpínlẹ̀ Yobe tí wọ́n wá kí ní ilé rẹ̀ tí ń bẹ ní Bamaina ní ìjọba ìbílẹ̀ Benin Kudi ni ó fi ọ̀rọ̀ náà léde lánàá òde yìí tó sọ pé ẹ wò ó tá a bá ti lè ṣe láti pé kó jẹ́ nǹkan tí a bá ṣe lórí oyè ni a fẹ́ sọ fún àwọn èèyàn láìsí pé bóyá a ń sọ ọ̀rọ̀ àlùfàṣà sí ẹnikẹ́ni ó ní eléyìí yóò mú ìrẹ́pọ̀ àti ìdàgbàsókè dé bá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lásìkò yìí tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ń kojú ìpèníjà tó lágbára gan gidi ó ní tá a bá sọ pé ká sọ ó ní nǹkan kí nǹkan tá a bá máa sọ ó ní gbogbo wa ti mọ̀ pé àwọn nǹkan wà ńlẹ̀ tó jẹ́ pé òun gan ni yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu oni bi pe oro abo ti o fese ni le dandan yin oni ka soro le nkan te ba sisi oro eko wa le to je pe ko duro bo se ye ko duro oni ka soro le lori oni se ri oro aje wa yi to je pe ko tun dani oni e soro le lori se si tu wa ri wa je jere yi to gode kan ni orilede yi oni ka soro lori iru nkan be oni gbogbo awon eleyi lo wa nle oni te ba ti le se olura ara yo tu awon omo orilede nigeria to ba je pe e de ori alefa oni tori na nko ko si pe boya soko oro si enikeni o ko ma di pe gbogbo e yo di gbasbos oni tori na ohun ro won o lati di daju pe nkan ti won yo ba se loroye ohun gan ni ki won ma fi se eto ipolongo ibo e wo e koja lo sinu we iroyin daily post ka lo ka lekunrere

0: bí afọkànsí ló máa já sí dúdú fún wa. Nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù. Ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo. Lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè. Aṣíwájú, on your mandate we shall stand. BTO, anywhere you go.
1: Ǹjẹ́ yín fẹ́ ká kun lé yín láwọ̀ tó rẹwà tó jojú ń gbèsè? Ǹjẹ́ yín náà fẹ́ kí ilé yín dùn wò bí àpín ọba? Ǹjẹ́ ó wù yín kẹ́ wà láyìíká ilé yín kó dàbí ìlú òyìnbó? Ó yá ẹ̀jẹ̀ ń gbé yín dé iléeṣẹ́ tó ní bẹ́ẹ̀ ni rẹ̀ lọ́wọ́. Wesley World Finishes ló mọ kọ́lọ̀ tí kìí bó tí kìí tí tí kìí ṣá lára ilé láéláé. Interior and exterior paintings, decorative plaster finishes, 3D paintings and 3D panel installations, mural, less cold, effect, screaming, dark proofing, crack curing, stucco and surface treatment. Ògì iléyìn tó ń sunmi ṣe sìn rìn sí yóò bàjẹ́ o. Wesley World Finishes ní kẹ́ ẹ pé kó bá yín dá padà sípò kó dùn ún wò kó ṣe rékété. Wesley World Finishes wà ní shop 18/19 Akinduko Complex tó wà nínú Akinduko Filling Station Adofure Idore Road Akure. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wọn sórí 0706-650-5008 tàbí 0806-938-8367. Wesley World Finishes, abánikunlé tí ò lẹ́lẹ́gbẹ́.
2: Ayade
3: Biadun
2: ẹnìkan tó díje tẹ́lẹ̀ sí ipò sẹ́nẹ́tọ̀ fún olú ìlú ilẹ̀ wa nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Aisha Yesufu ló mọ̀ ti sọ ọ̀rọ̀ kan báyìí tó lágbára. Oníṣẹ́ ẹ̀rí ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kẹ́ ẹ la ojú yín dáadáa nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 tí ń bọ̀ yìí o. Ó nítorí ẹnikẹ́ni tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó lọ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ó ní kó ti mẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ òun fẹ́ kí gbogbo àwọn iṣẹ́ àti ìṣe tí àwọn agbésùmọ̀mí ń ṣe ní orílẹ̀-èdè yìí kó máa tẹ̀síwájú ni o. Ó ní nítorí pé ó ní tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ̀rí pé ó ti mẹ́hẹ̀ gan gidi pẹ̀lú bó ti jẹ́ pé ogun ìjínigbé àti ogun ìpànìyàn ó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun wá rọ gbogbo ẹnikẹ́ni tó bá ti pé ọmọ ọdún 18 láti pé kí wọ́n lọ láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn. Oníṣẹ́ rí káàdì ìdìbò alálòpẹ́ gan òun ló lè ṣe iṣẹ́ ìyanu nítorí tá a bá sọ pé ká dúró sí kọ̀rọ̀ kan dún ilé wa ká kàn máa pariwo lásán. Ó ní kò sí nǹkan tá a ṣe. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ni yóò tún padà jáwé olúborí tó sì jẹ́ pé ọ̀rọ̀ ìgbésùmọ̀mí ìdígunjalè ìpànìyàn àti ìjíhìn gbé yìí yóò tún máa tẹ̀síwájú lọ. Ó ní torí náà òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n má sì gba ẹgbẹ́ òṣèlú APC láyè láti pé kó lè jáwé olúborí nínú ètò ìdìbò náà o. Nítorí pé ìrọ̀rùn la fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe pé ká sùn ká má lè di ojú wa méjèèjì ṣùgbọ́n ṣá o gbogbo ẹ̀ wá kù sí ọwọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹnikẹ́ni tí ò bá ti ní káàdì ìdìbò alálòpẹ́ rẹ̀ kó ti yá mọ̀ pé òun ò kújú òṣùwọ̀n láti dìbò nìyẹn àti pé a jẹ́ pé irú wọn gan ló ta ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ó tòrò. Olóhùn wá rọ gbogbo ẹnikẹ́ni tó bá ti pé ọmọ ọdún 18 o láti jáde láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn kí wọ́n ba lè lé ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àlééfà torí gbogbo rògbòdìyàn à ń jẹnigbé à ń gbẹ̀yàn pààyè ẹgbẹ́ òṣèlú APC gan àwọn ni wọ́n fà á. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
3: Yọdún
2: Káyọ̀dé.
3: Àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River ni wọ́n sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ikú arábìnrin kan Blessing Ayebe léyìí tó ń dédé bá òkú rẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ ti inú ìjọ kan ní Kalaba. Gẹ́gẹ́ bí ròyìn léyìí tó tẹnu ìlọ́wọ́ lánàá ọjọ́ Àìkú ni pé olóògbé ọ̀hún ni wọ́n rí òkú rẹ̀ ní kan 9:00 alẹ́ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tí ó kọjá ní inú ilé ìgbọ̀nsẹ̀ léyìí tó jẹ́ ti ìjọ kan ní agbègbè Ikọ̀ Tanza ní ìlú Kalaba. Gẹ́gẹ́ bí ìròyìn léyìí tó ń ròyìn gbájọ ọ̀hún onímọ̀ mọ̀lẹ́bí arábìnrin náà iná ti kọ́kọ́ kétò bí ẹni lẹ̀kọ́ ọkọ̀ mú lọ́wọ́ o látàrí wípé wọ́n ń wá ọmọbìnrin ọ̀hún ọ̀mọ́bi tó wọlé sí ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù keje ọdún tí a wà yìí ni ọmọ rẹ̀ obìnrin Peace Ayebe ló mọ̀ fi ọ̀rọ̀ ń tó iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó wà ní Federal Housing létí ní Kalaba ọ̀hún. Àwọn gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà ASP Sunday Etopa ló mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lánàá nílùú Kalaba léyìí tí ó fi kún pé ẹjọ́ ọ̀hún ló ti wà lábẹ́ ìwádìí tó lóòrìn báyìí. Ó ní òkú ọmọbìnrin ọ̀hún náà ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí láti ṣe lọ́jọ́ láti lè wádìí ikú tó pa ọmọbìnrin náà. Mo bó tilẹ̀ jẹ́ wípé kò tíì sí afurasí kan tí wọ́n rá mú o àti wípé ipò tí wọ́n wà báyìí wọn ò rí àmì ìfarapa tàbí bóyá ẹnìkan ló ṣe ní ṣùtá tó fi gbọ̀nà ọ̀run lọ. Ìwádìí sá ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà nígbà tó ní

0: ọ̀rẹ́ mi ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì ìjáfara léwu o.
1: ọ̀rẹ́ mi pajápajá ń kọ́ iṣan ara fífà so owó àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì
0: ògùn ògùn ògùn ògùn tẹ́yìn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi.

0: fúnrere orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni fẹ́ ni yóò ṣe rere torí àdúrà olódodo ń ṣiṣẹ́ agbára torí ẹ̀ ni ẹgbẹ́ àwọn adarí ọmọlẹ́yìn kristi nínú ẹgbẹ́ òṣèlú apc lórílẹ̀-èdè Nàìjíríà nasfon ẹ̀ka ti ìpínlẹ̀ ondo fi ń pe gbogbo ènìyàn pàápàá jùlọ gbogbo ọmọlẹ́yìn kristi lórílẹ̀-èdè Nàìjíríà wípé àsìkò ti tó láti tún yáyá jáde pawọ́pọ̀ gbóhùn àdúrà sókè sí ọlọ́run ọba lórí orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àkòrí ọlọ́run wo ilẹ̀ wa san kúrò lọ́wọ́ ogun ẹ̀yìn tí kò jẹ́ kí ilẹ̀ wa nísinmi ọjọ́ kọkànlá oṣù keje ọdún yìí ni gbogbo owó máa kórajọ pọ̀ láago mẹ́wàá àárọ̀ ní Eagle Square nílùú Abuja láti wá ojú olúwa lórí orílẹ̀-èdè yìí bákan náà lọkọ̀ ọ̀fẹ́ tún wà níkàlẹ̀ fún gbogbo èèyàn tó bá fẹ́ lọ láti ìpínlẹ̀ Ondo lábẹ́ alákòóso ẹgbẹ́ Nasfon ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Special Apostle Prophet Dr. Akindara Mola àti akọ̀wé Honorable Prophet Adedayo Ade àti National Coordinator Nasfon Professor Abraham Olarinwaju Up Nasfon Mobilizing Christian for APC.
1: Ẹyìn ẹ̀yìn apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ́ wa lé.
2: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
1: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ́ wa báyìí?
2: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásítì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
1: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
2: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásítì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
1: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n fi mọ bá yín sọ̀rọ̀?
2: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Àkíní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ̀, a kì fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331274 lẹ́ẹ̀kan sí 08033331274 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
1: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lè lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásítì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásítì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
2: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹja sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹni yẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country mẹrẹrin ni Europe tabi ni UK yi
1: awon ojo opo ni won le lo lati mo ba yin soro bere bere ka tabi keji
2: lekan si ero ibani soro wa ohun ni 08033312794 lekan si 08033312794
1: imoran yin ni soki fun awon obi atalagbato
2: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
1: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
3: lopo igba awon eyan ki mo bi data awon se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa checking je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
4: yay mo gbe o data ti mo sese se ma ti tan
3: se mi o so fun e
4: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
3: ero ibanisoro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
4: je igbadun data re ni welemu leave it 100 mtn
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrabchem Limited, makers of Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kàwá yẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó ní ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Akíwaku ọjọ́ mẹ́ta nínú ilé o. Mo lọ sí ibi ìgbéyàwó kan. Àlùfáà wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó ń sọ fún ọkọ wípé ní gbogbo ìgbà ni kí ó rí wípé òun máa ń da omi sí orí kí orí òun bà lè máa tutù. Nítorí wàhálà tí àwa obìnrin máa ń fún ọkùnrin, ó lè jẹ́ kí orí ọkùnrin gbóná. Ó ní kò sì sí ìdí náà ju wípé ibi ohun gbígbóná tí obìnrin máa ń gbé orí rẹ̀ sí nígbà tí a bá lọ ṣe irun ní yọ̀yọ̀ àti gbogbo ohun tó ń tani tí a fi ń lẹ̀ lóríṣiríṣi wípé òun ló máa ń jẹ́ kí orí obìnrin gbóná. Nítorí náà kí ọkùnrin kó máa bu omi sí orí rẹ̀ pé a lè mọ bí ó ṣe yẹ kí ó gbé pẹ̀lú ìyàwó rẹ̀. Èmi náà bẹ̀rẹ̀ sí ní rò ó. Mo wá wo àwọn ọkùnrin tí wọ́n wá ń di irun wọn ní àkókò yìí. Mo wo àwọn tí ó ń ṣoore orí wọn bíi ti dàda tí kì í ṣe ohun tí Ọlọ́run dá mọ́ wọn. Mo wo àwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi tí wọ́n ti ẹ̀ tún fìlẹ̀kẹ̀ sí bíi àwọn olóró. Mo wá wò ó pé ìgbà wo làwọn lè domi sí orí wọn? Ǹjẹ́ orí wọn ò ní máa gbóná náà bí orí obìnrin báyìí? Mo wá rò wípé ó má lè ṣòhun ni ìpànìyàn ṣe wá pọ̀ báyìí. Nígbà tí orí ọkọ bá gbóná, tí orí ìyàwó gbóná, kí ni ó wá yẹ ká ṣe? Wọ́n máa para wa náà ni, wọ́n máa para wọn káàkiri. Nítorí náà Olúwa á ràn wá lọ́wọ́. Ọlọ́run tó dá wa kò sọ wípé ká fi irun wa sílẹ̀ bíi pé à ń ṣe òrìṣà àbí nǹkan, ṣùgbọ́n ó ní ká tọ́jú ẹ̀ ká lè wà ní pípé àti mímọ́. Lóòótọ́ ni ó dára kí irun kó wà lórí wa, ṣùgbọ́n kì í wá ṣe pé kí ó di ohun ìríra. Ọ̀pọ̀lọpọ̀ irun ni yóò máa rùn tí ó ṣe wípé àlàáfíà pàápàá ò ní síbẹ̀. Àwọn àlejò bíi iná bí àwọn nǹkan míì náà a máa ṣeré nínú ibẹ̀ tí kò dẹ̀ bójú mu. Tí iná bá wọnú ilé pẹ̀lú orí tí kò mọ́, gbogbo aṣọ inú ilé, ìfàdí wọ́n máa tiẹ̀ sọ pé ó yẹ kéèyàn jó irú ilé bẹ́ẹ̀ ni nígbà tí iná bá ti wọbẹ̀, nítorí pé kì í tètè lọ bọ̀rọ̀. Nítorí náà ẹ jẹ́ ká ṣọ́ ara wa. Fífá orí yàtọ̀ sí pé bí Ọlọ́run ṣe dá wa wípé a jẹ́ ẹni tí kò ní irun ní àtàrí. Mo ti gbọ́ nípa ìtàn tí ó ṣe wípé stray bullet, ìbọn àṣìta, ó kàn jáde, ẹni náà dẹ̀ wà nínú mọ́tò. Ọlọ́run ṣe ó ní irun lórí, irun yìí ló máa ba ọta yìí. Ẹ jẹ́ ká wá wò tó bá ṣe wípé ẹni náà ò ní irun lórí, kí ó ṣe wípé ó ti fá orí ju bí ó ṣe yẹ lọ, wàhálà tó lè ṣẹlẹ̀.
2: Ọgbọ́n ni wú orí. Ẹnikẹ́ni tí Ọlọ́run bá sì fi fún, ó yẹ kó gbà á tayọ̀tayọ̀ wípé òun di ẹni ológo lọ́wọ́ Ọlọ́run ni, ju wípé kí a wá máa fá orí nítorí pé a ò fẹ́ kọ́ mọ̀ pé bóyá a ti ń dàgbà. Ọlọ́run dáa fún ìborí wa, ó dáa kó bá lè protect orí wa ni. Tí a bá ń gbé ní ilẹ̀ aláwọ̀ funfun, a rí wípé kò sí bí irun náà pàápàá ṣe pọ̀ tó, wọ́n á ṣe tún wá nǹkan tó thick láti fi borí wọn tìtorí òtútù. Nígbà tí Ọlọ́run dẹ̀ dá wa sí ibi tó dára yìí, ẹ má jẹ́ ká wá ṣe àṣìlò àǹfààní tí Ọlọ́run fún wa. Gbogbo àwọn tó ń ṣe irun wọn jáwajàwa bíi ẹni tí ó ní ágànná, kì í ṣe nǹkan tí ó pé rárá rárá.
1: e ma je ki ori wa ki o ma gbona tori ori gbona lo fa ipaniyan ni fa idigun jale ni fa ki eyan ri awon iwa jagidi jagan ki o kon ma se lai boju weyin e je ki asora e je ki irun wa ki o wa ni mimo ki o wa ni pipe ka da omi si ka fo awa obirin ta de ndi irun na ki se gbogbo igba na ni ka lo ma di lai se wipe ati le toju re je ka ma toju re ki o to di wipe atun lo tun di tabi atun lo tun se ni le onirun yoyo je ki a toju ori wa gba ti a ba toju ori wa opolo wa papa pe a le ronu bi o se to ati bi o se ye awon to ba nki wa tan ajo ndi mora won ni ma gbo orun irun ori wa yo dara fun wa ni oruko Jesu bi a se pinu lati ma gbe ni alaafia ni gbogbo igba ni oruko Jesu Oluwa.

ọmọlúàbí bread ó ti gbọ̀nà tún jáde o adùn ẹ̀ ń pele kesi ṣáàni pákéjì tó fanimọ́ra lọ́ra tá a fi bò ó taste adùnyùngbàdùngbà tó pàtàyà ó ń pele kesi ni torí àwọn èròjà aṣaralóore táwọn professional bakers ọmọlúàbí ṣẹ̀ṣẹ̀ gbárí sáṣẹ táwọn elétò ìlera tún fọwọ́ sí pé ó dáa fún àgọ́ ara ló fà á ọmọlúàbí bread yó dẹ́múdẹ́mú kẹ́ni tí ó jẹ́ ó lè yó ni èwo ni ká tẹ búrẹ́dì lọ́wọ́ kó ṣe páfe kó mọ̀ lè ru ga mọ́ ó ti wà káàkiri ilé iṣẹ́ ọmọlúàbí bakery and confectionery ló ṣe number 204 lẹ́gbẹ̀ẹ́ first bank ìdojúkọ adélànkẹ́ sọmẹ́lì ìtọ̀rẹ̀ ròdù àkúrẹ́ àti ní plot 16 block k ìgbójà lọ́wọ́ fàwọn ròdù àkúrẹ́ telephone 08035086685 ọmọlúàbí bread.

ilé iṣẹ́ ọmọlúàbí bakery and confectionery ni wọ́n ní kí a sọ fún yín wípé ẹni tó bá mọ̀ wípé bẹ́kà lòun tí mùsẹ̀mùsẹ̀ rẹ̀ tó dá mùsẹ̀mùsẹ̀.

0: kẹfọsù kẹjọ ọdọọdún
1: ọjọ látàgbàyé ń jẹrìí rẹ sí pé
0: àti olókìkí akọni
1: sí ìlú ọwọ nípínlẹ ondo
0: ìràwọ ńlá tán
1: ìgbóhùn náà sì jẹ jáde wípé
0: àbí àyànmọ ọmọ kan
1: òsì ni kábíyèsí
0: aláyélúwà
1: ọba
0: ajíbádé gbadégẹsí
1: ògbó òyèdìtọ
0: ọlọwọ tìlú ọwọ
1: kábíyèsí
0: ìsìnpẹrẹ máa jẹ sí
1: ọba ajíbádé gbadégẹsí
0: ògbó òyèdìtọ
1: ọjọ ìbí ọgọta ọdún yìí ló máa wọlé wẹrẹ
2: o ọgbọ aluwa yóò dìgo òkè ìlópo ìtọ wọn yẹn àpọmọjú kú mọ rẹ ọlọrun wa owó mú ìjàkéda wọn bẹẹ iná bí wọn
3: àgbéyù àgbébọ
2: ẹ bàbá o ọgbọ aluwa yóò wò ti jọdún ìwádìí jọ mú ẹ wà jẹ kárí kárí ààrẹ o
1: àjọ lọba lọba nípínlẹ ọdún
0: lóníkí a kì í kú bàbá yèyẹ o
1: aláṣẹ igbákejì òrìṣà
0: ọba
1: dr ajíbádé gbadékẹsí
0: owó òyèdìtọ
1: ọlọwọ tìlú ọwọ
0: ó tún jẹ alága àjọ lọba lọba nípínlẹ ọdún wípé
1: wọn kò rí ire ọjọ ìbí ọgọta ọdún wọn nílẹ alaye
0: kí ni lóru ogójì
1: ọdún kan mọ̀ni fún kábíyèsí
0: ọlọwọ tìlú ọwọ
1: àsìkò yín
0: gẹ́gẹ́ bí alága àjọ lọba lọba nípínlẹ ọdún
1: ìtẹ̀síwájú ó tún bọ̀ máa kọfẹ́ sí
0: ilé ìtòkò ìpínlẹ̀ yìí
1: kò rí ire o
0: àjọ lọba lọba nípínlẹ̀ ondo
1: lóníkàkí kábíyèsí
0: ọlọwọ tìlú ọwọ.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí?
4: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yẹn àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
9: CDK, sórí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: Ọba kẹ́pẹ́ o. Happy birthday.
11: With joy and gratitude to Almighty God, the Exo Alumni Association Ondo State Chapter heartily felicitates with our royal father, an illustrious alumnus and a beacon of hope, His Imperial Majesty, Oba Dr. Ajibade Gbadegesi Ogun Oyedistort, the Olowo of our kingdom, Kábíyèsí, as you mark your diamond jubilee, 60 glorious years on earth, we celebrate your life of wisdom, courage, humility, and selfless service as the life patron of Exo Alumni Ondo State Chapter, grand patron of the Global Exo Alumni, and Chairman Ondo State Council of Obas. Your reign has brought peace, unity, and remarkable developments to our kingdom and Ondo State at large. On this special day, we join your family, the good people of our kingdom, and well-wishers worldwide to thank God for your impactful leadership. We pray that God continues to bless your Imperial Majesty with sound health, divine wisdom, renewed strength, and many more years of peaceful and prosperous reign. Happy 60th birthday, Kábíyèsí. May your throne continue to flourish in honor and glory. Announcer, Comrade Ade Samuel Arikawe, Chairman, and all members of the Exo Alumni Association Ondo State Chapter.
12: Hello,
13: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
14: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsè always guide me.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná lọ́jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
12: Tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná àmọ́ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
15: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí, a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
16: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́run má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07-64-60-64-19, 07-64-60-64-19.
15: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
16: O ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀, ìwọ tó ń gbọ́ mi nínú ilé? Ẹlòmíì ni, tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nilu Akura ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fo jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn ta ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀ṣẹ̀ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 elomi ti e ti gbiyanju latun o ti gbiyanju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbiyanju so to gbiyanju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbiyanju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbiyanju si wa to ti gbiyanju sa wo yen o ri pe lagbara olohun won o dupe fọlohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni namba 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19
15: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
16: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ́ ẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tábà tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́ni ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbomo mbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya.

0: Now the breakdown from BBC Pidgin.
1: Nigeria government don't deny claims, say them spend 2% of Nigeria GDP, over 8 trillion naira, outside the approved budget for 2026. The Minister of Finance and Coordinating Minister of the Economy, Taiwo Oyedele, talk say Nigeria government no dey operate shadow budget or they spend public funds outside the constitutional approved budget for public finance. Oga Minister comment now in reply to IMF latest report. But waiting day inside the International Monetary Fund report, the IMF 2026 Article 4 consultation report talks say Nigeria no dey report about 2% of the nation GDP inside the 2026 official budget. Christian Ebeke, an IMF official during a public address recently talks say this means say Nigeria fiscal debits looks more past waiting the government they borrow because them don't come on some budget from the official budget document. It talks say if government begin report waiting them supposed report for their document, the statistics go become clear and them go fit correctly look into the country financial position and public investment levels. Inside the IMF report, the International Financial Institution warned Nigeria government say the economic reforms where they do not show improved living condition among Nigerians and this fit cause outbreak of violence for the country. IMF advised Nigeria government make them strengthen the economy to fit improve investor confidence for the country. But Nigerian Minister of Finance no agree with waiting IMF talk. Taiwo Oyedele say under the constitution, them no fit withdraw the public funds as them go need follow statutory authorities, first line charges and independent agency structures where the National Assembly don't approve. The minister argues say President Tinubu don't formally request say make the National Assembly end the practice of multiple and overlapping budgets and instead them don't harmonize them into single budgets. Make you remember say this not be the first time IMF they touchlight how countries they spend money. But tell us, waiting fit make Nigeria budget system better pass as be now. Enter bbcpidgin.com for more story and follow us for all our social media platforms, including our TikTok and WhatsApp channel.
0: That's now the breakdown
2: from BBC Pidgin.
3: Aṣiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to nge labe ilana erongba ire ti otun the renewed hope agenda ntan mole se gbogbo korokondu orilede yi itesiwaju nwole o afolote eniyan ni ope babu walai ekaabo sori eto iriju mi eto kan wa yami ti o ma salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi nge tayo le go gege mara tuto nile atalejo lara la mo pe ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba se be ri dagba soki awon maje mugba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wa di gbogbo ojo aje Monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori ikanni adaba 88.9 FM Akure ejagbe ka won ka sira won wo ka jo lubulubu awon asijori ti sojoba re Bola Tinubu nse eto iriju mi lori ikanni adaba 88.9 FM gbogbo ojo aje Monday ni o ago meji osan sago meta ni e mo mi si e minister to ri soro abenu Olubunmi tun ji ojo lo sagbateru e.
4: Oda eyin wa nile loko leyin odi gbogbo bi ti e ba ti lanfani lati ma gbo ile ise radio Adaba 88.9 FM. Mo ki wa pe a ku dede asiko yi. Ada kaabo si ori akotun eto irijumi ati onde se ti gbo yin lati Adaba 88.9 FM. Bi eyin na se mo ni pe ni ojo mejo mejo oni eto ti o se be ti o ma ngori ategun. Fun ti eni fun ti ose yi atun ti de adeti ni alejo wa ti ajo ma fi oro jomi tororo lori awon ton sele ni agbon isejoba are Bola Ahmed Tinubu ati lagbon oselu ni orilede papa julo bi o ti kan ipinle Ondo ebi ti adeti ma bere ona ni abajade AC eto idibo abenu egbe oselu APC igbimo amuseya egbe oselu APC Labuja won ti fi oruko awon ti o jawe olubori won ti fi leta leyin eleyi to de je pe orisirisi awuyewuye lo ti be jade binu awon kan se ndun be ni awon kan ti won fi eho na ti won binu lori eleyi bakan na oni oro nlo wi pe nipa pe o sese ke are won soro nipa igbese lati le se atunse ke won le mu awon eniyan reconciliation ki won le petu si won ninu bakan na le awon kan so pe ki egbe oselu APC kaun na ma wo pe ko ma je pe awon kan ma sise lodi si egbe oselu ohun bakan na atun ma fese kan ya nipa sisoro nipa Olubunmi Tunjolo to je minister fun oro abenu ni orilede Nigeria ati pa ti o ni ni agbon oselu ni ipinle Ondo nitori te ba wi sotun te wi sosi oruko bi Bunmi Tunjolo ni opopolopo awon eyan ti wonder eni ti adejo ma fi oro jom tororo lori eto fun ti ose yi awon na ti wa nkale awon ni ogbeni Ayodeji Ologun PhD omowe ni won ati won de je pe blameto awujo ohun ni awon na awon ni ajo ma fi oro jom toro lori eto fun ti osan yi mo kin ye ka san
2: e se won atokun e ku eto
4: oda lai de no penu e je ki awon de mo gbogbo bi bi oro bi o se nlo pa ni agbon selu papa julo ni ipinle Ondo ni mo mo pe le nwo dada bi o se nlo sugbon e je ki e ja wo bayi pe pelu igbese ti egbe oselu awon igbimo amuseya egbe oselu APC yen National Working Committee ti won gbe lori oro awon ti o ma je omo oye fun eto idibo sile igbimo asofin agba ati le igbimo asoju sofin fun ti ipinle Ondo bawo ni e se wo igbese yi ti egbe oselu APC bi ti won gbe nitori won se pe Peace Committee egbe na pe won wo gbogbo awon awuyewuye to waye leyin eto idibo ko to di pe won gbe igbese ti won gbe oju le fi wo ile
2: atokun lekan si mo ti ki gbogbo awon to gbo wa nile loko ati leyin odi pe akaso eniyan san wa ose ya san wa lagbara Olorun
4: ami
2: awon le pon buwe wa ni ileke majasile majatita ibi kan na ni o pada jasi gbogbo awuyewuye to nwaye lori oro awon woni o je omo oye won gbe oselu egbe oselu APC ni ipinle Ondo papa julo ti o ma soju awon agbegbe kankan ta mo se federal constituency ati awuyewuye yi ti n ja irin nile kii se ni kii sana o ti pe ṣugbọn emi a ma so pe ka ni pe awon kankan ti agbe si mo lori papa julo gomina ipinle Ondo lati gba imoran nigba ti awon to ri waju julo abi to ni ori ofe ati ri bi kan pada se ri ka lo ti gba imoran won ni papa julo boya iru awon eyan bi Olusegun Mimiko gomina ipinle yi lana to gba nimoran nigba ta nse aye 50 years anniversary ipinle Ondo to tun gba nimoran de imoran kan na o tun gba nigba ba se ipade awon lame to ni egbe selu APC kuda te ba ran ti fana ìgbà tí gómìnà àná tó bá gómìnà yìí sóòótọ́ ọ̀rọ̀ tán èló fàpá jánu tó ti ẹ̀kọ́ láti kí nígbà tó fẹ́ padà lọ́jọ́kọ̀ ká ló ti gba àwọn ìmọ̀ràn yìí ni bóyá gbogbo àwọn awuyewuye àbí ìdàrúdàpọ̀ àbí àǹfẹ̀ ẹ̀hónú náà yìí ìgbà má ti wáyé nítorí pé kí ni àwọn yorùbá ní tí àwọn àgbà rí ní ìnàró bí ọmọdé bá gun igi ìrókò ó ṣe ń ṣe kó má rí ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ohun tí wọ́n lè ṣe pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àbí àwọn tó jẹ́ lámẹ̀ẹ́tọ́ àbí àwọn àgbà òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC ohun tó kù ni láti dínà ìyọ̀gírí ti lanú kálàǹgbà má wọ̀ báyìí lókù yẹn ni láti ṣe àwọn ìfẹ́ yóò jẹ́ kí ìtùsínú kó bá àwọn tó ń fẹ̀hónú hàn ti gbogbo awuyewuye àbí ìkùnsínú àbí ìjà àbí àìfẹ́ gba tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ APC ti ṣe tí ò ní tẹ ọlọ́run láti rí pé gbogbo ìkùnsínú yìí ó lọ odò pọ̀ sinmi ìta pè ní reconciliation committee ìrírò pípé yìí ló kù sí láti jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC múra wọn lóṣìṣẹ́ ọwọ́ wọn di ọ̀kan láti lọ dojúkọ ìbò gbogbogbò ti o wa ina do 2027
4: eh ko to de pe a soro nipa eh igbese lati petu sawo lati ri pe odun kaluku eni ti inu nbi pe ko bomi suru mu ati ri ninu royin laaro pe egbe oselu APC di gbe igbimo kale lati ise ton de ran won ni pe gbogbo awon ti oro yi to kan pe ki won ba won soro ka to de pa soro nipa yen e ja wo oruko awon ti egbe oselu APC ton fi later fi ranse si ajo INEC a ri pe pupo ninu oruko yen yato si Isis Kekemeke DI Kekemeke lo je awon asofin to tin soju ipinle ipinle Ondo ni legbimo asofin kekere ati ni legbimo asofin agba ati legbimo asoju sofin tele tele opo won ni won da pada sugbon te ba ni ta ba ni ki a wo ke foju nu wo dada nje eleyi o je awon loyinbo pe kini kan ni reflection pe jo je reflection erongba awon omo egbe oselu APC ni ipinle Ondo
2: e se won atoko ita pa pe ni oche gege bi awon loyinbo se so won ni pe awon to po julo won ife nu won wa se imuse awon ti o po to awon na lori ofe ati so ero nu won won ma pe the majority we have their way the minority we have their say won to tere legbe oselu ni e ta ba ni ka ta to pada si ese aro ka tun tuyewo lekan se pe ona wo lagbade bi e ma gbagbe nigbati awon irin ajo ibere that is the process that led to the primary and the choice of candidate te ba ti gba to bere e ka to ti governor ko se to ko fi lede ni pe o gbianju lati pe awon eyan jo lati so fun won pe o fe se nkan ta pe ni consensus but awon ti governor ko jo awon to ku die ka to ngba na ni won yin se la meto egbe won ise awon agbagba egbe won ise awon to ni efon to le kanna pe lo ti dipo se lo mu ka akiri abi to ti gba kan gan wa ni po to fun ra e wa o ti gomina se lai fi ede no lai beere lowo awon agba egbe awon to ni egbe gan pe esa ile pe ile ka se ka jo ni ajo ro to peye ka jo se aso ka jo ni ajo ironu to mu yan dori gomina o se lei ojoko ni kona le abi awon kokan to sunmo lati jo ro lati ko oruko awon eyan kokan ni adan ati pe oruko ti gomina fi lede ngba na lohun o yato si nkan to jade kini de ni pe gbogbo awon to di ipo imu papata gbogbo won ni gomina gbianju ati yo kuro lori mi to n ko oto si yato si aso ni ofin ti Ondo West Ondo East nikan gbogbo won yo ku papa loruko won o si ninu apole e ti gomina fe eyin le lo mu ki awon agba egbe atopolopo awon omo egbe dide pe hun a ise o sa lodo ki la re labi won mama a je bi gomina iwo lo lori egbe gege bi akosile iwe ofin ṣùgbọ́n nǹkan tá à ń pè ní ẹgbẹ́ ni àjọrò àjọṣe ó ní kájọ rò ó kájọ fẹnu kò ní àìmá ṣe léyìí ló mú kí ìdàrúdàpọ̀ kó wáyé nínú ẹgbẹ́ APC ohun tí ọ̀pọ̀lọpọ̀ dẹ́yìn sọ ni pé ábà ṣé a máa ń da omi tá a fi wé ọmọnù tọmọtọmọ ni tó bá sọ pé eléyìí ò dá oyọ ná ìyẹn ò dá oyọ ná kí gangan ní òsè oúnjẹ jiná ìgbà tá a bá ní aṣojú òfin mẹ́sàn-án ṣé èèyàn kan jókòó tó yorúkọ àwọn mẹ́jọ kúrò tó kéèyàn kan ṣé àwọn méjèèjọ náà ni ò wá dá àwọn méjèèjọ náà làwọn tó wà tó wà látàgbé wọn ò fẹ́ràn wọn níwúlò fún àwọn tí wọ́n ń ṣadarí fún ìyẹn ìpínlẹ̀ ìkejì ni pé nílé àgbègbè aṣòfin àgbà ìyẹn kí wọ́n tá à ń pè ní ìmọ̀ tá à ń pè ní ó máa ń pè ní ranking ìyẹn ni pé ẹni tó ti ní òye ìṣọwọ́ ṣòfin tó ti ní òye bóyá ó ti wálẹ̀ kí wọ́n ti wálẹ̀ kejì
3: ìgbà
2: tá nígbà tá a bá ní ọmọ tá a bá ní ọmọ ilégbèmọ aṣòfin mẹsànán aṣojú aṣojú àgbà mẹsànán tí gómìnà yorùkọ mẹjọ tó kù kan tẹ wá lẹsẹ lọ kó àwọn tuntun míì sí ìgbà wo gan ni ìpínlẹ Ondo ó ní nǹkan tá a pè ní ranking honorables torí tẹ ìgbàgbé à ń fi ní joyè àbí à ń fi ní ṣe adarí àjọ tá a pè ní committee ní national assembly ó ní ṣe pẹlú ọdún mélòó ló ti lò nílé ìgbìmọ aṣòfin ìmọ̀wo ìrírí wo ló ti ní ìyẹn náà ń pè ní ranking nígbà tá a bá wá ní àwọn tó ti ní ìrírí bó ti lo ẹ̀kíní ẹ̀sàkíní ṣàkejì tó ti mọ ìgbáyé ṣòfin tá a bá wá lọ kó àwọn tuntun wọlé ẹjọ́ ìgbàwó gan náà ní jẹ́ ìpínlẹ̀ Ondo máyé eléyìí wà lára kan tí àwọn àgbà ẹgbẹ́ rò tán fi ní hùn o à lè domi ọmọ omi tá a fi wé ọmọ à lè dánú tọmọtọmọ àwọn tó ti wà nbẹ̀ tó ti ní ìrírí ó ṣe pàtàkì ká fún wọn lórí ọ̀fẹ́ àti ṣe lẹ́ẹ̀kan àbẹ́ méjì sí ó lè jẹ́ pé ìpínlẹ̀ Ondo náà á ní àwọn aṣojú òfin tó ti ní ìrírí tó ti ní tójú wọn ti tólẹ̀ tá a pè ní ranking eléyìí wà lára nǹkan tó fa bí àyípadà ṣe yípadà wáyé ní orúkọ tí wọ́n sọ̀mìtì fún àjọ INEC.
4: Ó dáa mo fẹ́ sáré bí ní ìbéèrè yìí bó ṣe sáré wá sí ọkàn mi nínú mẹ́jọ nínú mẹ́sàn-án aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Ondo tí wọn kọ́kọ́ tán ni wọ́n kú fìdí rẹmi ṣó ṣeé ṣe ni ṣó ṣeé ṣe kí gbogbo wọn lẹ́ẹ̀kan náà kò di pé lẹ́ẹ̀kan ṣoṣo wọn ò dẹ̀ da lẹ́ẹ̀kan náà àbí kí ni ìdí ẹ̀ tó lè jẹ́ tí gómìnà fi wò pé àwọn mẹ́jọ nínú mẹ́sàn pòun dandan fẹ́ ṣe tó dẹ̀ yẹ pé púpọ̀ nínú wọn ìgbà àkọ́kọ́ tí wọ́n máa lọ rèé pé òun fẹ́ yọwọ́ kí là ń kó wọn kúrò láwo lẹ́ẹ̀kan náà ṣoṣo ṣó ṣeé ṣe ṣá.
2: Ìbéèrè tẹ béèrè gómìnà ló lè dáhùn oróhun ló mọ nǹkan tó rí òun ló mọ ìdí tó fi wò pé mẹjọ nínú mẹsàn ò kojú òṣùwọn nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹjọ ló mẹsàn tá a sọ yìí àkọlọ wọn ni tá lórí ọ̀fẹ́ àti lọ lẹ́ẹ̀kan àbílẹ̀ méjì tí gómìnà nìkan ló lè dáhùn ṣùgbọ́n kò bójúmu àìmọ́ bá ojúmu ẹ̀ ló fà á tí àwọn àgbà ẹgbẹ́ àwọn tó ní ẹgbẹ́ gan ṣe dìde pé àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun owó náà ṣe sọ pé bàbá tiẹ̀ sọ pé káwọn kan mọ́ lọ lẹ́ẹ̀kejì kò wá lè jẹ gbogbo wọn torí pé kí ni a gbúdọ̀ ní àwọn aṣojú òfin káàtì ìpínlẹ̀ Ondo tó jẹ́ ranking honorables òun ló fà á tí àyípadà fi bá èrò gómìnà àbí nǹkan tó gómìnà fẹ́ ṣe. Sọ̀rọ̀ mi yé yín.
4: Ọ̀rẹ́ mi.
2: Nínú mẹ́sàn-án báyìí tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ APC Labuja tí wọ́n fi ránṣẹ́ sí INEC ẹ rí pé nǹkan tó wà bẹ́ẹ̀ báyìí ni pé mẹ́fà nínú àwọn tó wà ń bẹ tẹ́lẹ̀ ló padà mẹ́ta ló jẹ́ àwọn tí wọ́n jẹ́ tó máa jẹ́ àkọlọ wọn tí wọ́n wò pé òkè káwọn eléyìí náà kan tó lọ káwọn náà tó lọ kọgbọ́n ó ti wá jẹ́ mẹ́fà nínú àwọn mẹ́ta tó wà ń bẹ tẹ́lẹ̀ mẹ́ta tí yorùbá ń pè tí àwọn eléyìí mò ń pè ní greyhorn ìyẹn ni pé àwọn tó yẹ pé àkọ́kọ́ lọ wọn sílé aṣojúṣòfin àgbà bẹ́ẹ̀ ló ṣe rí
4: báyìí. Ìgbésẹ̀ reconciliation ó ní tí gẹ́gẹ́ bí ìròyìn ta gbọ́ láàárọ̀ yìí ni ìgbésẹ̀ tí ó kàn báyìí láti ṣe nínú ìgbésẹ̀ yìí kí ni ẹ wo ní òye pé àwọn ìgbìmọ̀ yìí wọ́n gbúdọ̀ ṣe ṣé ó ṣe é ṣe láti ṣe reconciliation yìí ìpẹ̀tù sí kínní láì ṣe pé gómìnà fún ara ẹ̀ gan ó kó ipa ribiribi ń bẹ̀ àti wípé nítorí àbájáde èsì ìbò ọdún 2027 kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè lọ sínú ìdìbò yẹn gẹ́gẹ́ bí oṣooṣù ọwọ́.
2: Ẹni tó bá jẹ́ olóṣèlú tó dáńtọ́ kínní kan tí olóṣèlú tó dáńtọ́ gbọ́dọ̀ kọ́ mọ̀ ni pé a kì í joyè ní gbogbo ọgbà o béèyàn bá joyè lénìí yóò jẹ́ balọ́la ìyẹn ni pé you don't win all the time if you win some you lose some. Bẹ́ẹ̀ bàbá àgbẹ̀ àwọn tó kójú òṣùwọ̀n ju gómìnà lọ àwọn tó ti fẹ́ lóṣèlú ju gómìnà lọ àwọn tára ló mọ̀ ju gómìnà lọ ni gómìnà bá díje fún epo gómìnà nígbà náà lọ. Ṣùgbọ́n ní tó bá yẹ pé wọ́n fi wọ́n lẹ̀ ká lọ sí ìdìbò abẹ́lé ni èmi àtẹ̀yìnmọ̀ pé ó ṣeé ṣe kí gómìnà má tiẹ̀ wá kó má tiẹ̀ ṣe kò kẹrin àbí kò karùn-ún torí àwọn lámẹ̀ẹ́tọ́ tọ́jọ́ gbá kò tí ń gbà náà lọ́hùn. Ṣùgbọ́n torí pé kí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ondo kó lè rí bó ṣe yẹ kó rí ní ìwòye àwọn àgbà nígbà náà lọ́hùn wọ́n ní pé káwọn yòókù lọ jókòó wọ́n fa owó gómìnà lọ kí orí mi sáyé láti wá sókè gẹ́gẹ́ bí gómìnà fún sáà nígbà náà lọ́hùn. Ìyẹn ò mí túmọ̀ sí pé bóyá àwọn ló mọ̀ ṣe jù àbò ni ifá rẹ̀ kún jù ńgbà náà lọ́hùn. Ṣùgbọ́n ìwòye àwọn àgbà ẹgbẹ́ ni pé òun nìkan jẹ́ kó ṣe é. Nígbà náà lọ́hùn àwọn èèyàn bíi Jimoh Ibrahim wọ́n bínú Olúṣọlá òkè àbáńkọ kan tí a mọ̀. Gbogbo wọn náà ni ìbànújẹ́ bá wọn ọkàn wọn pé ẹni yìí ò ní òye tó wà ẹni yìí ò ní ìmọ̀ tó wà ẹni yìí ò mọ ìṣèjọba tó wà ẹni yìí ò kọ́dà kò mọ ìpínlẹ̀ Ondo tó wà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn àgbà ẹgbẹ́ àti àwọn olùdarí ẹgbẹ́ sọ pé òun ni ó kàn àbọ̀ òun nìkan lò gbogbo wọn tarí bọlé wọn bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ wọn pẹ̀tù sí ìbínú wọn ó sì rọ̀ nínú wọn gbogbo wọn pawọ́pọ̀ láti rí i pé gómìnà lókè ayé láti wa ó di gómìnà. òun la rin leni won pe gbele igba ti nkan ma pada yi jimmy ibrahim ta so digba na lo ohun ni asoju orilede ni united nation lowo lowo iyen ni pe igba to ti igba mi igba rere mi kan to ti yi kan a mo ti o yi kan olusola oke lola a mo ti o yi kan commissioner fun eto isuna nigba na mi na ti oruko won lati le loje a mo ti o pada yi kan won na gbọn mo kan mo kan mo bayi lo yen kan ninu ikale awon ajo ti o petu sawo yi gomina ni ipa ribiribi lati ko ohun lati ri pe fifowo gbaya abi ifowo soya pe emi ni gomina nti n ba fe lo gbudo se ko le ri be ninu oselu tiwantiwa ki gomina ri ni ri pe ohun ti ri ori ofe gba awon kan na awon na na ori ofe gba lowo tori pe kini the same process the same national working committee awon to pe ninu iwoye won na so pe ohun ni ko lo se gomina awon kan na ninu iwoye won lo to ka awon eleyi na lo kan o to kan se pe to je ogo to je lo fun gomina ohun na lo je lo lo da fa fun awon to ti awon na ra nugba lowo lowo ti gomina jade si gbangba lati je ki ogo awon omo egbe papa julo awon ti won lo ya ti gomina ti won fa pa da lati je ki won mo pe kan lo semi edo e mo kan be lo yen kan
4: oda isari
2: lola
4: oda kesare ya wo pe oro bi ora iso meji kan lo nlo ni ero aye lujara koda laarin lagbon oselu ikini oni pe ti mo fe ki e ba mi soro si oni pe se ko ye ki egbe oselu APC ki won ma tun daru le meji pe pelu bo se nlo e ti se pe gomina loke ayeda ti wa ti awon emewa atawon eyan e awon ton fe ounu won ton se atawon commissioners e pe kan sise lodi si ife egbe oselu APC lodun 2027 pelu bi nkan se bi o se ri ati pe elekeji ni pe orisirisi na lo tun la tun gbo tawon kan papajulo awon to sumo gomina ti won so pe ajo ileto idibo so pe oruko ton ba mu wa to ba yato si oruko ile ti awon monitor abi nkan kan ti o wa yato pe won ni le upload abi nkan na ibere keji to wa wa nbe ni pe se ajo ileto idibo ni agbara lati so fun egbe oselu pe eni bye bye ni oludije yin gbudo je kin se ni bye bye te foruko iranse
2: ele ke ko ta bere yi to gbeyin ka to bo sita la ko ikini ni pe awon to so aye so kakiri pe opere to dibo so pe oruko ti egbe fi sile to ba yato si eta won monitor awon odegba e ka ko bira wa lere pe ma awon eto yanisipo labele wo gan ni anek monitor tori a ma opolopo olosedu ni o like o toro na ma pe krenu fo o toro tabi lo toro ki n barara mu gbogbo èèyàn tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ ondo pàápàá jùlọ inú ẹgbẹ́ apc ní ó rántí pé ètò abẹ́lé láti yan ọmọ òye ó pín yẹlẹyẹlẹ nípínlẹ̀ ondo níjọ́ tá à ń wí yìí oníròyìn lẹ́yìn tẹ̀ máa mi sọ̀rọ̀ tẹ́ bá rántí ṣe náà lu ìbọn làlàlà láwọn ibìkan lákùrẹ́ tá a fi ń lé èèyàn kúrò níbi tí wọ́n ti fẹ́ dìbò abẹ́lé ṣé ìbò abẹ́lé tẹ́ ti yìnbọn tẹ́ ti lé àwọn èèyàn kúrò lórí ìlà ṣé ìbò abẹ́lé tí wọ́n ti yìnbọn táwọn èèyàn ti sá kàbàkàbà ṣé bẹ́ẹ̀ láì dẹ́kì ti mọ́ nítọ́ ìlẹ́ṣẹ̀ tàbí àwọn constituency tó yẹ pé parallel primary náà ṣe tó yẹ pé àwọn kan kó àwọn ọjọ́síbì kan wọ́n ṣe ti tiwọn àwọn mìíràn kó àwọn ọjọ́síbì kan àwọn náà ṣe tiwọn tí ìyẹn lẹ́wọ́n wá sọ pé ìkan ló borí ìkejì ni àbẹ́ máa sọ pé inec mọ́nítọ̀ kan kò mọ́nítọ̀ kejì ọ̀rọ̀ ti ní bó ṣe rí ìkejì ni pé àjọ inec ò ní agbára láti pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú pé ẹni báyìí ni ó jẹ ọmọ òye yín ìwé òfin là tó yé wa ojúṣe INEC ní primary election ni láti ṣe àmójútó oversight function pé àìbá àmọ́ o tọ́rọ̀ bá délé ẹjọ́ INEC ní ó lè jẹ́ olùjẹ́rìí pé nǹkan báyìí la rí nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ ìgbẹ́jọ́ láti kan pé ta ni ó jẹ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú àjọ INEC ò ní agbára lórí ẹgbẹ́ òṣèlú láti sọ pé ẹni báyìí ni ó jẹ ọmọ òye yín torí pé kíni kò sẹ́ni tó ń lọ dápò tí ìdìbò tàbí tó ń díje tó ń forúkọ ara rẹ̀ díje níbi tílẹ̀ mọ́dé lónìí ní òṣèlú orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ òṣèlú la fi ń díje ẹni tó bá gbàpò tí ó ń ṣojú ẹgbẹ́ òṣèlú kan ni olóbi jẹ́ pé ọlọ́mọ ẹ̀ka arógun kú béèyàn bá kú oya po lati won se ibura fun abo se kini kan egbe oselu ni o fi le de pe ni bayi ni o ropo e o egbe
4: oselu ni agbara ke se ajo eleto dibo
2: isa to eleto dibo e kiru taus tan so yi ajo eleto dibo se pe to se gbo to se po keji nigbati won se primary ti
4: Abubakar Audu ni Kogi
2: ti Kogi yeah example e ro de pe egbe oselu na pada bi tani o je tani o ropo en se kabura fun ohun lo so white lion yaya bendo di gomina ni ipele Kogi so egbe oselu lo ni agbara lati so pe eni bayi la foruko e tile ge bi omo oye ki yen koko ko ye gbogbo wa iyen ni apa kan e pe le kini ke to le ba apostle keji o ti fe sapa mi lori
4: e ve le keji ni pe se pelu bi nkan se ri ati tari commissioner ni ipele Ondo to pe awon lo le waju efe onu ati be pe se ati gomina ati awon alati leyin o ati awon eyan se se pe koma di pe won asise lodi si ife egbe oselu APC lodun 2027
2: back on meji ni gbogbo e nasin lo ma ni nkan ta pe ni antecedents se bagbagbe gomina na ni ipele Ondo ko lohun forun ke won arapin akeredolu nigba ti ru kan bayi na sele ngba na lohun ninu egbe oselu APC na tan ti gomina tan se ba ranti on na ko awon kan jo won lo satileyin fun egbe kan tan pe ni ehe nigba na lohun te ba gbagbe se pe awon ko je omo oje to je amugbalegbe won opolopo won lo lo ndije labe egbe oselu ehe tori pe nu gomina Odo si nkan ti egbe oselu APC se ngba yen ibe idahun re ni pe kile won ba bo lati be o na ma so pe bagbalagba ba subu pe omode ba subu awo waju o se pataki gomina ta won legbe won lati wo eyin pe en to se ru e lana igbodo pada jasi bi gomina ta won gbe won ba se pe won fe se lodi si ireti egbe oselu APC ni oselu odun to nbo 2027 esa iwo ba die bayi lo le ni ife ti ma o o abi ta ma fe poro lade ko le ni ife ti rara sugbon iwon ba lo le ni ife ti ma tori pe kini ni ipinle Ondo le ni eyan melo gan lojo lo se lu gbogi to nse egbe alatako ni ipinle Ondo lo bi je pe o se pataki pe kan ro daada ta to gbe ipe se ka won fe se lodi si igbimo abi ko je interest

0: gómìnà ó dájú ó tẹ̀síwájú láti máa jọmọ ẹgbẹ́ apc ṣùgbọ́n kan rántí pé bí ogun bá jẹ lọ ọgbọ̀n ó jẹ bọ̀ bí gómìnà bá ọmọ gbọ́dọ̀ wọn bá ṣe lòdì sí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú apc nínú ẹgbẹ́ òṣèlú nínú ètò ìdìbò tó ń bọ̀ màá máa dúró màá máa wò ó ibi tí gómìnà ó dúró láti béèrè fún nǹkan kan nínú ẹgbẹ́ òṣèlú apc tàbí tí ó náwó sí nǹkan kan ní ìgbìmọ̀ aláṣẹ ìyẹn federal executive council àbí federal presidency láti pé mo fẹ́ nǹkan báyìí àbí ẹni báyìí mo fẹ́ kó joyè báyìí a máa wo ibi tí ó gbàṣẹlẹ̀ tó dé pé kí ni èèyàn kì í kéré oko níbi tí ó gbé sí.
1: ọ̀dà ẹ já wo nínú gbogbo ọ̀rọ̀ yìí a rí i pé orúkọ kan tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹnu mọ́ pàápàá jùlọ àwọn tó wà ní ìhà àti ọ̀dọ̀ gómìnà ó ní orúkọ mínísítà fọ́rọ̀ abẹ́nuyan Olúbùnmi Túnjí Òjó pé òun ló ṣe gbá òun ló ṣàwo Túnjí Òjó ló jẹ́ kí àwọn kandidate gómìnà kí wọ́n fìdí rẹmi kán ṣe gbá kán ṣàwo náà ẹja wo ipa Olúbùnmi Túnjí Òjó nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ Ondo báwo ló ṣe di pé orúkọ Túnjí Òjó ni lọ́tún orúkọ Bùnmi Túnjí Òjó òun ni ló sì.
0: ẹ jẹ́ ọkọ̀ àdúrà mi ni pé kọ́lọ́ọ̀ ṣe gbogbo wa lólu ọmọ kọ́lọ́ọ̀ gbogbo kí wọ́n máa dárúkọ wa ṣé nǹkan tí ló mú ìwúrí bá àwọn òbí wa àbí àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbí ojúlùmọ̀ wa ṣé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń dárúkọ Olúbùnmi Túnjí Òjó sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan èmi a máa rẹ́rìn torí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti wá fẹ́ẹ́ sọ Olúbùnmi Túnjí Òjó di ọlọ́run kékeré gẹ́gẹ́ bí ni wọ́n ń bá polongo orúkọ rẹ̀ gbogbo nǹkan ṣe lérò lọ ó sì dá. nígbà tó máa sọ pé Olúbùnmi Túnjí Òjó ni ò jẹ́ kí àwọn orúkọ tí gómìnà kọ kó wọlé ó tábìlà wa lérè ni pé ṣé Bùnmi Túnjí Òjó ṣé ọmọ ẹgbẹ́ aláṣẹ ẹgbẹ́ òṣèlú apc ni is he a member of the national working committee ṣé òun nìkan ni mínísítà tó wá láti ìpínlẹ̀ Ondo àkọọ́lẹ̀ fi wá pé mínísítà mẹ́ta gbòógì ló wá láti ìpínlẹ̀ Ondo mínísítà máa dárúkọ àwọn méjì yòókù ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé orúkọ Bùnmi Túnjí Òjó ṣó ń gbàkó tí ni àbí a sọ pé èrò ti lo ọdún mẹ́rin nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin irú ẹni bẹ́ẹ̀ ojú ò tí ì tó tólẹ̀ làbújá láti ibi tí ó rìn sí ìyẹn kínní ṣùgbọ́n bí àwọn kan àwọn tó jẹ́ olóṣèlú tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú òṣèlú ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn ti ìpínlẹ̀ Ondo tó máa mọ̀ pé ta ni yóò jẹ́ rallying point fún wa ta ni ká gbóríyìn fún ta ni ká kò sí lẹ́yìn ta ni yóò jẹ́ ẹ tí ó máa tàn mọ́lẹ̀ sí ọ̀nà wa tó máa wá kóra wọn jọ tó wá sọ pé Bùnmi Òjó ni àwọn gbá dé fún àbí Bùnmi Òjó làwọn gbà fún láti jẹ atọ́nà àwọn ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo ló wà ńbẹ̀ àwọn tó jẹ́ aṣojú ṣòfin rep àbí senate wọ́n lágbára láyè ara wọn wọ́n mú ojú wọn tólẹ̀ àwọn náà mọ̀yàn ṣùgbọ́n nígbà tó bá wá kóra wọn jọ pé ìrìn àjò yìí o kò ṣeé dárìn a fẹ́ jọ rìn papọ̀ ni tàbá dẹ̀ fẹ́ jọ rìn ìrìn àpapọ̀ a nílò atọ́kùn táwọn apanupọ̀ tó sọ pé Bùnmi o ìwọ ni pé o jẹ atọ́kùn wa ṣé wọ́n máa ń pé èèyàn tó rere kó lóun ò ṣe ni wọ́n sì pé Bùnmi Olúbùnmi Túnjí Òjó wọn pè é kó wá jẹ atọ́kùn àwọn ó sì ṣe atọ́kùn wọn ọlọ́run sì fún wọn ní oríyìn ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo Olúbùnmi Túnjí Òjó ṣẹ̀ gan-an nǹkan tó ká Olúbùnmi Túnjí Òjó lára tẹ̀mí mọ̀ torí mo ní orí ọ̀fẹ́ àtẹ̀sọmọ díẹ̀ òun ni ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kejì ní gbọ̀ngàn ló mú láyà ẹ̀ gbogbo kan mí ni ẹ lè máa ṣe o ṣùgbọ́n ní gbogbo kan sí nǹkan tó bá lè fa ìpalára bá ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì Olúbùnmi Túnjí Òjó ò ní gbà o lára ẹ̀ ni awuyewuye tó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ Ondo pé tá a bá ń sọ bó ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí ààrẹ fìdí jalẹ̀ òun ló ṣe dá sí ẹgbẹ́ àwọn àjọ àbíṣe ìpè ní àkójọpọ̀ ẹgbẹ́ bíi 15 ni Olúbùnmi Túnjí Òjó ló ń ṣe agbátẹrù fún tó dẹ̀ pé iṣẹ́ tó rán wọn ò pé méjì iṣẹ́ tó rán wọn náà ni pé ẹnu máa polongo ẹnu máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ mú ìgbàyégbádùn ẹ mú bá àwọn èèyàn láti rí i pé gbogbo àṣeyọrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fojú hàn láti rí i pé àwọn èèyàn mọ ìdí pàtàkì tí wọ́n gbé gbúdọ̀ dìbò fún ààrẹ lẹ́ẹ̀kejì tá a bá pa gbogbo eléyìí pọ̀ ẹ̀ṣẹ̀ wọn wàhálà sọ pé Bùnmi Túnjí Òjó ṣẹ́ o ṣùgbọ́n kí ni téèyàn bá ti wà ní òjì bí aládùúgbò ẹ̀ bá ti ń dẹ́rù bá kó lọ yẹra rẹ̀ wo ọwọ́ tí ẹ̀gbọ́n mọ́.
1: se pelu be se de lekan te ni won pa inu po so poda olubun tun jojo iwo le je bi rallying point bi asoju pe iwo ni ko ma le waju nje ale lo eleyi mo ise ribiribi ati olubun mi tun jojo ti o nse gege bi mi ni gbogbo bi ton yan si ngba to wa ni legbi ma soju sofin iyan House of Reps Labuja ti won tun dibo yan lekeji ngba to tun wa gege bi minister nisin to tun wa gege bi minister fun oro abenu ati awon akitiyan e lati ri pe ni ese kuku won ko awon eyan jo nja le lo eleyi mo iru nkan bayi
0: gbogbo wa ni mo gba da fun pe orupo wa yo si na fun wa olubun mi tun jojo te ba gbagbe won yan olubun mi tun jojo gege bi omo legbi ma sofin agba House of Reps lati lo soju awon eyan lakoko olu ondo merin o sele ri pe ni constituency eyan kan se meji o ma ta ba gbagbe won yan bumi tun jojo lekeji lati lo soju won o n duro kan se ibura fun ni are Bola Abe Tinubu pe pe hun mo fẹ ko je amugbalegbe fun mi fẹ ko ba bi ise gẹgẹ bi minister o lo san lubu to jojo ti minister leni ti won se ko je minister nikan won to wa fi si ministry abeleṣẹ ijọba ti o ni se pẹlu oro abo abele ti ajọ mẹjọ ọtọọtọ to n bẹ labẹ labẹ ajọ ile iṣẹ ti lubu to jojo se minister fun lati ri awọn ajọ lack of lavatory abo ara ni labolu NSDC abẹ lati ri awọn ti won moju to pajawiri ati oro ina ni fire service ibe lati ri to awọn to moju to enikene do wole ati jade ko orilede Nigeria ta pe immigration lara e lati ri ajo to moju to oro bi asendara wa mu orilede yi oro idanimo ta pe ni NIMC o po lo be sugbon kabira wa lere pese gbogbo ojo ni ọkọ jẹ minista ileiṣẹ yi ni tẹlẹtẹlẹ tẹ ma ti dárúkọ ministry of interior ohun ti o wa sọkan gbogbo èèyàn ni pe wọn fẹ announce public holiday jọba ti lọ bi iṣẹ bùnmi tún ìrírí ká mọ pé iṣẹ ń bẹ nílé ní iléeṣẹ abẹlé ministry of interior ju pé à ń announce public holiday lọ òun ló mú àyípadà bá ministry yìí tó jẹ pé léyìn àwọn tó bá lórí ọfẹ àti ìrìnrìn àjò lọ sókè òkun ẹbí wọn lérè pé bóun ni airport wa Labuja bo lo se ri bawo ni airport wa Labu ni ilu Eko bo lo se ri nigba kan atokururogbo la ma n to ka to ri iwe irinna gba iwe irinna lo ti wa di teyan le joko si le ko bere fun ko se ogun kan to ye ko se ti won si mo wa fun lai ni wahala ninu bakan naa ni ipinle ni orilede yi ko sele ri pe won fe gbayan sise la elegbe ni ile ise ijoba abele iyen minister of interior 30,000 eyan nígbà lẹ́ẹ̀kan lára àwọn tó ń ṣe training tán ṣe screening wọn lọ́wọ́ lábẹ́ àṣàkóso gbogbo ìtọ́jú òjò náà ti fẹ́ gba 30,000 èèyàn ṣiṣẹ́ kò sí ní ilé òṣèlè ńlá kan lẹ̀ gbangba ìṣiṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ẹni tó bá wá ń ṣe dáadáa báyìí kì á sọ pé kí gómìnà kí ààrẹ má lù lọ́gọ ẹnu ni kò sí ìgbà tí ààrẹ lé orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ nípa ministry of interior tí ò ní lu olúbùnmi tó jí òjò lọ́gọ ẹnu fún iṣẹ́ ribiribi tó ti ṣe ń bẹ̀ ìkìtọ́ rẹ̀ kó tó wá ń ṣe é nìkan ó tún wá padà wálé ọmọ wa nínú ẹ̀ka máa pẹ́ ó rántí ilé pé ilé o làbọ̀ sí ni oko ó padà wá sílé níwọ̀nba orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún ní burújí ó tún wá ń fi owó ara ẹ̀ ṣe nǹkan tó yẹ pé ìjọba gan ló ẹ̀ kó máa ṣe àjọ kan wà tá à ń pè ní ondo community connect ní ìpínlẹ̀ ondo tí bùnmi olúbùn tó jí òjò ṣe agbátẹrù ẹ̀ tó ń fún lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ títì bíríjì transforma ẹ̀yìn àìníye ni wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ community ní Àkúrẹ́ North and Àkúrẹ́ South àwọn ibi tí wọ́n ti rọ̀ pé àwọn lè rí ná àwọn ibi tí wọ́n mọ̀ pé àwọn lè rọ̀ náà àwọn ibi tí wọ́n ti rọ̀ pé wọ́n lè báwọn ṣe bíríjì tí ó sọ community kan takọ̀ mọ́ mi lórúkọ tó jí òjò ń ṣe through the ondo community connect ẹjọ́ ṣé àsọpẹ̀rọ ẹni báyìí kò ṣe dáadáa tó ni tí kíni ti ìpolongo ìbò mùsọ̀lẹ̀ kan mo ní àjọ bíi 15 ni bùnmi bíbí òjò ń ṣe agbátẹrù fún pé ẹjọ́ o ẹ bá báwọn aráàlú sọ̀rọ̀ o àwọn tó bá nílò nǹkan báyẹn fún wọn wọn á ṣe free ICT, one se free medical outreach, one se yewo lofe fawon eyan, wa fawon eyan ni AI ni woju free medical eye services. Ni toro selu, won ko awon eyan jo. Se bi owo bi me tun jo jo lo fi se, abi o se o ni budget kan wa for political ni availability to se ara re funi. Sugbon o ri pe ti awo ba ki funi, a ki fa won ni. Pe ti are bola me ti do ba gba won laaye lati le se ribi ribi jeje aya mefa ege bi minister. O se pataki pe ki won tu are bola me ti do buyan si po lekeji olofin se ogbe to se ni pele ondo yi gbe to wa ro si kan mi boya won ati bo mi ojo ti lo ro ajo so tawa omo o sugbe ti bo mi ojo so lowo bayi ni pe gbogbo nkan to ba ni nlo lati se ni kan se lati ni pe bola me ti no bu o pala to ri ande fa lekeji
1: ora seri lori akitiyan lati ko awon eyan jo lati ri pe won se atileyin fun isejoba Bola Ahmed Tinubu yi ti e tin so lati ekan e ti daruko pe o fe to egbe bi madogun ni olubun tuju ojo ni on nikan ti o nse atileyin fun now e wa wo pelu ise ti awon egbe won yi ati won se ati akitiyan olubun tuju ojo yi lati ri pe won ko awon eyan jo lati se atileyin fun isejoba Bola Ahmed Tinubu papa julo ni ipinle Ondo lese kuku nibi ti o se pataki ju bo oju bo le se ma pelu be tin wo pelu akiti ise won yi ti awon egbe won ti won se ba le se ma se oju wo le fi wo akitiyan yi lele ti olubunmi tunji ojo ati o nse ati pe awon egbe won yi nje bo se ye ni won fi to awon ara ilu leti papa julo awon to wa lese kuku awon akitiyan isejoba Bola Ahmed Tinubu lati mu ki orile ede Nigeria ko di ibi ko se gbe fun teru tomo lorile ede
0: ẹ̀ṣẹ̀ wọn fọ́pọ̀ ṣe rí àwọn ẹgbẹ́ tí adásílẹ̀ káàkiri pẹ̀lú ìpínlẹ̀ ojú ń ṣe agbátẹrù fún ọ̀pọ̀lọpọ̀ nípasẹ̀ wọn ogunlẹ́gbẹ́ èèyàn ló ti tipasẹ̀ àwọn àjọ àbí àwọn ẹgbẹ́ yìí ló tipasẹ̀ wọn wọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC onítẹ̀yà gbàgbé o èrò la fi ń ṣe òṣèlú o bí ẹgbẹ́ òṣèlú bá wà tí ò bá lérò àtẹnujẹ́ lásán ni àwọn àjọ yìí àwọn àpapọ̀ groups yìí lára akitiyan wọn ni láti di pé àwọn tó jẹ́ olóṣèlú láwọn ẹgbẹ́ òṣèlú míì wọ́n rí ìmọ́lẹ̀

0: ní ọ̀sẹ̀ méjì láàrin gúrùpù kan àbí àjọ kan tó mọ̀tọ́jú òṣèlú ṣe agbátẹrù fún tí wọ́n ṣe program kan ọ̀dí ọ̀dà tí wọ́n fún àwọn èèyàn ní nǹkan tí ó mú ayé dẹrùn fún wọn ní ti ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mandate ìpápẹ́rẹ́ tí èmi ṣe agbẹnusọ fún mi ò lè ká ní ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn tó ti di àǹfààní ìgbáyégbádùn ní ìpàṣẹ ẹgbẹ́ amg bóyá àwọn èèyàn lọ́wọ́ ni àwọn èèyàn lọ léèwé ni àwọn ọ̀kadà fúnyàn ni àwọn akọ̀kẹ́ márúwá fúnyàn ni kò ṣeé kà ní ti àwọn gmt àjọ kan náà tún ni àwọn yẹn ẹni tó bá ti níbi pẹ̀lú ọ̀rọ̀ nílá náà gbé karí à ń ṣàyẹ̀wò ojú fáwọn èèyàn à ń gba dígí ojú fáwọn èèyàn à ń sanwó ilé ìwòsàn àwọn èèyàn ìyẹn náà lọ jáàtì rẹ mo sọ àjọ kan náà fún yín lẹ́ẹ̀kan tá a pé ní odó community connect àwọn yẹn ń pé transformer wọ́n ń ṣe ọ̀nà wọ́n ń ṣe bridge wọ́n ń ṣe oríṣiríṣi tá a bá kó gbogbo eléyìí papọ̀ eléyìí ni yóò jẹ́ kí inú àwọn èèyàn dùn kí wọ́n fi ní ìdùnnú kí wọ́n fi ní ìfọkànsìn láti rí pé bá àti ẹ̀ máa rẹ bọ́lá rẹ tinubu bí kò dẹ̀ kò dẹ̀ tiẹ̀ wà lọ́rọ̀ ètò ààbò àti àwọn nǹkan míì ṣùgbọ́n yorùbá ní tá a bá torí èṣù jẹpo a torí epo jẹṣu a torí nǹkan tí olùmọ̀tòjú òjò ti ṣe fún wa a ó fi wọ́n ga rẹ̀ bọ́lá rẹ tinubu láàyè láti ṣẹ̀kan sí gbogbo èrò yìí àti ìgbésẹ̀ yìí ni olùmọ̀tòjú òjò ń gbé ó ti ká máa ṣe sàdá sápá fún.
1: ó dà ṣùgbọ́n ẹ jẹ́ wá wo ẹni gan tí akitiyan olùmọ̀tòjú òjò yìí àti ó ń ṣe akitiyan fún láti rí pé àwọn ènìyàn wọ́n ṣe àtìlẹyìn fún ìṣèjọba ìyẹn Bola Ahmed Tinubu ẹ já wá wo gan láti ọdún 2023 sí ìsìn ǹjẹ́ ẹ lè rí tọ́ka sí àbí ẹ lè sọ pé ìṣèjọba Bola Ahmed Tinubu ti ṣe tó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe agbátẹrù ìṣèjọba yìí tó ń lọ lọ́wọ́ yìí.
0: Àtọ́kùn ẹ̀mí ṣe olóṣèlú olóṣèlú ọmọkẹ́ máa ń tọ́kọ gbogbo olóṣèlú àwọn olóṣèlú kan máa ń pààrọ̀ o. Ìjẹ́ fojú wà o. Àwọn àìlè tó wà o. Ta bá ń sọ nínú ètò ààbò fún àpẹẹrẹ ètò ààbò lórílẹ̀‐èdè yìí sì mẹ́yẹ o. Ta bá ń sọ ti èrò ọ̀rọ̀ ètò ìṣúná economy ó kù díẹ̀ káàtó o. Ebi ṣe ń pa àwọn aráàlú o. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni wọ́n rọwọ́ mú dẹnu o. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni ò lè sọ̀kan díjú méjì o. A lè máa ta àwọn kùdìẹ̀kudiẹ ó pọ̀ tá a lè máa kàn. Ṣùgbọ́n Yorùbá ní nínú mọ̀rìwò ni ọ̀pẹ kì í ṣọlá o. Tá a bá sọ pé ó kù díẹ̀ síbi kan, ká máa rántí pé kò àwọn nǹkan kan wà tó yẹ pé a lóore ọ̀fẹ́ ẹ̀ nígbà kan tá a ní báyìí o. Lára ẹ̀ ni tọ̀rọ̀ àwọn aráàlú ọmọ ẹlẹ́fọ̀ọ́ dé tá a pè ní lẹ́fọ̀n òbí ò ní láti máa ronú ronú ronú ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àti gbólórógbó kó tó lọ́mọ lọ ní ìwé báyìí. Pé kí sọ́mọ rẹ bá ti fi lè wọ ilé ẹ̀kọ́ tó ti bọ́ sí ipa kejì ó ti wà ìtàìtúù sí nǹkan tá a pè ní student loan ìyẹn ni pé ìjọba ọmọ sanwó ilé ìwé wọn títí títí ó fi graduate we never had it this good o. Tá a bá sọ̀rọ̀ pé à ń la ọ̀nà à ń tú ọ̀nà ṣe pàápàá jùlọ fáwọn tá a wà nílẹ̀ Yorùbá àmì tá a bá ṣe ọlọ́run láti sọ pé a rí o kéèti ọ̀rẹ́ tá ń bá bọ̀ láti bì mí àmì tá ń bá bọ̀ láti Èkó tó ti dé Ìbàdàn tá ń bá bọ̀ láti Ìbàdàn dé Iléṣà Iléṣà dé fẹ̀ ìfẹ̀ dákúnrẹ́ àkúrẹ́ dọ́wọ́ ọ̀wọ́ débì ní ṣé òun láà láàrin ni àbí ọ̀nà tó ń ṣe lọ́wọ́ láàrin òǹdó sí ọ̀rẹ́ ṣé òun láà láàrin ni àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tíjọba ṣe tó bá kéèkó wò ní kíjì ìkúdí ẹ̀ kù ní ìṣèjọba ká máa rántí pé ìjọba kankan ò lè tán ìṣòro wa lẹ́ẹ̀kan o ẹ̀ tó bá dẹ̀ ń ṣe dáadáa tó ń ṣe ìgbìyànjú láti rí pé ìgbà yẹn dẹrùn ó dára sí ká ti rí ìjọba bẹ́ẹ̀ lẹ́yìn o ìyẹn ò ní ká má sọ pé ó kù díẹ̀ sí bí o lára àwọn ibi tó kù sí ni mo ti sọ yẹn o ṣùgbọ́n nínú ọba yìí tó ṣe Yorùbá dé Àríṣe Àríkà Àríkà báyìí wọn ni bàbá rẹ̀ gbọ́n ká gbóríyìn fún ìjọba fún ìtàn ti ṣe láti sìnà wọn lọ́wọ́ láti tẹ̀síwájú láti lè ṣe ètò kù.
1: Ṣùgbọ́n a máa à ń gbọ́ tí lóríṣiríṣi lórí ẹ̀yà ẹja lórí àwọn fọ́nrán tẹlifíṣàn nígbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wípé ní orílẹ̀-èdè wọ́n fẹ́ máa tí ìṣẹ̀lẹ̀ rí pé kí ìjọba kan wà kó yẹ pé tó fetí balẹ̀ lẹ̀ láti gbọ́ ẹgbẹ́ ará ìlú tó ìṣèjọba Bola Ahmed Tinubu yẹn táwọn olóyìnbó pè ní listening here pé ìṣèjọba yìí pàápàá jùlọ ààrẹ Bola Tinubu pé ó ní listening here irú agbọ̀n ti eléyìí náà bóò ló ṣe rí ṣóòtọ́ ni.
0: òótọ́ ni nígbà tá a pè ní democracy tá a pè ní òṣèlú tiwantiwa òun ni pé kí gbogbo èèyàn ní ẹ̀tọ́ tí wọ́n ní orí ọ̀fẹ́ láti sọ ibi tí bàbá ti ta wọ́n lẹ́sẹ̀ láti the beauty of democracy freedom of speech. Èmo wí pè ní sọ tiẹ̀ kí n sọ tèmi kó má fàjà. Èyí tó ṣe kí n sọ pé ò ṣe dáa tó. ètò ìṣe

0: láti sọ pé gbogbo oníyìn fún ọ tá à ń pè ní democracy ni. Ní àsìkò àtàrà ti bẹ̀rẹ̀ ìjọba yìí, ìjọba Bọ́lá Ahmed Tinubu fẹ́ẹ̀ jẹ́ ìjọba tí ó ń fetí sílẹ̀ bọ́ ìpè àwọn aráàlú jùlọ. Wíwé kí ni bẹ́ẹ̀ ṣẹ̀hónú, ìjọba ti ààyè ńlẹ̀ fáwọn èèyàn láti ṣẹ̀hónú, kí ìjọba lè gbọ́ kálẹ̀ di pé bàtà ń tàwọn èèyàn lẹ́sẹ̀ kù díẹ̀ káàtó níbi kọ̀ọ̀kan. O tó ò yẹ ká gbóríyìn fún wọn pé ìjọba yìí bó ti pé kùdìẹ̀kudiẹ wà, ṣùgbọ́n ó jẹ́ ìkan àwọn ìjọba lágbà tá ti bẹ̀rẹ̀ ètò òṣèlú ẹlẹ́ẹ̀kẹrin tápẹ́ ní Fourth Republic. Ó jẹ́ ìkan àwọn ìjọba tó tẹ́tí sílẹ̀ gbọ́ igbe àbí àkàyé aráàlú jùlọ.
1: Ṣùgbọ́n ẹ pé ohun ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wá wo àwọn agbọn ibi tí ẹ wò pé ó kù díẹ̀ káàtó, kì í ṣe pé ìjọba ò ṣe rárá, ṣùgbọ́n bóyá kò tíì tó lè wá jẹ́ gẹ́gẹ́ bí àrọ̀wà ní orí ètò yìí kó tó di pé a ká sí ètò ńlẹ̀, kí ìjọba túbọ̀ bẹjú wo ibẹ̀ kí ó lè bá tu tẹrútọmọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára.
0: Lára ẹ̀ náà ni mo sọ lẹ́ẹ̀kan yẹn, ètò pàtàkì jù bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ààbò. Torí pé kí ni kò sí ní ìgbáyégbádùn tá a lè ṣe tí ò bá ti sí ọ̀rọ̀ ààbò kù díẹ̀ káàtó, because ẹni tó bá wà láyé ló ń rin ọ̀nà torí ọ̀kọ̀ọ̀rọ̀, ẹni tó bá wà láyé ló ń ra ọjà ní ọ̀pọ̀, ẹni tó bá wà láyé ló ń wọṣọ gidi, ẹni tó bá wà láyé ló ń nà náwó. Ìjọba láti jára mọ́ ètò ààbò lórílẹ̀-èdè láti rí pé gbogbo wa a lè sọ kàdéjú láì bá sí ìbẹ̀rù pé lágbájá tó lè jí mi gbé látọjú oorun àfi tí bá rìnrìn àjò wọn lè jí mi gbé, eléyìí ó ṣe pàtàkì. Ìkejì tó tún níbẹ̀ ni pé gbogbo tó bá gbà ni ìjọba láti ṣe láti rí pé ètò ọ̀rọ̀ oúnjẹ ó rẹlẹ̀, torí pé kí ni Yorùbá níbi bá ti kúrò bí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bù ṣe. Ìmọ̀ pé tí ìjọba bá lè bójú tó nǹkan méjì yìí pàápàá jùlọ àwọn nǹkan yòókù yóò dìrọ̀rùn fún gbogbo wa.
1: Ó dà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààbò yìí tó jẹ́ nǹkan tó kan gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára jù. Tẹ bá fojú inú wo àwọn ìgbésẹ̀ tí ìjọba ti ń gbé lórí state police, ìyẹn ọlọ́pàá ìpínlẹ̀ àti àwọn kankan bẹ́ẹ̀, pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ti ń gbé yìí, kí tún ni ibi tó ẹ tún wò pé ìjọba tún lè tún ṣe sí, pàápàá jùlọ bí ó ṣe kan àwọn subnationals eléyìí tí à ń pè ní àwọn ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti rí pé ọ̀rọ̀ yìí wọn ò dáadáa ìjọba àpapọ̀ nìkan.
0: Ìjọba ti ń ṣe lára àwọn tó yẹ kán ṣe láàrin ti mẹ́nu bà nísìn ẹ̀sọ̀rọ̀ state police ti àrègbà wa pé gbogbo kùdìẹ̀kudiẹ tó wà ní ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ ń bójútó láti rí pé wọ́n ṣe lọ́nà tó yẹ kán gbà ṣe kó lè rí bó ṣe ń rí. Ìyẹn kínní. Ìkejì tẹ̀gbàgbé àwọn okun wa, àwọn ẹ̀gbọ́n wa ni ìjọba tó ti fi ààyè ńlẹ̀ láti pé wọ́n rí kóòtù fún àwọn àpẹẹrẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní kí wọ́n kọ́ rí kóòtù 1000 people forest guard, àwọn tí ó máa ṣọ igbó wa káàkiri. Lára àwọn ìlú tó nígbó tó pọ̀ jáde òun ni ìpínlẹ̀ Ondo. Tó bákan náà la gbàgbọ́ pé láìpẹ́ láì jìnà wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn èèyàn sí àjọ tá ń pè ní forest guard láti rí pé àwọn oko wa àbí àwọn ibi tó dígbò wa, àwọn ibi tí igi ńláńlá wa wà, ó di ibi tí ààbò tó péye tó wà. Ètò ṣe pàtàkì ibẹ̀ ni pé àwọn ìpínlẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí wọ́n láti jọ máa ní àjọṣepọ̀ torí tí ìgbà já síra kí igbó já síra wọn. Ìjọba pé kókó jábìlì káàkiri ológun ológun ṣe tiẹ̀ rárá kò lè ṣeé ṣe o. Wọ́n láti fọwọ́sowọ́pọ̀ láti rí pé gbogbo nǹkan tó gbo igbó tàbí ọ̀nà tó so wọ́n pọ̀ ni wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ láti rí pé àwọn ẹni ibi kọ̀rọ̀wọ̀ sí wọn sá pamọ́ sí àwọn ilà tó la àwọn ìpínlẹ̀ láàárẹ̀ láti ṣe ìjàmbá fún àwọn aráàlú.
1: Kódà ẹ ṣeun ẹkọ àtúntò ọdẹkùnrin láti ẹ̀kan ọmọwé Ayọ̀dèjì Ológun PhD kí tó fi ṣe fún pé àpèyìn ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ tí ẹ jẹ wa.
0: Ẹ ṣe wọn lóòótọ́.
1: Kódà ẹ̀yin ẹ̀yẹ wa ní rí jù báyìí lọ ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ yìí, ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ológun PhD àwọn ni a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro láti ẹ̀kan tí wọ́n jẹ́ ohun iye àwùjọ tí wọ́n sì nímọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n tún jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ AMG ìyẹn Aṣíwájú Minded Group. Àwọn náà ni a ti jọ ń fọ̀rọ̀ jomitoro láti ẹ̀kan àníríjú báyìí lọ ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ yìí lágbára àdẹ́dá ọjọ́ mẹ́jọ o ni ki e tun pade wa nigba ti a mo akotun eto wa si eti igboyin titi di ojo mejo nko olasukan mi elujoba o ni oruko temi ti mo je atokun eto ohun
2: yeah e ba mi kitinubu Asiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to ngbe labe ilana erongba ireti otun dirinudu of agenda ntan mole se gbogbo koro kon du orilede yi itesiwaju nwole o afolota eniyan ni ope babu walai e kaabo sori eto iriju mi eto kan wa yami ti o ma salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi ngbe kayo le go gege mara tuto nile atalejo lara la mo pe ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba se be ri dagba soki awon maje mugba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wa di gbogbo ojo aje monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori ikanni adaba 88.9 FM Akure. Egagbe ka won ka sira won wo ka jo lubulubu. Awon asijori ti sojoba re Bola Tinubu nse. Eto iriju mi lori ikanni adaba. 88.9 FM. Gbogbo ojo aje Monday ni o. Ago meji osan sa ago meta ni e mo mi si e. Minister to ri soro abenu. Olubunmi tun ji ojo lo sagbate ru e.

0: Thank you for being a part of today's Conquerors Half Hour. We believe you have been blessed by God. Join us same time, same station next week, Monday.
1: You can also be a part of our comprehensive and systematic study of God's Word every Wednesday by 5 p.m. at the Scepter of Power Christian Ministry Auditorium, located at plot 31 and 32, Ifelodun Community, behind Westco Estate, along Akure Ilesha Expressway, Akure. Or connect to our live services on www.mixlr.com/sepcam. You can contact us on 0803-670-9782 or 0806-201976. God bless you.
2: Babakerewade Balẹ̀ Kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kerewà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ara ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kerewà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kerewà wà pé mi débẹ̀.
3: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kerewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
4: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodun Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
3: Bàbá Kerewà.
4: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
3: 08164122777.
5: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀ tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
3: Babangana Bàbá Kerewà.
4: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Phone number mi 08164122777.
5: 02277 agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gogo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru ko bayi ko da ale lati se ayewu ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
4: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
5: Babangana Babakerewa phone number mi 08164122777 08164122777
6: Mon gbadun adaba
7: Mon gbadun adaba
6: Gbogbo wa la

0: tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ògbóná nú tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Bẹ̀m̀bẹ̀ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ̀ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrá ìlú Ìlọ́rámọ̀kín lọ́wà tá a ti ń gbọ́n sátẹ́gùn. Bẹ̀m̀bẹ̀ròyìn. Ó ní má ti ju iṣẹ́ rẹ̀, ìkọ̀kan kì í ti ju àmọ́lé. Èrà òkì ń tijú à ń mọ̀gìyàn, alápáǹdẹ̀dẹ̀ ò ní tijú à ń fògiri ní gbàgbà. Bẹ̀m̀bẹ̀ròyìn. Òun ní bábá jági lọ bá ń gé sowó tẹra mọ́ ni. Àbọ̀ jágbálẹ̀ ọjà. Òun níṣẹ́ ẹni báyìí kúkú ní pé ni. Àìṣe rẹ̀ gan ni jẹ̀gbọ̀n. Bẹ̀m̀bẹ̀ròyìn. Òun ní gbájúmọ́ṣẹ́ rẹ lénìí. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ òun. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ̀ròyìn, a tún máa jálẹ̀ bí àpò òyèrè. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọyẹ́ ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkìtì. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọn fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin kan tí wọ́n lọ fọ́lé onílé nípínlẹ̀ Èkìtì. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Mo kú ọ́nbẹ̀ tààràtà ó dìbò. Ìpínlẹ̀ Ogun ibẹ̀ mọ gbà lọ báyìí. Ilé-ẹjọ́ ń lọ ti ju àwọn tó ṣekú pa agbóhùnsáfẹ́fẹ́ kan nípínlẹ̀ Ogun. Ó ti jù wọ́n sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá mọ padà wá sílùú Ìbàdàn. Eégún ará ọ̀run kìnkín. Ó ti wà láhàámọ́ àwọn ikọ̀ elétò ààbò lórí pé wọ́n ṣekú pa ọkùnrin kan ẹni ọdún 24 nílùú Ìbàdàn. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá mọ padà wá sí ìpínlẹ̀ Ondo. Ọkùnrin kan làwọn adigunjalè ni wọ́n ti yìnbọn pa báyìí lẹ́yìn tó gbéná wojú wọn. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá mọ kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ Cross River. Obìnrin kan ni wọ́n ti rí òkú rẹ̀ ní yàrá ibi ibùdó tí wọ́n ti ń gbọ̀nsẹ̀ ní inú ilé ìjọsìn kan. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣèkìlọ̀. Ó ṣèkìlọ̀ fún àwọn alágbàtà epo. Ò ní ẹ mọ́ torí pé ẹ ti lè po ńlẹ̀ kọ́ wá jẹ́ pé ẹ tún wá máa gbówó lórí epo. Epo ti ń já wálẹ̀. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀n lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ wá nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹja tún jọ jẹ̀gbádùn ẹ̀ náà. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ̀ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ Àdàbà FM. Wàláì ògbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ Àdàbà FM tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ̀ọ́ dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ̀ròyìn. Ẹgbẹ́ àjọmọ̀ gbọ́ lọ.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá tọ́rọ̀ àròjọ musolókun. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ká máa mú wá o. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé wọn gbé wiri bíi mẹ́rin kan. Èyí tí wọ́n lọ fọ́ ní onílé nípínlẹ̀ Èkìtì wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró gbà lọ́wọ́ wọn. Àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkìtì náà ti fi kélé òfin. Wọ́n ti fi gbé àwọn afurasí mẹ́rin kan eléyìí tó jẹ́ pé wọ́n lọ fọ́lé ní ibùdó eléyìí tí wọ́n farapamọ́ sí nílùú Adó Èkìtì ti Solúlu ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Sunday Abutu ó ní àwọn afurasí náà ni wọ́n fi kélé òfin gbé lẹ́yìn tí wọ́n tọpasẹ̀ wọn dé ibùdó ibi tí wọ́n farapamọ́ sí ní Omisan Jana nílùú Adó Èkìtì. Nínú àtẹ̀jáde ọ̀hún iná jẹ́ pé Abutu ló ti ní àwọn ikọ̀ elétò ààbò wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró gbà lọ́wọ́ wọn àtàwọn nǹkan tí wọ́n ti lọ jí lásìkò tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún. Wọ́n mọ̀ dáko àwọn tí ọwọ́ bá Abdulrazak Sulaiman John Okori, Francis Okori, àti Kehinde Alabi. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Pọ́ǹchì onógbe jáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo kú ńbẹ̀. Láti ìpínlẹ̀ Èkìtì ó di ìpínlẹ̀ Òǹdó. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọkùnrin kan làwọn atiláwí kan ti yìnbọn pa nípínlẹ̀ Òǹdó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Òǹdó ló ti fi léde báyìí wípé ìyẹnṣe ni wọ́n ti fi kélé òfin gbé afurasí kan ò lórí bí wọ́n ṣe ni wọ́n ṣekú pa ẹnìkan tó jẹ́ Idris Clement tí wọ́n ní afurasí ọ̀hún. Àwọn afurasí ọ̀hún náà jẹ́ adigunjalè. Ìròyìn wá fi yé ni wípé ìṣe ni Clement ọ̀hún tó jẹ́ ni ọdún 57. Iná jẹ́ pé àwọn adigunjalè mẹ́rin ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sí nílé rẹ̀ nílùú Àkúrẹ́ tí Solúlu ìpínlẹ̀ yìí lọ́jọ́ Jímọ̀ tó kọjá. Ìròyìn wá fi yé ni pé àwọn atiláwí ọ̀hún ni wọ́n kọlu agbègbè náà tí wọ́n sì gba àwọn nǹkan eléyìí tí wọ́n ní. Eléyìí tó jẹ́ ti Clement ọ̀hún níbi tí ó jẹ́ pé ó ti wá gbé tó ti kọlù wọ́n ibẹ̀ ni wọ́n ti yìnbọn fún. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Àbáyọ̀mí Jímọ̀ ó fìdí ìṣẹ̀lẹ̀ òfìmúlẹ̀ fáwọn oníròyìn pẹ̀lú àlàyé wípé afurasí ọ̀hún ń lọ́wọ́ àwọn ikọ̀ elétò ààbò ló ti bà tó ti ń ṣe ìrànwọ́ fún wọn báyìí lórí ìwádìí eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìwé ìròyìn Punch onógbe jáde lọ́sàn-án tòní. Láti ìpínlẹ̀ Èkìtì ó di tààràtà ó di ìpínlẹ̀ Ọ̀yọ́. Yé ń lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pápápá. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Eégún ará ọ̀run kìnkín. Ó ti wà ní gbága àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá lórí ipò ṣekú pa ọmọ ọdún 24 kan nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi kélé òfin gbé eégún ará ọ̀run kìnkín kan eléyìí tí wọ́n pè ní Asọ́lẹ̀kẹ̀ lẹ́yìn tí wọ́n ní wọ́n ṣekú pa ọmọ ọdún 24 kan Sefiu Kahinde nígbà tí wọ́n ṣe ayẹyẹ eégún ọ̀hún ní ìlú Ìbàdàn. Ìyẹnṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pẹ̀lú akitiyan láti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin yòókù eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bọ́n ṣe wí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n wá sọ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà mọ̀ pó lẹ́yìn tí obìnrin kan arábìnrin Adẹ́rẹ̀mí tí wọ́n ní ọ sọ fáwọn ọlọ́pàá wípé àbúrò rẹ̀ ń lọ́jọ́ pé wọ́n ṣe ìkọlù sí léegun ọ̀hún lọ́ ṣe ìkọlù sí àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n sì ṣekú pa. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Ọláyinka Ayanlade nínú àtẹ̀jáde tó fi ta lónìí ló ti ní ńṣe ni ọjọ́ pé àwọn atiláwí ọ̀hún ẹni tó jẹ́ eégún ọ̀hún òun lọ́jọ́ pé wọ́n fi kélé òfin gbé lẹ́yìn tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ẹni tí wọ́n ṣe ìkọlù sí náà tí wọ́n sì tó jẹ́ pé ọgbàbẹ̀ gbẹ́mímì kọ́lọ́hún ọba ọ̀sán ni. Ìwé ìròyìn Vangard onógbe jáde lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ ẹja lọ sí ìpínlẹ̀ Ògùn. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé-ẹjọ́ májísrèètì èyí tó wà ní ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ló ti pàṣẹ kí wọ́n lọ ju àwọn afurasí mẹ́ta kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú Kìtán Oyèsíkù àti òṣìṣẹ́ elétò ààbò rẹ̀ Pẹ̀lúmi Adétayọ̀ èyí tí ó jẹ́ pé wọ́n ní kán lọ fi wọ́n sí àhámọ́ náà fún 60 ọjọ́ láti ìwádìí tó sì ń lọ lọ́wọ́. Àrò tí pé Oyèsíkù ọ̀hún tí àwọn èèyàn mọ̀ sí àǹtíkì Ìtàn ìyẹn ni wọ́n ṣekú pa lógúnjọ́ oṣù kẹfà nílé ẹ̀ tó wà ní ìlú Abẹ́òkúta. Kọ́lọ́hún ọba kọ́ sàánú ni. Ìwé ìròyìn Daily Post onógbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Ògùn ibẹ̀ náà mo sì wà mo tún ṣáájú tajú kán rí ìròyìn eléyìí. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èèyàn mẹ́wàá òun lọ́jọ́ pé wọ́n ti gbẹ́mìmì nígbà tí ọkọ̀ bọ́ọ̀sì kan tó lọ rọ́ lu ọkọ̀ àjàgbéjò kan tó ń fẹ̀yìn rìn lójú ọ̀nà Ìbàdàn Sẹ́kọ̀ọ́. Ó kéré tán èèyàn mẹ́wàá tó fi mọ́ ọmọ kékeré kan inú ti gbé mímí báyìí nígbà tí àwọn mẹ́fà míì tí wọ́n farapa yànnàyànnà lẹ́yìn tí ọkọ̀ bọ́ọ̀sì kan tó sáré lọ rọ́lu ọkọ̀ àjàgbéjò èyí tí ó ń fi ẹ̀yìn rìn bọ̀ ní ojú ọ̀nà márosẹ̀ Èkó Síbàdàn ní ìpínlẹ̀ Ògùn. Ìròyìn fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún òun lọ wáyé ní orí afárá Sápàdé lójú ọ̀nà Èkó Síbàdàn níbi tí ọkọ̀ àjàgbéjò ọ̀hún tó ti ń bọ̀ àti ọkọ̀ bọ́ọ̀sì kan eléyìí tí wọ́n ní ọlọ́rọ́lù gẹ́gẹ́ bí àjọ ẹ̀sójú pópó bí wọ́n ṣe wí wọ́n ní ìjàmbá ọ̀hún lọ́gbẹ̀mí èèyàn mẹ́sàn-án tó jẹ́ géńdé àti ọmọ kékeré kan. Ògbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Premium Times onúgbedáde lọ́sàn-án tòní. Ọ̀yá mo kó ń bẹ̀. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Ògbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ọkùnrin kan ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n 20 ọdún náà ni wọ́n fún un lórí pé ó fi ipá bá ọmọ ọdún mẹ́rin tó jẹ́ ọmọ ìyàwó ẹ̀. ọbọ̀ ọmọ ọ̀hún lájọṣepọ̀ kọ́lọ́hún ọba ọ̀sánú ni. Bàbá ẹni ọdún mẹ́rìnléníàádọ́ta bàbá 54 years Samson Nagboje olóko rẹ̀ ń jẹ́ ní ilé ẹjọ́ magistrate lọ́jẹ́ pé ó ti jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n. ó ti fún ní 20 ọdún báyìí kí ọmọ ilé ẹjọ́ gíga jàre. ìlú ti fún ní ẹ̀wọ̀n 20 ọdún látàrí bí ó ṣe ti bá ọmọ tọ́jẹ́ ọmọ ìyàwó ẹ̀ ọba alájọṣepọ̀. ilé ẹjọ́ gíga eléyìí tó wà ní ìpínlẹ̀ Delta lábẹ́ onídàájọ́ O Afokeya ló gbé ìdájọ́ náà kalẹ̀ tó sì ní ọ jẹ̀bi ẹ̀sùn. eléyìí tí wọ́n ní ó wù ní ọdún 2020 gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùfisùn arábìnrin Fabia Onapome tó jẹ́ olùigbákejì olùdarí iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ Delta. bí wọ́n ṣe wí wọ́n ní í ṣe ni Ngboje ọ̀hún ló bá ọmọ náà ọmọ ọdún mẹ́rin ni tó jẹ́ ọmọ ìyàwó ẹ̀ ńlọba lájọṣepọ̀ nípínlẹ̀ Delta. ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní. ọ̀yá ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Delta. ẹ wo ìdíre o tí mo fi jíra àmì gbé tí mo sì ń béèrè owó tótó 125,000 naira. ọkùnrin kan nípínlẹ̀ Delta òun lọ́mọ̀sọ̀ díbẹ̀ ìdí kíni ẹgbọ́. ọkùnrin kan nípínlẹ̀ Delta Michael James lọ́jẹ́ pé ó ti sọ ìdí báyìí tí wọ́n fi ní ó jí ara rẹ̀ gbé tó sì ń béèrè 125,000 naira lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ pẹ̀lú àlàyé pé òun ṣe bẹ́ẹ̀ torí pé oúnjẹ ẹ̀gbọ́n òun àtàbúrò òun òun náà lọ́jẹ́ pé ọjẹ́ lówó òun tó lè jẹ́ pé òun ò rí owó náà òun ò rí dá padà láti sàn. James ọ̀hún ó ná jẹ́ pé ọjẹ́ ẹ̀wọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi wá lẹ́nu wò gẹ́gẹ́ bí ilé ń tọ́jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta Bright Edafi bó ṣe ti fi ìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ọwọ́ bà á látàrí bí ó ṣe ti jí ara rẹ̀ gbé tó sì ń béèrè fún owó torí pé ó ní òun ò ní àǹfààní àti rí owó tó ń jẹ òun ò rí san padà òun lòún fi jíra ń gbé kọ́lọ́hún ọba ọ̀sánú ni. ìwé ìròyìn Nigerian Tribune òun ló gbé jáde lọ́sàn-án tòní. ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣèkìlọ̀ fáwọn alágbàtà epo wípé ẹ wò ó torí pé ẹ ti rí epo lẹ́kọ̀ ní kọ́ wá di wípé ẹ tún gbé owó lé orí epo. epo ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ báyìí. ìjọba àpapọ̀ ló ti ṣe ìkìlọ̀ fún àwọn alágbàtà epo láti má sọ wípé àwọn fẹ́ jèrè rẹpẹtẹ látàrí pé wọ́n ti ra epo lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá tún wá bẹ̀rẹ̀ sí gbé owó lé orí epo pẹ̀lú àlàyé wípé bí epo ṣe ti ń wálẹ̀ báyìí kí wọ́n jẹ́ ọmọ wálẹ̀ lọ bẹ́ẹ̀ ni. ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn kọ́ǹtì ó ló gbé jáde lọ́sàn-án tòní. ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn 0816251991. òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmẹ́là láti ju àlàáfíà. inú mi dùn nígbà tọwọ́ ti tẹ àwọn tó ń sọ ọdún eegun tó fi lọ ṣekú pa ẹni ẹlẹ́ni níbi tó ti ń sọdún eegun wọn. ìbí ara ọ̀run ni ẹni eegun ọ̀hún kó máa àwọn èèyàn yẹ wọ́n fẹ́ tẹ̀lé lọ sọ́run kọ́ máa ṣe kọ́ lọ ṣẹjọ́ fún kọ́ ṣekú pa wọ́n. ẹ kú ètò.
0: ẹ ṣeun. 0816251991. ó gbóná ná.
2: ó tutù lẹ́yìn.
0: bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: ẹ kú ètò olóòtú.
0: ẹ ṣeun.
2: orúkọ mi ni Ebesua Megan Mr. fún wọn tán láti òkèrè.
0: ọyà ń gbọ yín.
2: ìdájọ́ tí wọ́n ṣe ní ilé ẹjọ́ ní Delta State yẹn ìdájọ́ yẹkun díẹ̀ káàtó. bàbá àgbàlagbà bàbá 54 years tó lọ bá ọmọ ọdún mẹ́rin ọmọ ìyàwó ẹ̀ lájọṣepọ̀. ìdájọ́ ran ní 20 ọdún. irú ìdájọ́ wo nìyẹn ó ti kéré ju 300 years lẹ́yìn kan fún.
0: ọ̀dà ẹ ṣeun. ẹ ṣeun. 0816251991. ó gbóná ná.
3: ó tutù lẹ́yìn.
0: bẹ̀m̀bẹ́ ìròyìn. Hello.
3: Hey, o ti ja.
0: O gbonono.
3: Ben
0: Berry, e seun.
3: Hello.
0: O ya n gbo yin.
3: Emi ni Oloye. E ja da kon de lati se.
0: E sun ko legbe radio yin a n gbo yin.
3: Eh mo ti ku nbe.
0: Eh o ya.
3: Nto du mi ju ni Nigeria. Ni pe ton ba ti ni epo lo soke. Wọ́n máa gbé lọ ṣùgbọ́n tí wọ́n bá ti ló ń wá sílẹ̀ wọn ò ní jẹ́ mo wá sílẹ̀ ó rọ ìjọba gẹ́gẹ́ bí àwọn sójà ṣe máa ń ṣe níjọ́ yẹn wọ́n rí wípé wọ́n kiri àwọn ilé ìpè wọ́n yẹn wọ́n fi àwọn kankan ṣe sáǹpù
0: kódà
3: tí wọ́n lè já epo náà wálẹ̀.
0: Ẹ ṣeun ẹ ṣeun 08162519991 ẹ jẹ́ àtún wẹlòmíì. Ogbonono.
3: O tutu lẹyin bẹbẹ royin.
0: E seun.
3: Kọlede Omodola Aladeja ngbagbe.
0: O ya ngbo yin.
3: Se ri awọn lepo Nigeria wa. To ba je pe epo won won ti ma mule. Sugbon to ba ti da agba epo en ba wale. Won ni fe ge. O ma ni won ti ra ni lele. O ye ki ijọba ko de awọn ami ni ita kon ma wo lepo kon.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ já wa nìkan sí pápápá. Ká mọ̀ lọ. Ó gbóná nú.
2: Ó tutù lẹ́yìn bẹ̀ẹ̀ lóyún.
0: Ẹ ṣeun.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Nàìjíríà kí Ọlọ́run jẹ́ kó bá wá bálàtì sí díẹ̀díẹ̀. Sẹ́yìn ọ̀rọ̀ epo yẹn, ó yẹ kí ìjọba wa kan gbé ìgbésẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwọn task force máa ń jáde táwọn máa ń ṣẹ̀kì.
0: Ẹ jẹ́ àmọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìyókù yóò di ọ̀la tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́rùyìn ọ̀pẹ́ yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o ò gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́rùyìn.
4: Yèé ga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́rùyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069046714 bẹ̀rù ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
5: Live it, live it, my fault.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product yìí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òun tẹ̀ lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé tó wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tẹ́ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Adó-Èkìtì Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani.

0: 0813992792.
1: Lẹ́ẹ̀kan sí
0: 0814392792. Ẹ má gbàgbé, ṣé ẹ rí àwọ̀ yín? It is something very important that you should not joke with. Kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé, àmọ́ kò wọ ibìkan kíski net kọ́kọ́ máa pariwo Top Touch nìkan ló lè ṣe irú ẹ̀.
1: Ìyẹn lọ ti gbọ́ o, láti ilé iṣẹ́ Top Touch Natural Skin Care.
2: Ẹkú gẹ́gẹ́ wòye o, ẹ̀yin tèmi.
3: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
4: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
5: Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532683. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Àwọn mìíràn àti yàgbẹ́ ni pọ́blẹ́mù wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń gbà lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ ṣe kí ni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kí ni yóò ṣe é ṣe, kí ló dé, kí ló ṣe é ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ṣá máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o, àti gbéra. Rọrùn bí àwọ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park. Ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
3: Àwọn kan á ní pé ìkọrùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọ̀gọ́n já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná látinú wá. Má ṣe bẹ̀rù nípa Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
0: Ẹ kú dédé ìwòye o, èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
6: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
0: Sabori ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
5: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
4: Ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
5: Àjọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa.

0: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
1: Kò sọ pé kó yọ ṣẹ̀ṣẹ̀ fẹ́lẹ́ dùà ọdún ìjẹ́ tuntun tìlú ìbòròpá àkókò tọdún 2020 sì wọlé dé wẹ́rẹ́ ẹ bá wa yọ.
2: A dúpẹ́ ọdún tuntun tó bá wa láyé. A dúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa.
1: Lórúkọ kábíyèsí wa, ọba Babatunde Ọlálẹ́yẹ olúbòròpá ti ìbòròpá àkókò. Láàfin pé gbogbo ọmọ ìlú ìbòròpá àkókò. Nílé lóko lẹ́yìn òdi síbi ayẹyẹ ọdún ìjẹ́ tuntun tọdún yìí. Eléyìí tí yóò wáyé nílùú ìbòròpá àkókò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ ẹ̀mí wa di àkókò yìí. Láti lè jẹ́ kí a tún péjú pẹ́sẹ̀ sọdún tọdún yìí. Àdúrà wa ni wípé ojú wa yóò rí ọdún pẹ́ lókè pẹ́. Àmì. Ẹ mọ̀ wá gbàgbé wípé gbàgede ojú ọjà ìlú ìbòròpá àkókò ni ayẹyẹ ìjẹ́ tuntun tọdún yìí yóò ti wáyé. Eléyìí tí yóò wáyé ní ọjọ́ keje oṣù keje ọdún 2026. Bí a ṣe ń péjọpọ̀ sọdún ìjẹ́ tuntun tọdún yìí, bákan náà láti máa fẹsẹ̀ rajó. Ní bí olórin wa Musa Kalamu mọ Alámọ̀là yóò ti máa kànlù sí wa níbàdí lọ́jọ́ náà. Kẹ́ni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́, á ju wá ṣe o. Ìlú ìbòròpá àkókò kò ní dàrú. Àmì. Sálẹ̀ Emmanuel, olórí ẹ̀gbàlẹ̀ ti ìbòròpá àkókò àti gbogbo ìgbìmọ̀ ayẹyẹ ọdún ìjẹ́ tuntun tọdún yìí nílùú ìbòròpá àkókò ló ń kéde.
3: Ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdọọdún
4: ọjọ́ láti àgbáyé ń jẹ́rìí sí pé
3: àbí olókìkí akọni
4: sí ìlú ọwọ nípínlẹ̀ Ondo
3: ìràwọ̀ ńlá tán
4: ìgbóhùn náà sì jẹ jáde wípé
3: àbí àyànmọ́ ọmọ kan
4: kò sì ní kábíyèsí
3: aláyélúwà
4: ọba
3: ajíbádé gbadégẹsí
4: ògún òyèdìtọ̀
3: ọlọ́wọ̀ tìlú ọwọ̀
4: kábíyèsí
3: ìsìnpẹ́rẹ́ máa jẹ́
4: ọba ajíbádé gbadégẹsí
3: ògún òyèdìtọ̀
4: ọjọ́ ìbí ọgọ́ta ọdún yìí ló mà wọlé wẹ́rẹ́ o.
5: Ọba Olúwa yóò dìgo òkè ìlópo
6: ìṣọ̀ wọn yẹn
5: apọmọjúkú mà rẹ
6: ọlọ́run wa owó mú
5: ìjàkéda wọn bẹ́ẹ̀ iná bí wọn
6: àgbéyù àgbébọ̀
5: ẹyin bàbá o ọba Olúwa yóò wò ti jọdún ìwádìí jò mú ẹwà jẹ kárí kárí ààrẹ o.
3: Àjọlọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
4: ló ní kí a kí ikú bàbá yèyé o
3: aláṣẹ igbákejì òrìṣà
4: ọba dr ajíbádé gbadékẹsí
3: ògún òyèdìtọ̀
4: ọlọ́wọ́ tìlú ọwọ́
3: ó tún jẹ́ alága àjọlọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo wípé
4: wọn kò rí ọjọ́ ìbí ọgọ́ta ọdún wọn nílẹ̀ alaye
3: kí ni lorogonji
4: ọdún kan mà ní fún kábíyèsí
3: ọlọ́wọ́ tìlú ọwọ́
4: àsìkò yín
3: gẹ́gẹ́ bí alága àjọlọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
4: ìtẹ̀síwájú ó túbọ̀ máa kọfẹ́ sí
3: ilé tó kó ìpínlẹ̀ yìí
4: kò rí ire o
3: àjọlọ́ba lọ́ba nípínlẹ̀ Ondo
4: ní kí kábíyèsí
3: ọlọ́wọ́ tìlú ọwọ́.
7: Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheyiabacollege.com or come to Sheyi Aba College No. 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9479.
8: Sheyi Aba College, Ijodo. One fee as it yìí sọ fún gbogbo ẹ̀yìn akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Sheyi Aba College tí ó wà ní No. 1 Akinlose Aba Street, Badore, Ijodo àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade, Olùkéde.
9: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
10: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀.

0: ọ̀rọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
5: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abà ajọ́ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abà Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
7: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, We go continue this talk later.
8: Oh boy, you don't talk. Haba, you know the tire.
7: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself they follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Load them, talk they go.
9: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kanòjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n iṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ò lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDK. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDK ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
10: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola Oníagbóabayín tí a mọ̀ sí CDK. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò nulẹ̀. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
9: gas
10: ni
9: o.
10: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
9: àwọn
10: kinní. Kọ́mọ̀sí pẹ́ fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
9: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe.
10: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà á, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
9: Ìkíní ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó múlẹ̀ díẹ̀ kí ó tó di pé ẹgbẹ́ ọjà fún wọn.
10: Ẹ ṣeun olóòtú. Ṣé ẹ rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
9: eléyìí
10: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
9: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
10: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
9: Níbo ni ọ́fíìsì yín?
11: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
10: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
12: Ẹ pè CDK sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
10: Ẹ ṣeun olóòtú.
9: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tí ẹ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
13: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
14: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
13: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
14: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
13: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
14: Irọ́ ni o.
13: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
14: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
13: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndùn létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 àdàbà FM.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Number one radio, Adaba FM,
7: Adaba FM,
6: 88.9, Akure.
8: Life is exciting on Adaba FM.

0: 98.9 FM. Peace of a dove.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣara iná àmọ́ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó, ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
4: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wò ó nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe

0: nígbà tí wọn náà bá lè gbìyànjú tọ bá lè yọjú sí mi tí ọlọrun bá ní wọn náà lè jàǹfààní egbòogi mọ kúrò yìí ó rí pẹlú gùn ọlọrun ó ní wà bákan náà mọ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pẹ lágbára ọlọrun ìwọ náà ó dúpẹ fọlọrun ni ó dúpẹ tẹlọmí ẹ sojú lásán o nígbà tó ọba dọdọ wa á gbìyànjú á ṣèbẹ lọhùn fún ọ bọ bá jẹ pé nǹkan kan wà níbẹ ni lágbára tọlọrun ó sì rí pé ọlọrun ọba yóò gbàdúrà tiẹ náà níléeṣẹ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ ẹrọ ìbánisọrọ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19
1: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóun bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé á rí ewé tútù á sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kó gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nilu akura nbe la wa a ni fara nira wa ba ya fe bere one ta bo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun

0: ọkàn mi gogo.
1: Kódà
0: ìrorun sùn dédé.
1: Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
0: mo rọ́nà báyọ̀ oje.
1: Ayé ọ̀hún tiẹ̀ wá sún mi.
2: Agbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀.
3: Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni?
2: Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Oh, number one radio. Adaba FM.
5: Adaba FM.
4: 88.9. Akure. Akure.
6: On your track. Set.
7: One sari jayilo. Adaba shimura lowo. Ere ije yi ki se ti alagbara adabagbera o fo ba won lona o tun fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o si waju awon egbe tele leyin.
8: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Woman on Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti odun lọwọ awọn sisi ti won ni idojuko awọn obirin ti won je opo
9: kodi awọn loyun na ogbeyin
8: nipa atileyin orisirisi
9: eyin obirin
8: e ma gbo eto yi
9: pelu
8: Pastor Tolani Falana
9: fun alaye
8: eleko si won ni
9: Facebook, Instagram and YouTube
8: at Women on Assignment.
9: Email at womenonassignmentamerica@gmail.com.
8: Women on Assignment, on our knees we fight to win.
10: Eku le ni gbogbo bi ti e ti n gbo eto yi ni asale yi oruko temi ni Pastor Tolani Falana. Mo ke yin kaabo si ori eto yin eto alarinrin eto Women on Assignment. E je ka gbadura baba dupe lowo yin ayeraye ayin logo nitori wipe e dara si wa e se nitori wipe e toju wa Jesu gba ope wa emi mimo ni oruko Jesu ati setan fun yin oya e tun bere ise e ba wa soro e joko le wa lori e fi oye oro yin ye wa in the name of Jesus loni ni oruko Jesu oluwa tu ile wa se tu aye wa se je ka je awoko serere ni oruko Jesu Christi oluwa wa ami ami loruko Jesu loni mo fe ba awata je iranse olorun ni mo fe ba soro nipa igbeyawo opolopo awata je ojise olorun ni igbeyawo wa ti mehe nitori wipe a ru pe ise isin wa ohun affect igbeyawo wa iṣẹ́ ìsin wa kò dẹ̀ yẹ kó affect ìgbéyàwó wa nítorí wípé àwọn tí à ń jíṣẹ́ fún tí ọlọ́run rán wa sí wọ́n ń gbádùn ìgbéyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ni ò gbádùn ìgbéyàwó wọn ṣùgbọ́n àwọn ọmọ ọ̀jọ́ ń gbádùn ìgbéyàwó wọn. Jésù ti kú fún wa Jésù ti san gbèsè wa a dẹ̀ lè tú gbèsè yẹn san so bi adanu lo ma je fun eni to je wipe won ti o ti raja won ti sanwo oja e o wa tun debe o tun wa lo sanwo by him or herself bi gba te yan ba waste owo ni abi bi gba te yan ba waste life Jesus ti san gbogbo ohun to nilo lati san ka ba le gbe igbe aye alafia n to ba de ti mu ka ma wasun si awon omo ojo ki won ma gbe igbe aye alafia awa náà ta wa nídi wọn lẹ yorùbá ní àwọn kan wà nídi òru wọn òróró jẹ awa gan ta wa gbé bíbélì ọhún dání gan ó tọ káwa náà gbádùn ọlọrun ká gbádùn ìgbéyàwó wa ká gbádùn ara wa gẹgẹ bí ọkọ àti aya kí àwọn ọmọ wa kí wọn.

Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn. Ariwo Figocap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858. 080-3860-6858. Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: bá mú wá sókè.
1: Ọjọ́ ìbí wòlíì.
2: $1,300.
1: Mo ma sọ fún ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹlòmíì dúró di ọjọ́ bẹ́ẹ̀ de.
2: Kó
1: tó sẹ́ndì ẹ.
2: Kábíyèsí o.
1: Adani wáyé dẹ̀ wípé.
2: Yẹ́sà.
1: Kó tètè ṣe tiẹ̀.
2: Tètè lọ ṣe tiẹ̀.
1: Kí má jẹ̀mú yẹn.
2: Yóò
1: kó le sọ̀rọ̀ fún ẹ.
2: Ayérayé o.
1: Èmi ti wà nínú má jẹ̀mú.
2: Yẹ́sà.
1: Láti on the one.
2: Kábíyèsí o.
1: Títí di on the 30.
2: Láti ọjọ́ àkọ́kọ́.
1: Hello.
2: Ó yẹ̀sà.
1: Ni mo ti wà nínú àwẹ̀.
2: Kábíyèsí o.
1: Àti àdúrà.
2: Yóò
1: fún 13 days.
2: Yóò
1: èdìdì fẹ́ pàdé èdìdì.
2: Adani wáyé o.
1: Àṣẹ fẹ́ wọnú àṣẹ.
2: Ayérayé o.
1: 13 good days.
2: 13 good days.
1: Hey.
2: Kábíyèsí o.
1: Àwọn orúkọ kan wà tí mo ti ń kọjáde.
2: Yóò
1: lára àwọn tó ń sẹ́ndì ọrẹ yẹn.
2: Ó yẹ̀sà.
1: Nínú yàrá májẹ̀mú tí mo wà. Ni mo ti ń gbàdúrà fún wọn.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Mọ̀mọ́.
2: Yẹ̀sà.
1: Ṣé tiẹ̀.
2: Ó jẹ́ lọ ṣé o.
1: Jẹ́ nkorúkọ ẹ jáde.
2: Yóò
1: inú yàrá agbára tí mo wà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Hello.
2: Àìsà.
1: Mo ní láti pe ìránṣẹ́kùnrin ìwọlé ni.
2: Kábíyèsí o.
1: Ká lè jọ record.
2: Yóò
1: nínú yàrá májẹ̀mú yìí.
2: Adani wáyé o.
1: Hello.
2: Àìsà.
1: Èmi àti Ọlọ́run.
2: Ó yẹ̀sà.
1: Lájọ wà nínú májẹ̀mú yẹn.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Fún 13 good days.
2: Yóò.
1: 13 good days.
2: 13 good days.
1: Ó máa lágbára.
2: Alágbára o.
1: Ìbọn ni wọ́n wà.
2: Yẹ̀sà.
1: Sẹ́ndì májẹ̀mú yẹn.
2: Ó jẹ́ lọ ṣé o.
1: 1,000.
2: Yẹ̀sà.
1: 300.
2: 1,300.
1: Gbogbo etí tó gbọ́.
2: Gbogbo èèyàn tó gbọ́.
1: Ní àgbáyé.
2: Ibi tó bá ti ń gbọ́.
1: GTV.
2: Ẹ o.
1: 05.
2: Bẹ́ẹ̀ni sà.
1: 25.
2: 25.
1: 28.
2: 28.
1: 75.
2: 75.
1: 18.
2: 18.
1: GTV.
2: GTV.
1: 05.
2: 05.
1: 25.
2: 25.
1: 28.
2: 28.
1: 75.
2: 75.
1: 18.
2: 18.
3: Tó o bá ti ṣe. Sẹ́ndì orúkọ ẹ o. A máa mẹ́sù ọ̀ pé a dá àwọn orúkọ yẹn. Àwọn orúkọ tó bá ti wọlé. A máa ma dá orúkọ yẹn. Ní ọjọ́ bẹ́tidé. Yóò sì dára fún ẹ.
1: Nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí.
4: Nọ́mbà yìí sẹ́ndì 2.
1: O ti ní lọ́wọ́.
4: Wàá fi tọ́lẹ́ di.
1: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà yẹn.
4: Takoyi láti nọ́mbà.
1: 0811.
4: 0811.
1: 0990.
4: 0990.
1: 31.
4: 31.
1: 43.
4: 43.
1: 081.
4: 081.
1: 0990.
4: 0990.
1: 31.
4: 31.
1: 43.
4: 43.
1: MTN nọ́mbà
4: bí ẹ o. First MTN nọ́mbà.
1: 081.
4: 081.
1: 0990.
4: 0990.
1: 31.
4: 31.
1: 43.
4: 43.
1: Ẹ bọ́jọ́ ìbí wòlíì.
4: Ọfẹ́
1: ọfẹ́ ọfẹ́ bá ti rú tiẹ̀.
4: Ó sì ọfà yọ.
1: Ẹ kọrúkọ yìí.
4: A tẹ̀lé.
1: Ẹ sẹ́ndì ẹ sí mẹ́sẹ̀.
4: Sẹ́ndì ẹ sí SMS.
1: Ẹ yàrá Ìlọrin.
2: Ìlọrin Àfọ̀njá.
1: Ìlọrin.
2: Ìlọrin.
1: Nítorí ìdí kan.
2: Kábíyèsí o.
1: Tàbí omi.
2: Ó yẹ̀sà.
1: Ìpàdé.
2: Ẹ o.
1: Tí a fẹ́ ṣe.
2: Adani wáyé o.
1: Ní ọjọ́ kẹjọ.
2: Ó yẹ̀sà.
1: Kò ní le wáyé mọ́.
2: Kábíyèsí Ọlọ́run.
1: A ti sun síwájú.
2: Ó yẹ̀sà.
1: A máa sọ déètì.
2: Ẹ o.
1: Tá a máa ṣe fún yín.
2: Ẹ máa gbọ́ déètì o.
1: On the 8th.
2: Bẹ́ẹ̀ni sà.
1: 9-10 yẹn.
2: Ẹ o.
1: A ti cancel ẹ̀.
2: Kábíyèsí o.
1: A sun síwájú.
2: Fún ìdí pàtàkì
1: ni o.
2: Fún
1: ìdí pàtàkì.
2: Kábíyèsí
1: Ọlọ́run.
2: Ẹ yẹ̀sà.
1: Wà
2: Thirteen.
1: A máa wá celebrate.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Birthday.
2: Ẹ o.
1: Ní Ìlọrin náà.
2: Ìlọrin.
1: A máa wá ṣe.
2: Kábíyèsí o.
1: Ní Sangwata náà.
2: Ó yẹ̀sà.
1: 11.
2: Ẹ o.
1: 12. 13.
2: And 13.
1: Má jẹ̀mú ni o.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ní Sangwata.
2: Sangwata.
1: Kò ní sí Sunday service.
2: Rárá o.
1: Ní on the 12.
2: On the 12.
1: Ní Sango.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀yin tẹ fẹ́ wá sí birthday.
2: Ó yẹ̀sà.
1: Ní Sangwata.
2: Ẹ o.
1: Láti Sango.
2: Kábíyèsí o.
1: Tẹ fẹ́ wá sí birthday.
2: Ẹ o.
1: Ní Lẹ́sà.
2: Ẹ gbọ́ o.
1: Ẹ mo ti sọ fún yín.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ lọ arrange owó mọ́tò yín. Bó jẹ 20,000.
2: Ẹ máa bọ̀.
1: Lọ mú dání.
2: Yóò.
1: 20,000.
2: Owó ọkọ rẹ ni o.
1: Owó ọkọ rẹ.
2: Bẹ́ẹ̀ni o.
1: Go come.
2: Yẹ̀sà.
1: Kàn mú dání.
2: Ẹ o.
1: Ẹ.
2: Kábíyèsí o.
1: Èmi náà gba mọ́tò bíi mẹ́ta.
2: Adani wáyé o ṣé o.
1: Ẹ̀yin náà sanwó mọ́tò bíi mẹ́ta.
2: Adani wáyé o ṣé o.
1: So mo fẹ́ kí ẹ̀yin ará Sango.
2: Ó yẹ̀sà.
1: Ẹ jẹ orí ọ̀fẹ́ yìí gan.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ̀yin ará Ìlọrin.
2: Ìlọrin.
1: Ẹ̀yin náà.
2: Ẹ máa múra o.
1: Ẹ wọ mọ́tò.
2: Ẹ máa bọ̀.
1: Ẹ máa bọ̀.
2: Ó yẹ̀sà.
1: Arrangement ti Ìlọrin yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kò sáǹdì rárá.
2: Ẹ o.
1: So ẹ̀yin ará Ìlọrin.
2: Ìlọrin o.
1: Ẹ wọ mọ́tò.
2: Ayín ọ̀fà.
1: Ẹ máa bọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀yin ọ̀fà.
2: Ẹ
1: wọ mọ́tò.
2: Ẹ máa bọ̀.
1: Ẹ máa bọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀yin ará ọ̀rẹ́.
2: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
2: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
2: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
2: Ọ̀rẹ́.
1: Ní government feed.
2: Government feed.
1: Government feed.
2: Government feed.
1: Government feed.
2: Government feed.
1: Wòlíì ń bọ̀.
2: Kábíyèsí o ṣé o.
1: Ní ọjọ́ kẹjọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ọjọ́ kẹjọ.
2: Ọjọ́ kẹjọ.
1: Which is on Wednesday.
2: Wednesday.
1: Ọjọ́ kẹjọ.
2: Ọjọ́ kẹjọ ni o.
1: Oṣù tá a wà yìí.
2: Ó yẹ̀sà.
1: Wòlíì ń bọ̀.
2: Alleluia.
1: Ní ọ̀rẹ́.
2: Bẹ́ẹ̀ni o.
1: Government feed.
2: Gbogbo ọ̀rẹ́.
1: Gbogbo ọ̀rẹ́.
2: Òkìtì púpá.
1: Ẹ jẹ́ à pàdé.
2: Ilẹ̀ olùjì.
1: Lago méje àárọ̀.
2: Ẹ máa bọ̀ lago méje àárọ̀ ni.
1: Lago méje àárọ̀.
2: Méje àárọ̀.
1: Government feed.
2: Government feed.
1: Ìbọn lo máa. wa. Wa pade woli re. Lago meji aro. Lojo Wednesday. Oju anu. Ore. Government field. Olu yen gange la fellow. Government field. Olu yen la fellow. God bless you all.
0: Olo ma boko wo yo.
1: Jo dara fun o. You wa gange.

ń sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kì í ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ adaba 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn

0: bàbá kẹrẹwà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
1: Fóònù nọmba mi 08164127777.
3: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gunlá. Bàbá Kẹrẹwà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gunlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164127777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹni oríkèríkè ara ń ro ẹni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kẹrẹwà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Fóònù nọmba mi 08164127777.
3: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kẹrẹwà. Fóònù nọmba mi 08164127777 08164127777.
4: 2777.
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land though.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
7: Offer valid while stocks last.
5: Me and Maggi, so good together.
8: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't withdrip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
11: Padà, má lọ síbẹ̀ yẹn o. Marketing office at Abẹ FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Oba Adesida Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
12: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
13: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture, kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo, àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù, lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀, ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀, àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà, ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
14: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
15: Ètò ìgbéyàwó láyé.
16: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
17: Kí ló ṣẹlẹ̀?
16: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
14: Ní tòótọ́.
16: Ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
14: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn

0: ọ̀tọ̀ ẹ sọ wa pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
2: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
3: CDCare, sanwó díẹ̀ díẹ̀, gbé ayé rọrùn.
4: Ojaja mo
5: ni bitile itaja supermarket ti

0: gadun fi akoko yi na para wa lerin die
1: inu wa wa dun kale ni ton se do oko wa bale
0: baba ro bi obaye ni
1: ti ko sa
0: e je abi eni to mo
1: eni ton se do
0: aje ki tun wa ki yan ma ka bo sori etu yi lale ode
1: se do
0: se gbagbe ko lohun fe mi mo ma ja kai na luruko mi o du se mo je bi atun ma fun yin lale oni ta ma ni anfani lati pe wole a tun lu opolopo ile ise logo enu lale oni e je ki wa so fun yin o be ba fe polowo aja ni koni alalu barika aye wa lati po olohun fe mi mo ma ja kaye ido baba doro baba oro olohun oba mi na lo fe ina kemi o du eni o ga yata dada o koja be pelu ogun olohun na ni se be mo number te ma fi pe bakoko ti e na ba to number to ye ti o se lanfani apado mi bi na lo wa 0x0 3379 3080 o na ni number mi o olohun oba mi o aja ki ma dupe bi obajo na ti npa mi mo tin ko mi yo ku lowo won oluwa mi mo gbe fun o nitori pe koja be na ni oju baba gbogbo won lo olohun oba mi ni dara o wa ni di asu lowo lowo ko gbudo jo ki n gbona ju accurate lolohun oba mi ma n se feda baba rosho fun o yo do pelenge lara re ni wala bimo na ni olohun oba mi lo lo wa ni di ise o ti n se ise e le ma dara po mo mi iyan lori facebook bayi olorun fe mi ajakaye ohun gangan lo wa lapa be olorun fe mi ajakaye e follow e like e ba n share atale e je o koja be 0x0 3379 3080 ni number mi fun anfani awon olorire ti won darapo omo mi e di mu daada ka le ba be wole o 0x0 3379 3080 ka wa so pe loja ti mo polo fun yin teyin o ka daada aye wa lati pe mi olorun ba mi na ni dara yi lowo o wu bo se nda o si baba le ni to le bi lere o du eni re o farabalẹ daada itori e je pupo nbe na ri o e si pe mi be ba ti n pe mi e mo be se ma se ti ba je bi loju odu todo yin e le gbeyanju ati pe mi wole e so pe ah o je bi e si e foro gbandi bi n ba si jare loju yin o di dandan ka e foro kan naa gbandi mo ma se e naa ni papapa te ma fi gbadun mi naa si daadaa ori facebook e je ki n ma ki n kaabo pe bobo yin naa ti kọlẹkun o ti wole sikiru o ti wọle sapa bi òun náà ni kò ń kimi o.
1: àgbogbo ara ilé wọn sọ pé o.
0: a máa délé iṣẹ́ lọ́sàmù lálẹ́ òní a máa kí wọn débẹ̀ a sì máa sọ nọ́mbà gùdẹ̀gùdẹ̀ ara ọlọ́run ọba mi yọ̀ọ̀bá yín mú kú o. ìyá ṣẹun aláṣọ a máa gbìyànjú láti débẹ̀ tí wọ́n wà lódò kò yí nílùú àkúrẹ́ kò sí irú aṣọ tẹ́ ẹ bá wá débẹ̀ tí wọ́n ń tà ọlọ́run ọba mi wà lẹ́yìn
1: wọn.
0: Lister College tí wọ́n ń ṣètò àwọn ọmọ sí ìpele tó dùn tó dùn tó sì jẹ́ òkè náà ni a máa débẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run bàbá ọlọ́wọ́ ìyanu a máa gbìyànjú àti kọlẹ̀kùn wọn náà básìkò náà bá tó gbogbo ẹ̀ náà la máa kan ọlọ́run fẹ́mi ìbọn máa jàkáyé náà lórúkọ
1: mi
0: gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwo gbọ́rọ́gbọ́rọ́ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tó ti tú tà fọ́nbàdé gbogbo ẹ̀ dáadáa yìí ẹgbẹ́ mi làá má gbé mẹ́rin àṣà tèmi òjọ́ kúrúgbà ọ̀pọ̀lọ tèmi òjọ́ kọ̀ọ̀kan ìdọ̀bálẹ̀ tèmi òjọ́ tẹ́jú afáyàfá èmi lọ̀ tọ́rẹ́ àwọn tó dá fógedegbe kétékétékété ni mo dádúró láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti ọwọ́ àwọn àgbààgbà tá a ti júbà fún a ti forí gba àdúrà ẹlẹ́dàá mi mọ̀ bẹ̀ ọ́ má jẹ́ ń forí gba ìpàdé gbogbo ẹ̀dá tí wọ́n darapọ̀ ọmọ mi lálẹ́ òní kí la tún máa gbéyàwó a máa ti gbogbo ẹ̀ bọ́ra náà ni ká máa para wa lẹ́rìn kínú wa máa dùn torí tá a bá kó gbogbo ìṣòro orílẹ̀-èdè nàìjíríà sọ́kàn kọ́mẹ́ sọ pé ọkú ẹ ti ronújú ẹ̀jẹ̀ yín ti ọlọ́run ọba mi máa jẹ́ ó ṣẹlẹ̀ sí wa wọ́n ní ìfúnpá yín ti ga nígbà tí ó yẹ tó yẹ ká ẹ gbọ́ ẹ gbọ́ ohun tó yẹ ká ẹ forí rò ó ẹ jẹ́ kí n sáré fún yín lódùn yìí nọ́mbà tí ẹ máa fi pèrè 081 6251 9991 0812 6251 9991. The number ti e ma fi pe sugba number temi onre is 080 3379 3018. Oni number ti o koja si odo mi is 080 3379 3018. Ona ni number ti o koja si odo mi bodu ale oni se lori o eyin olugbo mi eh Olorun aba mi na kemi e sa mo se mi ka wa so radio na wa soro be ba si gboja wa ka polowo eh a si ri won ba a si sanwo ye time na ṣùgbọ́n nbẹ́ ló ṣe dùn ọlọ́run ọba mi sì ń jẹ́ kí mc kó gbìyànjú láti wọlé o bá a ṣe gbìyànjú rí kọ́ọ̀lù ẹnìkan rèé o ó ṣàní òun ríṣẹ́ irin bì kan o àwa sọ orí fóònù mo sì wá sọ ká ní pé mo ní 200 ní owó tí ẹ máa sọ ó wá sì sọ pé kò sí wàhálà kò sí problem ọjọ́ wá ń gorí ọjọ́ wá ń pè mí pé ẹ má gbàṣẹ́ o ó wá kù díẹ̀ kí ọjọ́ yìí ó dé náà lọ sọ fún mi lọ́wọ́ bẹ́ẹ̀ mi ọ̀nkú man to man boys to boys o ẹ̀gbọ́n tu àbúrò pé gbogbo ibi tó ń retí owó sí ẹ̀gbọ́n mi dáadáa o pé ọwọ́ àmàyọ́ ń bẹ pé ojú òsì gbọ́dọ̀ ti ọkọ ìyàwó ẹjọ́ nítorí ọlọ́run kí ilẹ̀ máa ṣe fún mi mo kí ilẹ̀ kí n sọ̀rọ̀ sókè kí ló rò pé ó máa ṣẹlẹ̀ ẹjọ́ ẹ bá ń gé kúrò nkíní ẹyin mo sì fẹ́ẹ́ lo ẹjọ́ ẹ bá mi gé 50 kúrò mẹ́ẹ̀kọ́ márùn-ún kúrò ń bẹ ẹyin kó di kókó 150 ẹjọ nítorí ọlọ ẹbẹ wá pọ jù lórí fóònù kò sí problem o yá ikú ńbẹ ọjọ kan náà lè dá mọ ni àwa lè sọ pé torí pé irú ilé ń bọ ká sọ pé àjẹ kan mọ mo ní kò sí ìṣòro ń gbà náà pé kó mo yè yẹn wá ó wá di bí ọjọ kẹta tí ó fẹ ṣe ṣiṣẹ náà ni ó tún pè mí ọngú gbogbo owó yìí mi ò ní pé o màá sẹ́ndì 100 sí báyẹn farabalẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ ẹ̀ dá sí màá sẹ́ndì 100 sí yín báyìí tí n bá ti sẹ́ndì 100 sí yín ṣe ẹ̀ mọ tó máa ṣẹlẹ̀ ṣá mo ní mò ń gbọ́ kẹ́ẹ̀ tó kú ò lágbó lọ́jọ́ yìí màá fún yín ní 50 tó kù tí ó sì ní sí di stop lé lórí kò sí problem a sì wá patí ń gbà tá a dé bá ìjòyè ọba oríṣiríṣi àwọn èèyàn lọ́wọ́ abẹ ọlọ́run ọba mi sì ṣe àmì sí a sì sọ iṣẹ́ bíi méjì gan larí gbà lọ́jọ́ yìí nígbà tí a wá ń lọ pẹ̀lú bọ́ìsì ọ̀nkú máa ti ń lọ bọ̀dá mi ẹ má bínú ẹ mọ̀ tán máa ṣẹlẹ̀ fóònù mi ti kú báyìí o ẹ̀jọ́ kò ní tọ́ bá kọjá èní kò ní kọjá ọ̀la ohun tá à ń wí ti wá kọjá bíi oṣù ó ti kọjá oṣù kan sì ń pè é yé mi sí poro yé mi sí bàbà lọ̀rọ̀ yìí náà ń já sí kí ni mo máa ṣe o mo wá tọ bàbá ìyàwó lọ nítorí bàbá ìyàwó jẹ́ ènìyàn pàtàkì ju bàbá ọkọ ó jẹ́ ènìyàn pàtàkì gidi mo wá sì lọ ṣàlàyé fún bàbá sì pé ojú mi sí ṣùgbọ́n bàbá lọ wá san owó yìí awuyewuye táwọn èèyàn kan wá ń sọ ni òye mi ṣùgbọ́n lójú ti yín ṣé mo jẹ ẹ̀bi tí wọ́n bá ti ẹ̀ ní kẹrù ó bẹ́ẹ̀ lójú yín ṣé mo jẹ̀bi pé ẹnìkan ní mi ò ṣe lọ sọ fún bàbá tiẹ̀ tí n bá jẹ̀bi lójú yín ẹ pè mí lálẹ́ òní 08162519991 òun náà ní nọ́mbà.
2: Ṣé bẹ́ẹ̀ mọ̀ ìpé ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì? Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wa rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù. Inú tegbètegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà. Iléeṣẹ́ Lomsam ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí. Kákù káfọ̀ káyọ̀ ká wá fọpọlọ ìjìnlẹ̀ gbé kalẹ̀. Kó wá lọ sí àgọ́ ara ènìyàn. Kó wá máa rejuvenate, reactivate, revitalize, revivify, resuscitate, reinvigorate. Kí gbogbo mèdèmèdè rakọrakọ yamayama tó wà lágọ̀ọ́ ara ó bẹ̀rẹ̀ sí ń pòórá dànù dànù. Kò wá ní sí gbogbo fífi ẹgbẹ̀gbẹ̀rin bí aláka ka ke yan ma le bere mu nkan ko ale si pe ibi kan lara hun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni o ewu o mi o maru ye se people ju e ma bo ni love some natural health clinic 24 hour service dey ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohun kun to ba ndoju ko yin abi teyin ndoju ko bi e ba de ri pe nkan kan o se yin o de se ko pelu detoxification se dada for me da o ya si 26 adugba yegule ni ndoju ko high court gate akure telephone 080 381 7782 68 love some natural head clinic. Oh, look, it's a

0: ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú musu mọ́ ọ lọ́wọ́ ló wá dàbíi pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró dè ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters, Ìlàlà, Ọbalógun, off Ifewara road, Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08038709441 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing ìdáǹdè rẹ dájú.
1: Ẹ kálẹ̀ gbogbo ọmọ Ọlọ́run, akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Tẹ́rí ẹ̀ bá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga ẹgbà ọpẹ́ wa, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run kò sí ẹlòmíì. Ní ọwọ́ rẹ ni gbogbo ẹ̀dá ayé tí gbàsẹ̀ wọ lọ́ba tí kì í gbàsẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. A gbé orúkọ yín ga ní àṣálẹ̀ ẹgbà ẹ̀yin wa. Ilé gbogbo tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, Ogun kò fi ayé yín sílẹ̀. Ìwọ ọkàn tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, àánú kò wá ayé rẹ rí. Gbogbo ògo tó ti dòkú, agbára àjínde kójú ìdìde. Jésù Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá, tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Ohun tí mo mú wá fún yín ní àṣálẹ̀ yìí ni ẹ̀mí apọ́ni lójú. Mo wí mi ò dáwí, mo sọ mi ò daṣọ, mo dúró lórí àpáta Kristi, ilẹ̀ mìíràn iyanrìn ni. Mo dára mi pọ̀ mẹ́jẹ̀dún àgùntàn. Ìwọ ọkàn tó bá rí àmì méje ṣe ní orúkọ Jésù, ìṣẹ̀dá rẹ kò tún jagun mọ́. Nínú ìdè ìpọ́njú tó wà yẹn, ó yá jáde kúrò ńbẹ̀. Ẹsẹ̀ kánú ọ̀rọ̀ Ọlọ́run yẹn wípé ó sì ṣe bí ẹnìkan ti ń ké ti igi, àáké yọ sínú omi, hallelujah, àáké yọ sínú omi, ó bọ́. A kó ìṣòro alágbára lọ, ọ̀tá gba irinṣẹ́ sọnù lọ́wọ́ akọni ènìyàn. Ẹ̀mí ìpọ́njú ló ń jẹ́ bẹ́ẹ̀. A ti sọ sẹ́ ẹlòmíràn di ìṣẹ́mọ lọ́wọ́, ó sàn ṣe sáà náà ni, kò ti ẹ̀ yé mọ́. Àìsàn ti jẹ baálẹ̀ sínú ayé ẹlòmíràn. Ta ló sọ fún ọ pé ò lè dìde mọ́? Ta ló sọ fún ọ pé ikú ni ò pa àìsàn tó ń ṣe ọ yẹn? Ó wá wà níbẹ̀ nígbà tí a dá obi. Ta ló sọ fún ẹ pé ò ní lọkọ láyé? Ta ló sọ fún ọ pé ò ní láya? Ta ló sọ fún ẹ pé ò lè bí ọmọ? Ẹ̀nìyàn wo ló sọ fún ọ pé ò lè jẹ́ èèyàn mọ́ láyé? Ta ló sọ fún ọ pé èèwọ̀ ni ìlú òyìnbó lílọ jẹ́ fún ẹ? Ta ló sọ fún ọ pé dandan ni kí o sìnkú ọmọ? Ìwọ náà wá sọ wípé o ti gba kámú? Ní orúkọ Jésù, o ò ní gba kámú aburú. Máa bọ̀ ní ibùdó àdúrà lọ́wọ́ ìyanu, wá gba ìtúsílẹ̀ ní kankan. Pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí n júwe ọ̀nà fún ọ. Ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o lò 08038709441. Gbọ́ lẹ́ẹ̀kan sí 08038709441. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń tẹ̀síwájú. Ó wí pé yé àtọ̀rọ̀ rẹ̀ ni. Ẹ̀ríyàn Ọlọ́run wí pé níbo ni ó bọ́ sí? Ó sì fi ibẹ̀ hàn, ó sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀, irin náà sì fò sókè. Nítorí náà ó wí pé mu, ó sì na ọwọ́ rẹ̀, ó sì mu. Ní orúkọ Jésù, ìrẹ̀ ayé tiẹ̀ náà tẹ̀ ọ́ lọ́wọ́ lónìí. Kò sí ẹni tí Ọlọ́run dá ìṣẹ́ àti òsì mọ́. Dìde ilẹ̀, má jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ ó sún ọ. Oúnjẹ ojú oorun ni ayé fi ń bá ẹlòmíràn jà. Nǹkan tí gbogbo ènìyàn fi ìrọ̀rùn ṣe, ìnira ni ẹlòmíràn fi ń ṣe tirẹ̀. Má wo ara rẹ níran, tí ènìyàn bá dákẹ́ tí ara rẹ̀ yóò bá dákẹ́. Jẹ́ kí n wo nǹkan tí ìlà ọwọ́ rẹ ń sọ. Gbogbo nǹkan rere tí ènìyàn ń ṣe láyé, ó ní í ṣe pẹ̀lú ìlà ọwọ́ ènìyàn. O fẹ́ kọ́lé, ọwọ́ ni o máa fi ṣiṣẹ́ owó tó máa fi ṣe. O fẹ́ ra mọ́tò, ọwọ́ náà ló máa fi ṣiṣẹ́ owó ẹ̀. Ọwọ́ tí ayé ti wá fi gẹ́gùn, nǹkan rere wo ló fẹ́ ti irú ọwọ́ bẹ́ẹ̀ jáde? Ẹni tí ó fẹ́ jèrè ọmọ, ọwọ́ ni yóò fi ṣiṣẹ́ owó tí yóò fi tọ́ ọmọ náà, kó tó di pé yóò máa jẹ rẹ̀ ní ọjọ́ alẹ́. Máa bọ̀, jẹ́ kí n wo nǹkan tí ọwọ́ rẹ ń sọ. Jẹ́ kí n gbàdúrà fún ọ kó o ní ìtúsílẹ̀ kíákíá kúrò nínú ogun ayé. Pàdé mi ní ọjọ́ mẹ́jọ ní àkókò yìí kan náà, títí ìgbà náà. Máa kọ oróyìn tẹ̀lé mi wípé a ṣẹlẹ̀, ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu a ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ a ṣẹlẹ̀ nínú ayé mi àti ìwọ. Àmì.
2: Ọlọ́run ló rán etí wa. Ọlọ́run lala eni ton woju oluwa fun omo bibi eni ta fi asan de mole eni ti aye pon loju o kawe titi o rise amubo ni ajoke okun irogun olodoju ko e o ti ni titi won so pe ko so na abayo mo o na abayo ti de loni ma bo ni olowo yanu pe asiti and physical ini to wa ni ilala o ba logun ko sere ile tefo state ko le mo bi adu asin gba loju koroju eni to ba ni ko si wole a je pe ti ran re lo ku wole ti olorun lo fun na wala koko yi o na ni wole timothy adegoriola baba olowo iyanu fun amoran atebe adua tabi ti wo ba fe bere bo se le ri won 08038 70

0: Mommy Shun Trading Stores wà ní number 39 ní ìdojúkojú St. John and Mary Hospital, Odo Koyi Street, Akure. Telephone 080-33-89-4569. Lẹ́ẹ̀kan sí 080-33-89-4569.
1: Mommy Shun Trading Stores ní Kemalo.
2: Ẹ káàbọ̀ padà. A jẹ́ kí wọ́n máa gbé ìpè báyìí. Hello.
3: Hello, yeah, fun baba. Iya tope fun mezaya.
4: Opejo.
3: Opa to pa wa mo.
2: E kale.
5: Hello, e kale.
2: Ah, ugbere.
5: E kale sabi.
2: E ma kale, se la nfi ani.
5: Alafia.
2: Odu ale o ni se bo jebi lodo ti.
5: Adojo ti bo ti mo yin.
2: Eh.
5: Eh, jare bi. Sugbe ni e jare.
2: Wọ́n ni mo wá lọ pé ṣó jẹ́ bíi bí.
5: Ẹ ti ẹyin ọtẹ bọ̀ pé ẹ máa lówó gbà lọ́wọ́ rẹ lọ fẹ jẹ́ẹ̀sì
2: ná. Wọ́n ní báwo mo ṣe lọ fi wọ́n ní ṣèbí bọ́ọ̀ yẹn ní ó ní bàbá ó ní ìyá.
5: Ọ̀la tẹ bá lọ fẹ jọ́sùn bàbá ẹ tí ò bá rówó fún yín kọ́.
2: Ojú ìgbà tí mo sọ fún bàbá bàbá ìyàwó ojú bàbá ìyàwó lé o ṣùgbọ́n ó fi ẹ̀sọ̀ fún mi lówó. Ó ti ẹ̀ kí mi dáadáa kò kọ́kọ́ mọ ohun tí mo bá wá. Fún gbogbo ẹ̀dá tẹ ní àǹfààní láti máa gbọ́ mi báyẹn kan nọ́mbà yìí lẹ̀. Tọ́ ọ bá mọ̀ pé o lè ṣe síkíọ́rítì ni o lè ṣe gáàdì pẹ̀lú gún sálárì. Ó máa pe nọ́mbà yẹn fún yín báyìí. E08038177268. Wọ́n ní ìdí síkíọ́rítì àbí gáàdì o. Tọ́ ọ bá dẹ̀ mọ̀ pé nọ́ọ̀sì ọkùnrin ni ẹ́ àbí nọ́ọ̀sì obìnrin tí wọ́n ń wá iṣẹ́. Nọ́ọ̀sì ni o tọ́ ọ bá ṣe nọ́ọ̀sì má pe nọ́mbà yẹn. Nọ́mbà yẹn náà ni kò tún pé 08038177268. Ẹ ló ẹ ká ẹlẹ́ o. Ẹ káàlẹ̀. Kí lẹ sọ?
6: Ẹ jẹbi sà.
2: Lọ́nà wo sà?
6: Bí ọmọ obìnrin tó ṣàlàyé ṣe ń ṣe ṣàlàyé, bẹ́ẹ̀ náà lèmi náà ti rí. Ẹ jẹbi o.
2: Àwọn níbi ò jẹ̀bi ẹ̀sọ́ ìdí tẹ̀mí fi jẹ̀bi lójú yín. Ẹ sọ.
6: Ẹni náà ti mọ̀ pé ẹni tí a lè lógbówúrọ́ gbà lọ́wọ́ ẹ̀ náà lẹ ti ń tẹ́sí nà.
2: Pé kò yẹ kí n lọ béèrè lọ́wọ́ bàbá ìyàwó.
6: Àtọ̀.
2: Ẹ fìdí ẹ̀ kalẹ̀ sà.
6: Kí èèyàn bá ti jẹbi, ó jẹbi náà nìyẹn.
2: Rárá, ẹ fìdí ẹ̀ fi kalẹ̀. Ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà yìí náà fún yín. Fún gbogbo ẹ̀dá tẹ bá nígbàgbọ́ nínú iṣẹ́ wòlíì. Iṣẹ́ yìí náà ni ọ̀lọ́déédé ni. Àbó ni tí ẹ̀ ń fi ara fi lọ́wọ́. Tẹ̀sí ń wo pé ẹ nílò ní mímọ̀ tí ó ran ìrìn àjò yín lọ́wọ́ pẹ̀lú àdúrà àti iṣẹ́ wòlíì. Nọ́mbà yìí náà ni kẹ́ ẹ pé 08038709441. 08038709441. Ẹ bẹ̀rẹ̀ sí ní pé ẹ má fi gbàgbọ́ tí ń dọ̀la o. Nítorí bẹ́ẹ̀ bá fi dọ̀la ó léwu sa ẹ̀ka ẹ̀lẹ́ o. Ẹ ká alẹ́ sà.
6: Ẹ ká alẹ́ sà.
2: Orúkọ yín láti wo? Sáfíìsì ọ̀dọ́ yóò da owó tí mo pa àbùsí lẹ fẹ́ ṣe pẹ̀lú mi.
7: Bàbá òkè.
2: Sáfíìsì ọ̀dọ́ yóò da sà.
7: Ti ọ̀rẹ́ àsìkò rẹ̀ mọ̀ wá dé.
2: Ẹ jẹ́ kí n máa kí Pásítọ̀ Ọlátúndé ìyẹn Adédáyọ̀. Ẹ ló ẹ ká alẹ́ o.
6: Bàbá mi àlàáfíà fún yín sà.
2: Àlàáfíà fẹ́ni tí ń wọlé orúkọ yín.
6: Orúkọ mi tèmi ni Starboy láti ìlú Ọmọnìyí Estate.
2: Ọmọnìyí ò nílùú àdúgbò ni nílùú Àkúrẹ́.
6: Àdúgbò ni jarejare àbá.
2: Ṣé mo jẹ̀bi ló dùn òní?
6: Ó ẹ sà, ẹ jẹ̀bi o.
2: Wọ́n á ní mo ṣe lọ bá bàbá ìyàwó, ṣé mi lọ bá bàbá o?
6: Ẹ ti ẹ jẹ̀bi ara àtọ̀ nítorí pé ẹ̀yin gan mọ̀ pé tẹ́ ẹ bá lọ bá bàbá ọkọ ó lè fún yín ní sórí tí kò da ara àtọ̀.
2: Story tí ọmọ ẹ fún mi òun náà lè.
6: o le fun yin na abani o le fun yin o e je bi o
4: ẹba ọladapo omo torun se si ka ri olibu se
8: aisan mo ni ku mo ladide nikan ba mi fira ni jare
4: erorun se ni mi gule gule so ti yesa ye wa gora re
8: iro o
4: pe ni mo ko logun mo nsule
8: ah ah
4: self medication lo loyibo iperu re
8: ibi si mo ti yo saye ohun
4: so ti gbo lepa lofsan national health care center number 26 ayegure street obo city aikoto akure
8: yan ero
4: igba lo de ni libe ibi kibi ka isa ba abale bo bakade ya baleyin ninu agora re kerede ba lo ba na wi ona rijo ra isa isan ati pepe laye ki a bara ti jo mi pe ba mi lo goro odun ati juba ani olomoro lori u ko yo je ko mo dogba o iyan orisirisi u ke yo dagora re gbabodi isan ba baleye ubile a to ma se re ho
8: ibi sa address rogo
4: number 26 ayegure street opposite aikot gate akure
8: bo
4: we gbodo je un ko si mori bi we ya asaye lo yi uro kutu telephone 08038177268
8: ọpẹ o ọra lile pada jẹ temi
4: thank you lọsa
9: Wow, Mr. College of Advanced Studies, God leads, we follow. Just get your admission into 200 level in all universities within and outside Nigeria. Be Dolori.
10: Lenny Kanenu Idawo be IJMB, UPEP, Cambridge, etc. Bo 100% admission, 13 points in a level guarantee. Wagba for Mutie, well, 5,000 naira pay. Ayegba waiting resort to fem woke now. Bamu konto inwe, no jump required, no entrance examination. Ipele keji, nile wito wo, nile agbaje, pelu e koto wo kanre, subject. Meta pe ni ko di dandan ki English and mathematics wa nibe o le fesi dan wo yi sise esi dan wo yi ki dogun bi awon esi dan wo kan osu mejo si mesan pe ni lati keko yi ile gbe wa ni Lisa College fun gbogbo akeko awon oluko ti wo nja lori won duro de o ibi keko du wo iwe fun atunse opolo akeko wa nile obi ti ojo ola omo ni tumasi kan si Lisa College Advanced Study
9: 132 Oyemeku Road opposite Canada Pharmacy Akure 08131139737
10: your surest and convenient way to secure university admission now wait is a cry no more
2: ki to ma gbeyanju lati ba lo lale oni a je ki gbeyanju lati gbe ipe kan ran si sugbon mo ma fun yin ni number kan iwo ni ko call e yo se anfani to po fun yin e sa so po ri eto yin na le ti gbo ni kan ni adaba
11: 08035 69 45 69
2: Iyawo ekan ni mi o kuku ni yawo e kin to lo
12: olore bi egbe
2: mo sha wa address baba yi na kan oju na e tin se pami pami se mi o ni ma se be lati ma ku akikara gba mi ku nbi bayi elo e ka le o
11: oga wa
2: ala pa ile ran
11: oga wa
2: lati oki ti pupa ma ka le
11: mo ke egbe to
2: oju oni ti yin pelu iyanda olo
11: I should look at the
2: lower at you, Luther.
11: Hello, Niger, super low. I'm
2: sure you're below Duni, any last caller.
11: Oh, Gawa, JB, dear Lord of me.
2: Lono, who am I shall I hear?
11: Only that bad Dori is with Jepo.
2: Ben, sir.
11: I did to you, Pojasu.
2: No.
11: Any bad door, you tip the mire. To the bond ready, the worry for me.
2: Rather to blame my shimmy, but. Only 100 is so lojo yen oni oju party to ba tin pari ko 50
11: 150
2: eh
11: o do ani 50 e dollar
2: eh
11: e wa wo laarin party yen na e ti to ri se meji gba
2: eh
11: o ye ke wo ile yen
2: e wo lope lero alako alako be egbon o dabo Modugala gugu e da te dara po mi lale oni bi oni de bayin o adun to yo je temi yo je tin adun to so olohun oba mi yo pe adun ina kari an lo loni a pada lojo mejo pelu ogun olohun o eh olohun oba mi mo fi suaju o na ni mo fi keyin oro mi yo da fun mi aye yo dun fun mi ati gugu e da tin fe mi e fun mi ni sha o e wa sori eto ina wa pe lo mi o ni broker ni broker si bo yin oba pe na 08033 79 3018 ni number mi 080 33 79 3018 ojo

0: Àwọn ọmọ àti ara bàbá yín ọlọ́run ọba bàbá fúnra wa sì pé ọlọ́run ọba mi ló lágbára o. Bàbá yóò tún ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé nípa àdúrà yìí tí ó wáyé nílé ìjọsìn wọn lọ́la òde yìí. Ogún àtúnyàn. Ṣé rí tí ó wáyé nílé ìjọsìn wọn lọ́la òde yìí. Níbẹ̀ lẹ̀dá ti ń yan ogo tuntun. Ogo tó ti bàjẹ́ láyé ń bí eléyìn yóò ṣe bẹ́ẹ̀ yóò kúrò láyé etí. Ẹ wá yan ogo tuntun tí ó ba yín kalẹ̀. Ẹ wá máa gbọ́ mi. Ìdùnnú ìgbéga àṣeyọrí ayọ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ ti kó wá. Ẹ tún wá máa gbọ́ mi. Àìrọ́mọ bí àìsàn àìrọ́kọráyà àlákálà tó ń sọ ògonù láyé etí ẹkún àsun ìdákẹ́ yóò pòórá láyé onípòjípò. Bẹ́ẹ̀ bàbá yóò tún ṣe bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé nípa àwòrán. Gbogbo ẹ̀ nọ́mbà bàbá ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ máa kàn sí fún ìtọ́ni àti àdúrà tó gun ayé ẹni fi ń ṣẹ́ tẹ́dà fi ń rẹ́rìn nígbẹ̀yìn ọ̀rọ̀. Nọ́mbà bàbá rè 09028242487 09028242487 tàbí 00 35248215 00 35248215. Mo kíyàn kú kalẹ̀. Ọmọyájọ owó ẹbínísà ló kọ mi wá ní kùmọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amẹlé mẹ́rọ èdè káta pílọ̀rù ìtíwọlé àṣebí náà ni mo fi ń kí yín kalẹ̀ o. Bàbá tí ń bẹ́ ń kalẹ̀ lálẹ́ ẹ̀tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bàbá mo kí yín kalẹ̀ fi àdúrà ṣíde ètò lálẹ́ ẹ̀tòní.
1: Jehovah.
0: Mímọ́.
1: Jésù Kristì.
0: Mímọ́.
1: Michael Mímọ́.
0: Mímọ́.
1: Ẹ̀mí mọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ wá.
0: Amen.
1: Báwa ṣe ètò yìí.
0: Amen.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ní orúkọ Jésù wọn ní dá yín lágara.
0: Amen.
1: Ẹ ò ní sọkún.
0: Amen.
1: Ẹ ò ní dààmú.
0: Amen.
1: Wàhálà ò ní wọlé yín.
0: Amen.
1: Wọn ò ní jí yín gbé.
0: Amen.
1: Ní orúkọ Jésù wọn ò ní jí ọmọ yín gbé.
0: Amen.
1: Ní orúkọ Jésù bandit ò ní mọ̀dọ̀ yín.
0: Amen.
1: Ogun àìmọ̀dí ò ní jà yín.
0: Amen.
1: Ìyá ò ní jẹ yín.
0: Amen.
1: Ayọ̀ yín adìalẹ́.
0: Amen.
1: Ayọ̀ yín adìalẹ́ sẹ́.
0: Amen.
1: Ayé ò ní já ayọ̀ yín gbà.
0: Amen.
1: Ọjọ́ ayọ̀ yín kò ní pàdé ìbànújẹ́.
0: Amen.
1: Èyí tí ẹ rò kò ní bàtẹ́ rò jẹ́ o.
0: Amen.
1: Ìjì tó ń jà lọ́dún yẹn Ọlọ́run dáwọ́ ẹ̀ dúró.
0: Amen.
1: Nítorí pé ẹ̀ ń gbọ́rọ̀ Ọlọ́run yín gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ìjì náà ò ní já yín.
0: Amen.
1: Ìjì náà á fo yín.
0: Amen.
1: Á fo ilé yín.
0: Amen.
1: Ẹ ò láyọ̀.
0: Amen.
1: Ọkàn yín sì máa balẹ̀.
0: Amen.
1: Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Amen. Amen. Amen. Ní orúkọ Jésù. Ó dá bàbá gẹ́gẹ́ bí mo ti wé látọwọ́ ọ̀bẹ̀rẹ̀ mo pẹ́ ṣàlàyé nípa omi sídi rédíò ẹ̀ ṣàlàyé nípa ẹ̀ tí ó wáyé nílé ìjọsìn lọ́la òde yìí. Ẹ̀wẹ̀ ẹ̀ tún wá ṣe bẹ́ẹ̀ ṣàlàyé nípa àwòrán.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Bí a ti ń gbètò yìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó wà lábẹ́ omi tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ lọ gbómi sídi rédíò yìí. Ṣáájú àkókò yìí la ti máa ń wà nínú májẹ̀mú àti àdúrà pẹ̀lú Ọlọ́run pé gbogbo ẹnikẹ́ni tó bá gbómi sídi rédíò ẹ̀ tí a bá gbàdúrà fún tí ó bá padà lomi náà lẹ́yìn tá a bá gbàdúra pé kógun ayé ẹ̀ máa ṣẹ́ ẹ rí pé àdúrà péréte là ń gbà ìyanu tómi náà ń ṣe ẹ̀yìn náà rí gbogbo ẹ̀yìn tẹ́ ti ní experience ìyanu tómi náà ń ṣe ojú àwọn àdúrà péréte tí àkókò gbà wá láti gbà omi náà ń ṣe ìyanu ó kọjá bẹ́ẹ̀ ìwọ tó o bá tí ní experience ẹ̀ lọ gbómi sídi rédíò nítorí pé ẹ̀mí Ọlọ́run fẹ́ rìn wà á rí ìwòsàn wà á rí ìdáǹdì Ọlọ́run á dẹ̀ tu ẹ̀ sílẹ̀ bákan náà ní ọ̀la ilé agbára Ọlọ́run ní aago mẹ́wàá ní ìjọwa a máa ń ṣe ètò kan a máa ń pè ní àtúnyàn ògo níbẹ̀ ni Ọlọ́run ti ń tú ògo yàn gbogbo ẹnikẹ́ni tó bá rí ìdààmú níbẹ̀ náà ń sá wá Ọlọ́run dẹ̀ máa ń gbà wọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ láti Kogi State láti Edo State àti gbogbo ibi tẹ bá ti dé Ìkàrẹ́ àbí tẹ bá ti dé Arigidi ẹ ṣàgbé ọ̀kadà ẹ sọ pé ẹ lọ sí Sẹ́lẹ̀ Alex tó wà ní Olókun wàá gbé yín débẹ̀ kẹlẹlẹ wàá bá Ọlọ́run pàdé bákan náà bó ṣe ń wá sí program wa gbìyànjú láti gba nọ́mbà nítorí pé lẹ́yìn program yẹn àwọn èèyàn wọ́n fẹ́ counseling èmi fúnra mi máa jókòó tí a máa ṣe counseling fún yín gbogbo nǹkan tó bá bá wà la máa sọ fún ẹ kì í ṣe pé wàá sọ pé dáàdì nǹkan báyìí ṣe mi ó ti nígbà kó sọ̀rọ̀ a máa gbàdúrà fún ẹ a sọ nǹkan tó ń ṣe é àti ọ̀nà àbáyọ wàá dẹ̀ rí pé ogun náà máa ṣẹ́ wàá mọ̀ pé wòlíì sì wà níbì kan a ò lágbára o bí kò ṣe agbára kí gbogbo agbára àti ipá máa jẹ́ ti Ọlọ́run bákan náà àwọn èèyàn wọ́n ní orí ọ̀fẹ́ láti mú àwòrán ọmọ ọkọ aya ẹbí wọn wá láti wá fi gbàdúrà bí wọ́n bá sì ti parí àdúrà yẹn wọ́n ní orí ọ̀fẹ́ láti dá àwòrán yẹn padà sí ilé wọn. Ẹ ṣe àtọ́gùn.
0: Ẹ ṣe bàbá ẹ kó òun látẹ̀ẹ̀kan ẹ wá fi ara balẹ̀ lálẹ́ ẹ̀tò ní ẹ pé nọ́mbà yín fún ìtọ́ni àti àdúrà.
1: Nọ́mbà wa wọn ni 08035248215 08035248215 àti ìkejì 09038 28

0: bọ̀ wá ẹlòmíràn
1: á
0: sọ̀kalẹ̀ sínú rẹ̀ ṣáájú mi jésù sì wí fún pé dìde gbé àkété rẹ̀
1: jésù ò fẹ́ mọ ó ti mọ nǹkan tó ṣe
2: o jesus know what is happening to that man
1: ṣẹ̀rí tí èèyàn bá ti jìyà tó bá ti pẹ́
2: tó
1: ti pẹ́ nínú ìyà kan tó ti pẹ́ nínú ìṣòro kan mò ń fi dá ẹ lójú gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ìṣòro náà máa tán ní ọjọ́ kan ènìyàn lè gbàgbé ẹ
2: ọlọ́run ò
1: gbàgbé
2: ẹ
1: ìyà tó ń jẹ ẹ yẹn ohun tó ń gún ẹ lábẹ́ yẹn tó lè ṣàlàyé fún ènìyàn yẹn ọlọ́run máa fi òpin sí ó wá yà mí lẹ́nu
2: pé
1: ọlọ́run lè dá sí irú ọkùnrin
2: bẹ́ẹ̀
1: fún odidi 38 years ló fi ń sọ́fà ló fi ń jìyà àṣẹ ọlọ́run ò tiẹ̀ gbàgbé ẹ̀ báwo ni tiẹ̀ ọmọ ọdún mélòó ló jẹ́
2: oyin
1: wá ọmọ kò tíjọ tó mẹ́ta kò tíjọ ọdún mẹ́rin o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run torí pé o ò ríṣẹ́ o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run torí pé o ò lọ́kọ o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run torí pé wọ́n dá ẹdúró níbi iṣẹ́ o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run nítorí pé èèyàn kú mọ́ ẹ o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run nítorí pé o pàdánù ọkọ ẹ o ti ń sọ̀rọ̀ òdì sí ọlọ́run ọlọ́run ò gbàgbé ẹ ẹ jẹ́ ká tún wo ẹlòmíì tí ọlọ́run ò gbàgbé ẹ jẹ́ ká wo Tímọ́tẹ́káì ẹ jẹ́ ká lọ sínú ìwé Ẹ́stà orí kẹfà ẹsẹ̀ kìíní sí kẹta.
2: verse 1-3.
0: ní òru náà.
1: yes
0: ọba kò lè sùn.
1: ọba ò lè sùn.
0: ó sì pàṣẹ pé.
1: àṣẹ torí Mọ́dékáì ni.
2: there is a covenant.
1: ọ̀rọ̀ ẹ á gba orun lójú olórí ẹ ní orúkọ Jésù. ìwọ tó ń gbọ́ mi àní ọ̀rọ̀ ẹ ìṣòro ẹ á gba orun lójú olórí ẹ. olórí ẹ á rántí ẹ.
2: yẹ
1: tẹ̀síwájú.
0: kí a mú ìwé ìrántí àní ìròyìn àwọn ọjọ́ wá a sì ka wọn níwájú ọba a sì rí i pé a ti kọ́ pé Mọ́dékáì tí ó sọ ti Bíktáni.
1: ó ṣe oore fún ọba wọn ò dẹ̀ sọ oore fún. ó ti gbàgbé ongo ti mọ́kàn kúrò. ó ti bìlí pé àwọn tó ń bá ṣe oore fún àwọn olóore wọ̀nyí àwọn olówó wọ̀nyí wọ̀n rántí ènìyàn ọlọ́run kó má gbàgbé ènìyàn jàre àwọn olówó má ń gbàgbé ènìyàn kò mọ̀ pé wọ́n máa ṣíwèé ìrántí kan bí ọba ṣe ṣíwèé ìrántí kan nìyẹn tí a san oore fún ní orúkọ Jésù wọ́n tó ń gbọ́ mi ọlọ́run á rántí wọn náà wọ́n á san oore fún ẹ Jésù olúwa wa.
3: Àmín ní orúkọ Jésù mú kí yín bàbá ẹ kúrò látẹ̀ẹ̀kan ọlọ́run ọba mi yóò gbọ́ àdúrà gbogbo.

Ọlọ́run fìran ló fi ń jíṣẹ́, ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn. Òjíṣẹ́ Ọlọ́run, Àyànfẹ́ Olódùmarè, Agbáwo Lee, níjọ Sẹ̀lẹ̀ Prophet, Dr. Alex, Ọmọjọwọ́ JP, Sẹ̀lẹ̀ Alex. Wòlíì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára. Ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun. Ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni. Má lóyún ọ̀ràn sí kùn kò pirọrọ. Kí ni ń dá láàmú lórí ọmọ ni? Iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun láyé o. Alágbára ń fipá wọ̀ ni. Ẹni bá sùn ni kì í sún síwájú. Má dóni dọ́là gbéra. Ó yá lọ́dọ̀ Wòlíì Sẹ̀lẹ̀ Alex, Calvary Parish, Similoluwa, Olókun Àgbálùkù Arigidi. Ńbọ lo ti ń bọ̀, bóyá láti ìpínlẹ̀ Kogi ni àbí Kàrẹ́ ni. Tí o bá ti wo Arigidi àkókò pé ọlọ́kadà, ó máa tù ọ́ débẹ̀ kẹlẹlẹ ni. Gbogbo ọjọ́ ìṣẹ́gun ńlá kan ṣe ìsìn láago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán. Àtúnyẹ̀ ògo Jésù ń dúró dé o. Ẹ pé bàbá Wòlíì Dr. Alex Ọmọjowo JP sí nọ́mbà yìí 08035248215 lẹ́ẹ̀kan sí 08035248215.

0: 89.9 FM. Peace of a dove.
1: Iléeṣẹ́ Adaba 88.9 FM. Ètò tí ó kàn báyìí náà ni ètò ọ̀rọ̀ ìfẹ́ látẹnu Adégbòye Galani. Àwọn máa tẹ́tí sí àtúntò ẹ̀rẹ̀ ní àṣálẹ́ yìí. Ẹ kú ìtẹ́tílékọ̀.
2: Tata ṣe.
3: Lórí ìrọ́ akọni sọ̀rọ̀ sókè kí ló tún fẹ́.
2: Lórí ìrọ́ kọ o.
3: Mo fẹ́ ká jọ gbọ́ program ọ̀rọ̀ ìfẹ́.
2: Ládàbà FM ni.
3: Bóyá bébì mi já mi sí na.
2: Ok.
4: Mo ti rẹ́ni géèdì mi.
2: Bóyá ọ̀rọ̀ ìfẹ́. Ètò tá a gbé kalẹ̀ lórí ìfẹ́. O lè dúró dáadáa. Ó tún yanjú aáwọ̀ ìfẹ́. Ìmọ̀ràn ìfẹ́ tó mú kó dúró ṣinṣin. A bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Mo fẹ́ ṣe yìí kẹ́. Mo fẹ́ yí kó níbẹ̀. Jọ máa yí o, àlá ní ẹrí dídí gòrí afẹ́fẹ́ yín. Radio Boy FM ti wa. Ọ̀rẹ́ mi àwé, èèyàn mi èèyàn. Èrò ipò èrò ọ̀fà ẹ tètè pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá àlàní fẹ́ gbòde onílé ọgbọ́n oníyàrá ìmọ̀ ọlọ́gbọ́n inú tí ń fọgbọ́n inú ró ni rédíò àbáṣẹ̀dọ̀ tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀ àlàní ò wọ kẹ̀ǹbẹ̀ fógun sí ó wọ kẹ̀ǹbẹ̀ léhun tó dùn mọ́lẹ̀ ọkọ̀ ọlọ́mọge Adégbòye Galani gbóhùn sókè ọjọ́ ńlọ.

Καλέ. Gbogbo ẹ̀yin judiciary láṣálẹ̀ yìí, mo rántí yín ṣe mo bá yín dáadáa. Gbogbo ẹ̀yin kọ̀dílé àná tó máa ń kọ̀dí sọkọ lọ́kọ, mo bá yín dáadáa lálẹ́ àbí mi ò bá yín. Gbogbo ẹ̀yin Gbérí Ọlá, gbogbo ẹ̀yin Mr. Nozu, pátápátá tẹ̀ ń tepo, ṣàlàfí alẹ́ wa. Ọ̀rọ̀ ìfẹ́. Ọ̀rọ̀ ìfẹ́. Bá a bá sọ̀rọ̀ ìfẹ́, ó yà fi pamọ́ síbì kan nítorí pé I love you, I love you, ó ní nǹkan tó túmọ̀ sí. Ìfẹ́ gan pàtó máa mọ sọ́lọ́pọ̀ ọgbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní wọ́n wà nínú ìfẹ́, wọ́n wà nínú ìrìn àjò ìgbéyàwó, wọn ò mọ nǹkan tí ìfẹ́ túmọ̀ sí gan ní pàtó. Mò ń dáná fún ọ déédéé, mò ń fún ọ ní ìbálòpọ̀ lákòókò tó yẹ, mò ń múnú rẹ dùn, ò ní ṣòro kankan. Eléyìí kan ni wọ́n ń pè nífẹ̀ẹ́. Ẹlòmíà ní àmúdẹ̀ ń dáná fún o. Ẹlòmíà àti ẹ̀ ní ẹwò kò sígbà tó béèrè tí mi ò fún. Ẹlòmíà ní mi ò lè jáde báyìí láì má ra gift wà lé wá fún. Ẹlòmíà ní mo lè sacrifice life mi torí títí ẹ̀. Ṣé ẹ rí pé mo nífẹ̀ẹ́ báyìí? Ìrọ̀ o, ìyẹn kọ́nà ń pè nífẹ̀ẹ́. Àkókò tá a mọ̀ bóyá ìfẹ́ ń bẹ àbí ìfẹ́ ò sí, àkókò ìṣòro ni. Àkókò tó bá le tán, àṣìṣe máa ń wà. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé èèyàn ò ní lè define pé bó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìí. Àwọn ìrìn àjò kan bẹ téèyàn ò rìn tó ò ní lè ṣàlàyé gan pé wàá kàn máa bira eléèrèé ni pé bíi báwo ògà ò bíi báwo bó o ṣe débẹ̀ gan á ṣòro láti ṣàlàyé. Irú àkókò yìí la mọ́ mọ ìrìn àjò ìfẹ́, la mọ́ mọ̀ fẹ́ o. When you can love someone, even when they do the unexpected, when the unexpected happen, how far can you persist? How far can you tolerate? This is what they call love. Nígbà tó bá ṣe bí ẹni ń bàjẹ́ lọ, bó ló ṣe gbé. Mi ò lákòókò ọ̀rọ̀ ń pọ̀jù láṣálẹ̀ yìí. Dádì, ṣé mo bá yín dáadáa? Mọ́mí nǹkan ṣàlàfíà làwọn náà wà. Ẹ mọ́ ro tòun mi bó ṣe rí o. Òjòjò ló ṣògùn ara ògùn ò le. Ọkàn ògùn rẹ̀wẹ̀sì. Ẹ ṣàmọ gbàládùá ń gbogbo gbà pé bó bá dé ìkóríta àìmọ̀nà àtọ̀, kádà ni wáyé ó kọ́ wa mọ̀nà. Àmọ́ ń dé ìkóríta mi ń gbà mí nínú ìrìn àjò ìfẹ́. Téèyàn ìgbò ni mo fẹ́ gbà náà, ṣé ìrìn sọ́tún ni àbí ìrìn sósì? Nírú àkókò yìí, Ọlọ́run ló máa ń kọ́yàn mọ́ṣẹ́. Ẹ ká lẹ́sàmà, ṣe mo bá yín déédéé. Iléeṣẹ́ Januzaj Betking, wọ́n lé téńté pẹ̀lú wa lórí ètò yìí. Ẹ mọ́ gbàgbé àtijẹ́jọ́ wọn ti darapọ̀.

0: kò yé pọ̀.
1: Wọ́n lílo ọmọnìyàn kára ó dátaká nínú ọ̀rùn tó sọ ni di kọ́sítọ́mù abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC kì í yí rí ẹ̀wù.
0: Wọ́n ti sára sí jàn ló ń tẹ̀ gbà.
1: Mí wuli. Mo mọ̀ràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803444-7184 0803444-7184. Dẹ́wò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
2: Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ Olumide Adeluwoye ṣàlàfí àmọ̀báyín ẹ̀ka lẹ́sà mo recognize evangelist Ọláwálé Badmus ẹ ṣe mo dúpẹ́ borí àtẹ̀jíṣẹ́ yín o address AATA advert yẹn ti sọ jáde gbogbo ẹ̀yin tó jẹ́ pé kẹ́ ẹ dojú àwọn báyìí kẹ́ ẹ mọ́ sẹ́nu dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá gbé yín gan dojú àwọn ẹgbá bọ́ọ̀lù yìí wọlé ẹ̀rín lè gbá wọlé ẹlòmíì nìyí tó bá ku kó kí pákó bọnu kó bẹ̀rẹ̀ sí ní mọ́ rúrí báyìí pákó rẹ̀ ó mọ ọ̀rọ̀ ni kò ní le fọyín mọ́ dáadáa bẹ́lòmíì bá déwájú headquarter báyìí ọ̀ràn ni ẹ lọ gba àmọ̀ràn lọ́dọ̀ AAT Trado Medical nọ́mbà àwọn leléyìí bẹ́ẹ̀ bá rí mú dáadáa 0803-444-7184 ẹ já lọ tan ara wa lẹ̀ lápá abẹ yẹn ṣe ẹ ti ṣetán ẹ̀yin alára wa lápá bí èmi náà mo ṣe tán ẹ jẹ́ kí n gbé yín wọlé ẹ kalẹ̀. Iwọ ni ko ma para e baby mi. Lójú òpó tó wọlé lálẹ́ 0816-251-9991. Hello, somebody ẹ̀ka lẹ́ o.
3: Hello,
2: ẹ̀ka lẹ́ ṣàlàfí alẹ́ wa. Mọ́mí nǹkan.
3: Àlàáfíà ni.
2: Orúkọ wo lẹ máa ń pè wọ́n?
3: Ìfẹ́nu.
2: Orúkọ wo làwọn náà máa ń pè yín?
3: Ọmọ ni Adémi.
2: Yeah. Ok, mo fẹ́ béèrè. Anytime.
3: On travel. Bẹ́ẹ̀ta.
2: Ìgbà tẹ́yìn méjèèjì bá jọ ní iṣu tẹ́jọ ní awọ.
3: Bẹ́ẹ̀.
2: Ta lẹni tó kọ́kọ́ máa sọ pé má bínú? Ẹ má parọ́ o.
3: Èmi.
2: Mo sọ pé má bínú.
3: O máa ní kò bínú.
2: Ta lẹni tó kọ́kọ́ máa sọ bẹ́ẹ̀? Mi ò gbọ́ yín dáadáa.
3: O ní ìpinnu àwọn máa bínú.
2: Ok, ẹ náà travel bá yà bí?
3: Bẹ́ẹ̀ sá.
2: Ok, kí ni nǹkan tẹ́ ẹ lè rántí wọn fún bí wọn ò ṣe sí nílé yìí? Tó lè mú kẹ́ ẹ máa míìsì wọn.
3: Mo míìsì ọ̀.
2: Kí ni nǹkan tó jẹ́ pé míìsì jù lára wọn? Kí ni nǹkan tẹ́ ẹ lè rántí wọn fún báyìí?
3: Mo ti mọ̀ kàwọn tẹ̀ fún mi wípé tí wọ́n bá fẹ́ tún sọ ápẹ́ fún mi.
2: Tó
3: nǹkan tí mo fi máa fi.
2: Tẹ́ ẹ bá fẹ́ sùn, wọ́n máa ń gbàdúrà fún yín.
3: Bẹ́ẹ̀
2: sá. Ìyá ó yẹ kọrin ìfẹ́ kan fún wa.
3: Ìfẹ́ tí èjì òwúrọ̀.
2: Rúbà.
3: Bàbá ìgbàlá elédùnà ló ti ṣe wá.
2: Ìyá.
3: Ìfẹ́ tó tù mí.
2: Bẹ̀ǹgẹ́.
3: Tẹ́lẹ̀.
2: Ẹ pẹ̀lẹ́. Ọjọ́ wo lẹ ti kọrin fún wa last?
3: O ti ṣe díẹ̀
2: ẹ máa gbìyànjú láti kọrin fún wa. Àwọn obìnrin fẹ́ràn ẹ̀. Ṣé ẹ understand? Ìfẹ́ yóò ní dàrú o. Ó dà kẹ́ ẹ tẹ́kẹ̀ẹ́. Ó dà rọ̀ o.

0: Hello, somebody ekale o.
1: Hello.
0: Ekale ma salafi ale wa.
2: Ekale lale yi o Mr. Alani pamọ lẹrin.
0: E se gan ni salafi ale wa.
2: Alafia mu wa gbogbo le nko o.
0: Alhamdulillah. Mommy nko. E daji nko.
2: Alafia ni.
0: Okay. Mommy ina yin tan le.
2: Mhm.
0: Beni, mo fi le.
2: Mhm.
0: Ya, e ba mi wo le kun headquarter yen se ko yoju.
2: Ato.
0: Ile kun headquarter yen o yoju.
2: Odi.
0: Daddy nko.
2: Won sinle.
0: Abajo ti le kun headquarter yen fi di.
2: Ah, odi.
0: To ba je pon wa, to ba je pon
2: ko gbudo open bi, to ba open ba problem ni.
0: E mu mo, to ba je pe daddy wa nle wa nko.
2: Ah. Fat. Asenge menge.
0: O ma lale bi. Eh.
2: Adi. Folike International Folike Global lo pe lati United Kingdom of High Court, Ondo State, Nigeria.
0: Ema tu gbe mi debe ke.
2: At least o ye ka kokko bere oruko. Iyen be.
0: No, actually I daruko ara wa lori program yi.
2: Ati papa igba kokko mi re ti ma kokko pese program.
0: Boy ti ma gbo program tele.
2: Like seriously. But yeah. I was just fortunate to enter tonight. Though I'm not married anyway, but I love your program.
0: You're not married.
2: At the same time.
0: Omo
2: yes,
0: omo
2: but
0: omo
2: that doesn't mean that. What is she there now? But I have somebody anyway.
0: Okay.
2: On ground.
0: Okay.
2: Aside, sha.
0: Iru to ba je pon bo bayin.
2: Ah.
0: Ton ba bo.
2: Everywhere at is said. Iya ti do pon bo. Ke so yin.
0: To ba je pon bo bayin ki lawon imura te ba mura sile.
2: Ta ni pon bo. Mi ko ni gbe wale mi because I'm still under my people here. I'll just go and get an apartment, not hotel.
0: Apartment.
2: Yes.
0: Apate.
2: Where I will be free. Dano jeun.
0: Bi ojo melo le fi ba gbe won sinu lolo.
2: At least at your call ojo marun na first.
0: Ha, te ba ba jagun.
2: Wallahi.
0: Bi gbagba.
2: Ko nse rush. Iru awon ogun ben yen,
0: okay.
2: Iyan rush. To ba rush ben o le sapa ori eyan.
0: Ogun ololongbo.
2: Meow. Iro oni slow and steady.
0: O na ni mo so.
2: Ara ma lo lona fun te won pe.
0: Ogun alaje.
2: Onje bayi ni category, se won kede ba fe fi efo be se ma fi efo jokele ko le dabi la lasepo.
0: Ah analysis yin le
2: e mo ru lewun yen
0: e melo le ma san ko yin losu
2: kile so
0: e melo le ma san ko yin losu.
2: Ah ko igba mi osu yen le ma o le ma apun rara o le je kon losu meta
0: le ma san ko yin
2: oko airo o sese ni yen anywhere gbudo ma clean asobi ati sale
0: ko si gba ton ma de ni
2: ti gbudo ma gba ko de gbudo ma fin
0: e pa to fara yin
2: wallahi anywhere gbudo ma in case yi tenu ba fe lo be
0: okay ka wa ajun pe e lo gbe won sinu lolo
2: ben
0: time ton ba fe wole
2: ben
0: se waju ile le ma se fun won ni abe nkule
2: ano wa gbe ma ko make sense
0: ko to de pon se ma pada a ma jade
2: a wa gbe to ba ko gba waju wole na so agbe yin wole o ti ye yin olorun
0: o daro
2: a wa di
0: o daro
2: o wa wa ni mo e to da pelu e
0: o da ya e gbe mi de be mo ti fe so fun yin latosan ejo eyan ti o ba le ba mi sere ko ma pe sori eto e eyan ti o ba le ju si mi ki mo ki mi na ju si yin ke gba e ma pe wole ere ife la nse lori eto yi ki se dandan o. Hello, somebody e kale o.
3: Hello,
0: salafi ale wa ma
3: alafi fe na ha
0: iyamuka
3: o ti do meta
0: iyamuka
3: e o
0: salafi ale wa
3: o ti ta
0: alafi
3: ale
0: o ti
3: we o te san
0: kini mini
3: o to do meta ati pe ro ara mo
0: iyamuka
3: e o
0: mo fe biyin lere ibire kan.
3: Eh bebe, kemi agbon.
0: Ojo wo le ti san ko yin beyin?
3: Oko.
0: Eh.
3: A ti to 15 years. Mo pe tan ko ti ni.
0: Ya wo ka?
3: Rewa.
0: Se ko se pe alatakun a ti takun di oju ona oko
3: yin. Eh, so gbo ko takun si.
0: Eh.
3: Eh gbe kele ni.
0: Eh ni.
3: Ma wo eno ka lo ka.
0: Ya wo ka?
3: Ẹgbọ́n.
0: Tẹ́ ẹ bá ṣan ko yín ó máa díjù.
3: Kàn bá ti mọ̀ ṣan AD àmọ́ kàn bá ti wẹ̀ dáadáa láàrin ni. Báyọ̀ ẹnu rẹ adọ.
0: Ìyá ọ̀gá.
3: Bẹ̀gbọ́.
0: Kí ló tẹ̀ ń jẹ́ kí n máa rẹ́rìn jù báyìí?
3: Ah, inú rẹ̀ alẹ́ yan o.
0: Bọ́
3: Ọládèjé inú rẹ̀ ayàn kalẹ̀.
0: Ìyá ọ̀gá.
3: Bẹ̀gbọ́.
0: Oko tẹ́ ẹ̀ sàn, tẹ́ ẹ̀ mú yàn lọ síbẹ̀, ṣé ẹ̀ feel like ilẹ̀ oko yẹn ti máa lọ gbẹ jù?
3: Ẹ gbẹ.
0: Ẹ.
3: Ojú rọ̀ sí.
0: Ojú. Kí ló rọ̀jú sí?
3: Ojú rẹ̀ rọ̀ lánàá. Àlàdé àlọ. Ọ̀dàlà.
0: Ọ̀dàlà
3: o.
0: Ìyá Muka. Ìyá yẹn ò ní pa mí. Hello, somebody ẹ kalẹ o.
1: Má bẹ̀ padà jọ. Hello.
0: Ẹ kalẹ o.
1: Ẹ kalẹ Kristo.
0: Ṣé ẹ máa pa rédíò yín àbí kí n pa mí?
1: Mo ti pa.
0: Mọ́mì nǹkan.
1: Mọ́mì wà lẹ́gbẹ̀ẹ́.
0: Orúkọ wo lẹ máa ń pè wọ́n?
1: Ìfẹ́mi.
0: Ìfẹ́mi. Mo fẹ́ kẹ́ bá mi ṣí ojú ọ̀nà oko yẹn, ẹ bá mi ṣí ilẹ̀kùn kúrò lójú ọ̀nà headquarter.
1: Ok. Lẹ̀kùn náà ti ṣí.
0: Ẹ tí ì ṣí.
1: Lẹ̀kùn náà ti ṣí.
0: Ẹ ló mọ́ mi.
1: Mọ́mì náà ń bọ̀ yín.
0: Ẹ ló mọ̀.
1: Ẹ ló wá dá ẹ lọ.
0: Mọ́mì.
1: Mọ́mì rẹ̀ rìn mí o.
0: Ṣé wọn ò gbé kàn kí n máa lọ?
1: Òun náà sọ
2: yẹn. Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ́ màá ṣàlàáfíà lẹ wà. Ẹgbẹ́ bá mi ṣí ọ̀nà headquarter yẹn sílẹ̀, dáàdì fẹ́ wo nǹkan bẹ̀. Wọ́n fẹ́ wo nǹkan nínú ilé. Ó yẹ ṣí ilẹ̀kùn headquarter yẹn ṣí. Dáàdì ṣan ti ṣí. Ẹ bá ń wo àwọn igbó tó máa ń wù lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yẹn, ṣé kò sí igbó ńbẹ̀? Ṣan ti fi ní pakopako?
1: Wọ́n ti fi ní pakopako.
0: Wọ́n ti fi ní pakopako. Ṣẹ́yìn ti dóko lénìí?
1: Mo ti dóko lónìí o.
0: Ẹ mélòó lẹ lọ?
1: Mo lẹ mẹ́wàá.
0: Ẹ má jà parọ́ tanra wa náà, àwọn ṣá ń tanra wa ń bì ni.
1: Ẹ bá jọ sáwọ̀ náà ni.
0: Àṣàwàdà, a serious báyìí.
1: Àìní náà ti serious náà bẹ̀rẹ̀
0: mo lẹ̀ máa ń. Ẹ lọ sí ẹ̀ márùn-ún.
1: Bẹ́ẹ̀.
0: Ìgbà wo lẹ bẹ̀rẹ̀?
1: Mo bẹ̀rẹ̀ láti ìdájí.
0: Ee.
1: Láti ìdájí. Lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ náà la ṣe wà lọ́wọ́ bẹ́yìí.
0: Ẹ ń sọ fún mi kẹ́tẹ́ bá parí program báyẹn ṣe máa padà lọ sóko.
1: Bàbá lọ sóko náà.
0: Ẹ̀rù ò bá yín kúkú lajà mọ̀ wà lọ́nà.
1: Kò sí kúkú lajà kankan ìní.
0: Ẹ bá mi fọwọ́ kan ojú ọ̀nà yẹn ná. Ẹ fọwọ́ kan ojú ọ̀nà headquarter
1: yẹn. Mo ti fọwọ́ kan ojú ọ̀nà.
0: Ẹ dúró kò ṣe ń kulé mu ní. Ẹ bá ń fọwọ́ kan ojú ọ̀nà headquarter yẹn wò.
1: Mo ti fọwọ́ kan náà. Ẹgbẹ́ náà mo wà lọ́wọ́.
0: Báwo ló ṣe rí? Ẹja jẹ́ iṣẹ́ kékeré kan. Bọ̀dá yẹn pè mí. Wọ́n ní àwọn ṣe ìyàwó àwọn. Mo dẹ̀ bí wọ́n tó bá jẹ́ pé ìyàwó wọn máa gbé kọ̀, wọ́n ló máa gbé. Mo ti ń pè é. Mo ti ń pe nọ́mbà yẹn kọ́ lọ́ọ̀ jẹ́ ká tí yẹn gbé.

0: Hello, somebody call me.
1: Hello, call me so.
0: Shall I feel you?
1: What's up, bro?
0: I will do you know me.
1: What's up, bro?
0: Uluwashu, mommy in ko?
1: Single thing, bro.
0: Single ni?
1: Ben.
0: E sure, kwe single ni ni?
1: Single ni mi, honi.
0: E wa nla sere kode?
1: Sa?
0: E nla sere kode? Brother mi?
1: Sa?
0: E ma ton mi o? Fine girl, Yanko. Larry, you are doing
1: it. You should try it.
0: Hey, any girlfriend, you know? Lady, take break up with Yanko.
1: You break, okay.
0: You
1: break, Yanko, what does
0: any?
1: You break, Yanko, sir.
0: You're getting me.
1: My name is break, Yanko.
0: Hey, break out to anybody. Does that mean lati baton ti bi yin e de ti ri omo dun melo ni
1: 26
0: lati gba te ti wo 18 e fe ni kankan ri so e tu e tu e ri ah brother se ti wa e ti lo university de abe ti lo ara
1: iṣẹ́ wọn ni mí.
0: Òkè oníṣẹ́ ọwọ́ ni yín. Iṣẹ́ wo lẹ ń ṣe?
1: Àgbẹ̀ àti fọganáìzà.
0: Àti fọganáìzà.
1: Bẹ́ẹ̀.
0: So bẹ́ẹ̀ ṣe wà yìí báyìí. Ẹ tọ̀ rí. Ẹ kanda. Ẹ tọ̀ rí.
1: Mo tọ̀ rí.
0: Lẹ́ẹ̀mélòó. Ara gi mélòó lẹ́tọ̀ sí?
1: Ajojo mo n tọ.
0: Ṣé ẹ ṣe ń gbọ́ programu yìí ni?
1: Ara o ti pẹ́.
0: Mo dẹ̀ bi yín pé ara igi mélòó lẹ́tọ̀ sí ẹ lójoojúmọ́ lẹ́ ń tọ̀. Ṣé tọ̀ tí mò ń sọ nìyẹn ni? Ẹ mẹ́kú ẹ.
1: Ẹ
0: pin ṣé àhún. Ẹ pin ṣé àhún.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ mẹ́kú ẹ.
1: Ah,
0: ó dàrọ sá.
1: Mo ní kí.
0: Ẹ ṣe bọ̀dà. Thank you. 0816251-9991. Hello, somebody a Kaleo. Shall I feel Alewa? Chicken parody or mean be by Abema Patodoy?
2: My Patodoy, sir.
0: Okay, mommy in call.
2: At the Firale, I'm going.
0: At the Firale?
2: There.
0: Kilofa?
2: O se ni mo mo se ni.
0: Ẹyin lẹ ṣe ẹ.
2: Ogo ṣe mi sọ.
0: Ẹ dúró. Ṣé ẹyin lẹ ṣe ẹ abó ń lo ṣẹyin?
2: Àjọ ṣe rẹ mi sọ abọ́.
0: Kí lẹ́yìn ṣe? Kí lẹ́yìn ṣe?
2: Wẹ́lú.
0: Ṣé ń rò ó ni? Tó bá ti di irọ́ lẹ fẹ́ pààyàn o. Irọ́ lẹ fẹ́ pa.
2: Yàrá ta ẹjọ́ tàbí ìparọ́.
0: Ok.
2: Ó ní mò ń mu sí.
0: Ok.
2: Bọ̀dé tí tó kọ sí ẹ lẹ, òun ṣe àgbèrè.
0: Òun ṣe àgbèrè.
2: Ẹ̀ta.
0: Ṣé yín ka mọ́kùnrin?
2: Ẹ̀ta. Ẹ̀ ká bọ̀.
0: Mo bẹ̀rù ìjà ẹlẹ́dàá o. Ṣé mo pé n ò sí bí ẹlẹ́dàá wọn wà bí?
2: Bẹ́ẹ̀ta.
0: Ṣé ká wọn mọ́kùnrin?
2: Mo ka.
0: Níbi tó ti ń mẹ̀kọ ẹ̀. Ẹ dúró ẹ dúró ẹ ká wọn níbi tó ti ń mẹ̀kọ ẹ̀.
2: No.
0: Ẹ?
2: Tarata.
0: N ò mẹ̀kọ ẹ̀.
2: Mi ò mẹ̀ ká mọ́ bí n mẹ̀kọ ẹ̀ bọ̀ pẹ̀lú ìwà ẹ̀ àlẹ́ ìgbà tí mo wá rí ẹ. Wọ́n á sakúrò rẹ̀ lọ́dọ̀ ọkùnrin tí wọ́n á lọ dúró lébi àti wọ́n á wọlé ojú wàhálà the next 3 minutes tàbí after 2 weeks ó lò lọ́gbà á lè fọ́nra ẹ̀. Wọ́n ní láti fi pàṣẹ rárẹ̀ rárá wa ní rárá fi fòrò lẹ̀ fi ṣùgbọ́n fi fòrò lẹ̀.
0: Ó ti tó gbàgbó báyìí.
2: Wọ́n á dáàbì ẹ ti lọ bí 4 years náà.
0: Ọ̀nà ti jù.
2: Ẹ ti lọ bí 5 years to 6 years.
0: Ṣé ẹ wá fẹ́ lómi? Bọ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ dúró ibi tí mò ń lọ lélẹ́yìí ẹ fẹ́ lómi. Ṣùgbọ́n ẹ máa ń lu bẹ̀m̀bẹ̀. Ẹ máa ń lu bẹ̀m̀bẹ̀. Tán bá gbé wá ẹ máa hàn.
2: Àbí tí bá lọlé aṣọ
0: ẹ nìkan. Okay, ẹ máa ń lọlé AS.
2: Bẹ́ẹ̀.
0: OS, ẹ máa ń lọ sílé OS.
2: Bọ̀
0: ṣe. Èló lẹ máa ń ná nílé OS lálẹ́ ọjọ́ kan.
2: Ah, n bá lọ bẹ̀rẹ̀ mọ́jú.
0: Ẹ máa ń sùn mọ́jú pẹ̀lú OS.
2: I
0: think they mean if I calm down. Me o less experience OS, but mo fe bin only a one OS. We pay the battery for one low. I'm a supple yaw yaw yaw yaw. She got to be she daddy. Can you call something like that? She look Tony.
2: But you want a black customer comfort.
0: Love in general, do you miss being loved? Tori always you leave fey.
2: Ara oye.
0: You miss being loved.
2: Yes, sir.
0: Okay. Olorun a se yanu. Daro.
2: Daro. Oga ti no my last year for adventure for Oga.
0: E ba worry ma pe number mi ti ba pari program.
2: Thank you, sir.

ẹni tẹ wà ní Facebook yẹn ẹ dẹ̀ ń wo program ẹ drop comment ẹ drop reaction seriously ẹ ṣe mí láǹfààní o ó kàn dàbí ìgbà tó bá jẹ́ pé ẹ kàn jí mi jẹ ni ẹ jẹ́ kí comment máa wọlé comment yẹn gan ló máa ń jẹ́ kí Facebook recommend video tẹ́ ẹ bá ti comment viewers wa máa dúró sórí ẹyọ kan ni ẹ máa comment ẹ máa like ẹ dákun ẹ jẹ́ ń pe ẹlòmíì nínú àwọn tó rán mi

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Olúwa gbọ́ pé wá Michael Tyler mo ṣàìdá ẹgbẹ́ yìí wá ìyìn wá ń dúró ní Sioni àjíǹde àti
1: yìí
0: gba gbogbo ogo a ó yìn ọ́ a ó gbé ọ̀gá onílọ́jọ́ Monday gbogbo yẹn mi ọwọ́ yìí mo pàṣẹ àgbàna tó ń bá ọwọ́ ìṣiṣẹ́ àti àṣetì bó ṣe mi ọwọ́ yẹn kó máa jábọ́ rẹ̀ àìlówó mọ́ rárá ẹlòmí ò ti ẹ̀rù mọ́ rárá òní dẹ̀ ní
1: Monday
0: lónìí gbogbo má jẹ̀mú tí òjò rówó
1: mọ́
0: kó máa jábọ́ rẹ̀ gbogbo àmì tí òjò rówó kó máa jábọ́ rẹ̀ àránsí tí òjò rówó kó máa jábọ́ rẹ̀ àsàsì tí òjò rówó kó jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ èyí dáná ẹ̀ mọ̀tí mi orí ẹ̀ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn àbí tí bùkátà yìí wúwo
1: jésù
0: wípé àjàgà mi rọrùn ẹrù mi sì
1: fúyẹ
0: gbogbo àjàgà wúwo
1: kó
0: máa fúyẹ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ nínú ìgbèkù tó wà àtú ẹ sílẹ̀ ẹni tó lòun fi ogun dín ẹ wò ní wíìkì
1: yìí
0: ẹ̀mí ẹ̀ máa lọ ṣé owó rẹ̀ wà ń tó sí àti iyọ̀ yẹn ẹ fi síwájú
1: báyìí
0: ẹ fi sí àgbélébù síwájú orí yìí gbogbo èyí tí wọ́n jẹ láyọ̀ ẹ gba ìtúsílẹ̀ ẹ ṣe rere òní ní
1: Monday
0: ọjọ́ tí ó ní ajé nínú ẹ fò síwájú pẹ́pẹ́ alleluia méje ogo méje osana méje àti iye alleluia méje
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì ogo lẹ́ẹ̀mejì
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ọ̀nà kẹta osana méje
1: osana osana osana osana osana osana osana.
0: Yìí sí ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye.
0: Na a fẹ́ fọjú ẹ ní gbàdúrà
1: ni
0: mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn àti owó ẹ mo gbàgbé o
1: gbé
0: òróró ẹ sọ́dọ̀
1: o
0: ní o ń jáde lọ o máa mú ọ̀rọ̀ bọ̀ o máa mú owó bọ̀ ẹgbẹ́ ẹni wọlé a padà bọ̀ wá.
2: Kale sa, èmi ni David. I'm so much grateful, daddy. Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ọlọ́run túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù ilé ológo. Ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò prógráàmù yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ ń mọ̀ tí mo dẹ̀ ń rí. Níbi tí mo ti ń ṣe mo mí ṣe látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program náà nígbà tí mo rí àwọn prayer point ńláńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe gbogbo bí mo ṣe ń ṣe. Wọ́n á ní wọ́n máa pè mí náà ni mi ní gbọ́n kankan. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ prógráàmù yìí ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sísìn ibì kan tí mo ti ṣe interview rí nọ́mbà tún pè mí bẹ́ẹ̀ náà ni kí n wá. Ibẹ̀ náà ni mo tún á padà sí. Iṣẹ́ náà dẹ̀ jẹ́ iṣẹ́ tó dára tó ń san owó ńlá owó tó dára fún yàn níbẹ̀ ó yà mí lẹ́nu gan. So òun ni testimony tèmi. Bàbá ẹ ṣe gan o.
3: Ọ̀rọ̀ yìí ti dẹ́ gidi.

0: Ìwà náà bàbá bí mo ṣe wọ̀.
1: Gbogbo àwọn tó pẹ̀lú wa ní.
0: Ọjọ́ kọ́dọ̀ sọ yìí
1: fún. Àrùn bínú sí.
0: Bẹ́ẹ̀ni, heaven get that gift then.
1: Mo fà ẹ́ sókè lónìí.
0: I lift you up today.
1: Òkèlà yìí rẹ̀ wà.
0: Your face is at the top.
1: Ó yà máa gòkè.
0: Bẹ́ẹ̀ go higher.

0: ajá sí ṣọ́ọ̀bù ọjọ́ kẹta náà lọ síbẹ̀ tán lọ fọ́ ṣọ́ọ̀bù wọn kó ṣọ́ọ̀bù débi pé kò sí kankan bẹ̀ mọ́ àwọn ọmọ mi wá pè mí wípé wọ́n mọ̀ fọ́ ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n wọn mo wá bú sẹ́rin mo wá rẹ́rin ó wá ní mọ́ èmi kí ló kàn ṣé ẹ̀rín ló kàn wípé wọ́n fọ́ ṣọ́ọ̀bù ọmọ yẹn ń rẹ́rin ó ní mọ́ ọmọ ọlọ́run tí mò ń bá rìn wípé kì í ṣe ọlọ́run tó sọ ní dàlákìsà mo ní tí n bá débẹ̀ mo ní màá mọ nǹkan tí màá ṣe ìgbà tí mo débẹ̀ mo wọlé mo rí gbogbo ẹrù wọn ti ko mo wá ní kí ló lè ṣẹlẹ̀ àwọn ọmọ ṣàní kí n dákẹ́kẹ́ mọ́ sọ̀rọ̀ kí n dákẹ́kẹ́ mọ́ sọ̀rọ̀ bí mo ṣe bọ́ síta gbangba nìyẹn ní aago márùn-ún kọjá ìṣẹ́jú méje mo wá ní ìwọ ọlọ́run sam ojo ìwọ ọlọ́run orí òkè ògo mo ní ìgbà tí sìmẹ́ǹtì wà ní ẹ̀ta ọ̀sán mo ní mo rà mo ní torí àwọn ọmọ yìí ni mo ní aago márùn-ún kọjá ìṣẹ́jú méje rè ìwọ ọlọ́run orí òkè ògo yá kọjá sọ sáàrin ìlú ibi tí ẹrù yìí bá ti wà ó yá lọ wá sí ìyàlẹ́nu ọlọ́run ní ìgbà tó máa aago mẹ́fà òru níbi tí mo ti ń sọ̀rọ̀ ni wúmà kan wá pè mí mọ́mí mọ́mí ẹ máa bọ̀ wọ́n rí ẹrù kan gbà lọ́wọ́ àwọn báyìí kan lóru ẹ máa lọ sí jọ́ṣàn bí gbogbo èèyàn ṣe ṣẹ̀bẹ̀ sí sátẹ̀lé mi nìyẹn nígbà tá a máa débi ẹrù yìí tó béèrè pé kí ló wà nú ẹrù wa tí mo ṣàlàyé tí ọlọ́dẹ èyí tó gbé ẹrù yìí jáde mọ́tò ná fi ru ẹrù yìí wá sí ṣọ́ọ̀bù ọmọ mi gbogbo àwọn tó kí wa wípé ẹ kú ìrọ́jú ọlọ́run á ṣe mí àwọn ló tún padà wá kí wa wípé ẹ kú oríire gbogbo èèyàn wá ń sọ wípé ọlọ́run sam ojo mo ké ni pé ọlọ́run orí òkè gbogbo mi bí wo mi bí ọkọ̀ gbúdọ̀ lọ ẹrù yóò dẹ̀ lọ lóòótọ́ ó bá mi wá ẹrù.
1: Gbogbo tọrọ kó ti lọ yẹn.
2: Those things you think have gone already.
1: Ó padà wá.
2: Ẹ ẹ̀ náà ìsọ̀ dẹ̀.
1: Ẹ gbẹ́ àdúrà kọ́kọ́. Bàbá kí ni ọ̀tá jí mọ́ mi lọ́wọ́.
2: What has anybody stolen from me?
1: Òní ni Monday.
2: Today's Monday.
1: Mo gbà padà.
2: I take them back.
1: Oyo oyo oyo oyo. O kò jẹ́.
2: Kini
1: ọ̀tá gbà lọ́wọ́ mi? Mo gbà padà.
2: Mo gbà padà.
1: Mo gbà padà.
2: Mo gbà padà.
1: Jésù Olúwa wa. Job chapter 8.
2: Ìwé Job orí kẹjọ.
1: Verse number 7.
2: Ẹsẹ̀ kẹje.
1: Ẹ kàwé.
2: Ìpilẹ̀sẹ̀ rẹ ìbá tilẹ̀ kéré.
1: Ó lè kéré o.
2: Bẹ́ẹ̀ni
1: ìgbẹ̀yìn rẹ yóò pọ̀ sí gidigidi. Ẹ gbàdúà. Olúwa lóṣù kẹje.
2: In the month of July.
1: Ẹ gbé mi dìde padà.
2: Elevate me again.
1: Àwọn tó ní àdúà yìí.
2: This prayer.
1: Ó ń fìlì bí ẹni pé nǹkan lọ sẹ́yìn.
2: Ìgbà tó dàbí ìdá tí sàgbé
1: wà kọ̀. Àbí kò da bó ṣe da tẹ́lẹ̀.
2: All that is good that you pray again.
1: Ẹ gbé mi padà dìde.
2: All that we elevate me.
1: Ẹ gbé mi dìde padà.
2: Elevate me again.
1: Ẹ dá mi padà sínú ògo.
2: Send me back to my glory.
1: Ní oṣù keje.
2: A ti mọ
1: ọba ayé ayé ní oṣù keje ẹ dá mi padà sínú ògo ẹ gbé mi dìde ralé falé kadabara bí alásìíyà jésù olúwa wa àdúrà kẹta
2: yìí
1: mọ fi ṣeré o gbogbo ipá àti agbára ajá níbọ ilé bàbá ẹ wọ
2: ibojì
1: olúwa ló ń fẹ gbé iṣẹ rẹ
2: nílé
1: agbára tó máa ń dẹ padà sílẹ. Ẹ gbà wọlé ẹ̀yin agbára tẹ máa ń ja ọlọ́gọba lé wa ẹ wọ ibojì bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbára ja ọlọ́gọba ẹ wọ bojì ma yẹ gẹlẹ kàrà bí alẹ ṣe àdá ẹgẹdẹ bẹrù agadá bá lẹ jẹ àdá. Jésù Olúwa wa ẹ gbàdúrà kẹrin Olúwa ní oṣù keje ẹ bá ń ṣe ogun àìsí ìrànlọ́wọ́ gbogbo ọwọ́ tó ń bẹ lára mi tí ò jẹ́ rí ìrànlọ́wọ́ ẹ lè jáde mo gba ìrànlọ́wọ́ mo gba ìrànlọ́wọ́ ní oṣù yìí mo gbà ìrànlọ́wọ́ ọwọ́ tí ò jẹ́ ìrànlọ́wọ́ ló alẹ́ mo gbà ìrànlọ́wọ́ lóṣù yìí mo gbà ìrànlọ́wọ́ lóṣù yìí mo gbà ìrànlọ́wọ́ jésù olúwa wa nàmbà 5 rè ẹ gbàdúà olúwa ẹ tì mí wọnú ẹ̀rí ẹ gbé ẹ̀rí lé mi lọ́wọ́ àwọn tó ń fi ọjọ́ ayọ̀ yẹn dà ẹ gbé mi wọnú ẹ̀rí wà gbé ẹsẹ̀. Mo wọnú ẹ̀rí.
2: Mo
1: kàn ní lọ́sọ́jú kẹsà. Mo wọnú ẹ̀rí. Èmi náà gbọ́dọ̀ sọ ẹ̀rí lóṣù kẹjẹ. Mi kàn ní gbọ́ ẹ̀rí nìkan. Máa sọ ẹ̀rí.

Ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.